0: ṣe ìwọ òkú tí o fi sẹ́ o. Àti ìwọ Jọ́dánì tí o fi padà sẹ́yìn. Àti ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò. Àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Ìwọ rírì ìwọ ilẹ̀ níwájú Olúwa Ọlọ́run Ísíráẹlì. Ẹni tó sọ àpáta di adágún omi. Ẹni tí ó sọ òkúta ìbọn di orísun odò ńlá. Mo kéde ẹ̀yin wọlé sàmì. Owó agbára tó le láti ọ̀run wá. Ogun ogun ayé rẹ mi. Kàyé dẹ́bàrú mi níta. Owó agbára Olúwa láti ọ̀run wá. Ogun ogun ayé rẹ mi. Ogun ogun ayé rẹ mi. Ó gbé mi o. Ọwọ́ Olúwa. Bíbélì wípé ọwọ́ ọ̀tún Olúwa ni agbẹ́ga. Ọwọ́ ọ̀tún Olúwa ṣe agbára. Ọwọ́ ọ̀tún Olúwa ni agbẹ́ga. Ọwọ́ ọ̀tún Olúwa ṣe agbára. Nípasẹ̀ ọwọ́ agbára rẹ̀. Ajá ògbà lọ́wọ́ ogun. Nípasẹ̀ ọwọ́ agbára rẹ̀. Ajá ògbà lọ́wọ́ ogun. Nípasẹ̀ ọwọ́ agbára rẹ̀. Ajá ògbà lọ́wọ́ ogun. Nípasẹ̀ ọwọ́ agbára rẹ̀. Ajá ògbà lẹ́nu kìnìún ayé. Lẹ́nu kìnìún ayé. Lẹ́nu kìnìún ogun ilé yìí. Ọwọ́ agbára rẹ̀. Ajá ògbà. Ajá ògbà. Ajá ọmọ rẹ̀ gbà. Lẹ́nu kìnìún. Apanilápasáyé. Ilé bàbá rẹ̀. Kìnìún. Àwọn àgbà. Kìnìún. Àwọn ẹlẹ́yẹ. Kìnìún. Tí àwọn àgbà lò. Tí wọ́n fi ń pa ògbó. Ní àpasáyé. Kìnìún tó gbé ògbó ọmọ rẹ̀ hánu. Mo kéde o. Mo kéde o. Ọwọ́ agbára Olúwa. Ó jẹ́ ògbà. Jẹ́ ọmọ rẹ̀ gbà. Ó jẹ́ ògbà. Jẹ́ ọmọ rẹ̀ gbà. Jẹ́sẹ̀ rẹ̀ gbà. Jẹ́ ògbó rẹ̀ gbà. Ajá ògbà. Mo gbé ohun Olúwa tó ní agbára. Olúwa wípé káwọn èèyàn máa sàmì. Ọwọ́ ogun tó le. Tó súnmọ́ ayé rẹ pẹ́kípẹ́kí. Ọwọ́ yẹn gba ìdá. Ó gba ìdá. Ó gba ìdá. Mo fẹ́ ṣiṣẹ́ lórí méjì. Ohun àkọ́kọ́. Ọwọ́. Ìkejì. Ọgbẹ́.
1: Ọgbẹ́.
0: Ọwọ́. Àti ọgbẹ́. Ẹ̀nẹ́ ní dàbàrúwà. Tí ọwọ́ bá ń bẹ lára èèyàn. Ẹ̀sà. Ayé àdẹ̀ máa wò ó. Ní àwòsànkún. Òun ò mọ owó ara rẹ̀ láwò rẹ́rìn. Àrá bá dàlíkà. Yóò máa rìn láàrin àwọn ènìyàn. A máa rẹ́rìn. Ṣùgbọ́n.
1: Inú rẹ̀.
0: Tó bá délé. Inú ìkorò ni. Ọwọ́ ń bẹ lára rẹ̀. Tó bá dé ibì kan. Tí wọ́n ń pín irẹ níbẹ̀. Tó bá dé orí ti ẹ̀. Wọ́n lọ tán. Ẹ̀sà. A fi omi jẹ́ kú omi. Tí wọ́n bá ń bíkì gbogbo èèyàn. Láwùjọ. Tí wọ́n bá débẹ̀. Wọ́n lé òun padà. Láàrin gbogbo ẹgbẹ́. Òun nìkan lójú àti. Ọwọ́ ní bẹ lára rẹ̀. Ẹ̀sà. Bí ọwọ́ bá ń bẹ lára èèyàn. Ayé tó yẹ kó sáré. Ojú kan ló máa wà. Ọwọ́ ogun ti ń bẹ lára rẹ̀. Owó ẹlẹ́yẹ ti ń bẹ lára rẹ̀. Ọwọ́ yẹn gbẹ ìdà. Gbẹ ìdà. Gbẹ ìdà. Gbẹ ìdà. Gbẹ ìdà. Ẹ máa kígbe. Ọwọ́ ogun lára mi.
1: Ọwọ́ ogun lára mi.
0: Ẹgbẹ ìdà.
1: Ẹgbẹ ìdà.
0: Ọwọ́ ogun.
1: Ọwọ́ ogun.
0: Lára mi. Ẹgbẹ ìdà.
1: Ẹgbẹ ìdà.
0: Ọwọ́ ogun.
1: Ọwọ́ ogun.
0: Lára mi.
1: Lára mi.
0: Ẹgbẹ ìdà.
1: Ẹgbẹ ìdà.
0: Mo gbọ́ wọn Olúwa yìí o ma.
1: Adániwáyọ̀.
0: Olúwa wípé. Èní ni kò dọ̀la. Gbogbo etí ti ń gbẹ mi. Ọwọ́ àwọn agbẹ́. Lára ogun ọmọ ẹ. Ọwọ́ àgbẹ̀ ẹlẹ́yẹ. Lára ogun ẹ. Ẹ̀sà. Tí ọwọ́ bá ń bẹ lára èèyàn. Adédé máa rùn. Sí olóore. Àwọn tó yẹ kó ràn lọ́wọ́. Wọ́n adédé máa bàjẹ́. Adé máa rùn. Sí olóore. Yábàrú bá nẹ́ta. Ègèdè bí ọ̀rọ̀ gẹ̀jà. Jáde bàrú ọ̀nà. Àgbàdágẹ́dẹ́ rú. Màwú bí jáde náta. Ọ̀rọ̀gọ̀dọ̀ bá já. Mẹ́dẹ́gẹ́dẹ́ rú. Mo gbé wọn Olúwa yìí ọmọ. Ọwọ́ agbára ogun ilé yìí. Lára rẹ̀.
1: Jesus.
0: O ya ko gbe ida.
1: Amen.
0: Owo agbara ogun ile
1: oyi. Oruko Jesus.
0: Ko gbe ida.
1: Amen.
0: Ko gbe ida.
1: Amen.
0: Owo agbara ogun.
1: Oruko Jesus.
0: Ile baba re.
1: Oh yes sir.
0: Ko gbe ida.
1: Amen.
0: Gbe ida.
1: Amen.
0: Gbe ida.
1: Amen.
0: Gbe ida.
1: Amen.
0: Gbe ida.
1: Amen.
0: E ki gbe.
1: Oh yes sir.
0: Owo agbara ogun.
1: Owo agbara ogun.
0: Ile baba mi.
1: Ile baba mi.
0: To mu aye mi mole.
1: Omo aye mi mole.
0: E gbe ida.
1: E gbe ida.
0: Owo agbara ogun.
1: Owo agbara ogun.
0: Ile baba mi.
1: Ile baba mi.
0: Come on, yummy mother.
1: Come on, yummy mother.
0: Egg baida. Oh, yo. Yes, sir. Yes, sir. Oni se le fun mi number
1: Jesus
0: mo fe sore kan fun
1: ka be so lorun
0: eh oni tori pe
1: yes sir
0: o awon like bo se lu aye
1: ajani wa yo
0: awon fe ra o ma boss fun
1: ka be so
0: mama
1: Jesus
0: mo ba so pe
1: yes sir
0: e je pe number
1: kai
0: ikan ninu awon ore wa
1: yes sir
0: o de wi pe e je ma ra o ma boss fun
1: aye ra yo
0: te ba ra fun
1: eh o
0: nkan ma se yin o te ba ti le se lore
1: yes sir
0: te ba se lore
1: yes sir
0: nkan o se yin
1: ko se yin
0: oni e kan de wo
1: kai
0: e pe
1: yes sir
0: e kan fun ni owo kekere
1: ka bi eso
0: ti nkan ba ti sele si
1: yin adan wa ye
0: Any other than
1: Yes, sir.
0: On fair, on my boss.
1: Yes, sir. On my boss.
0: 24 million naira.
1: God bless your Lord.
0: On our walk, paro funkbe.
1: Yes, sir.
0: Come on, son, where die die.
1: God bless you.
0: Sukbe.
1: Yes, sir.
0: On my kbe.
1: Eo.
0: O dashi ani.
1: No kwarare.
0: Toba wanda wo yekpada.
1: Ben, sir.
0: Toda wo yekpada.
1: Oh yes, sir.
0: Atuwa love you wo yebara moto mi.
1: God bless your Lord.
0: O moto yawa di melo.
1: Adi meji.
0: Adi meji. Ore nla lo fe se.
1: Ore tata kini o.
0: Fun arakunrin wa yi.
1: Sugbo
0: re wa keta.
1: Oh yes sir.
0: O wi pe e fun ni 100,000.
1: Ka bi e ka fi dowo.
0: Ka fi dowo.
1: Ah.
0: Ojo te de fun 100,000 looto.
1: Yes sir.
0: Ojo ti eniyan fun 100,000.
1: Oh yes sir.
0: Omo eniyan nti school bo.
1: Yes sir.
0: Omo eniyan de accident.
1: Ka bi e se o.
0: Yes sir.
1: Ka bi e se
0: o. Omo eniyan accident.
1: Ya ya ya ya ya ya.
0: O kan fe se sise.
1: Yes sir.
0: Ese kese.
1: Yes sir.
0: Lord alakunrin yen wi pe. Airo. Mi le sore fun mo.
1: Yes sir.
0: Bad ni.
1: Yes sir.
0: Ki se ni ti won sore. Eni to fe sore fu.
1: Eo.
0: Ni isele yen fi sele.
1: Kabeso.
0: Saba bi nikan ni accident yen.
1: Bi lasan ni o.
0: Sugba tori enu ti eni ore wa yen ti fi soro.
1: Oh yes sir.
0: Yes sir.
1: Kabeso.
0: Ki lo sele me yen.
1: Ka ya ya ya ya ya ya ya ya ya.
0: Oro ori aran.
1: Be ni o.
0: Ore.
1: Eh.
0: Oro ki mo we.
1: Oro ori aran ore.
0: O ja ore wa bo.
1: Kabeso.
0: Ninu yara iran lowo.
1: Yes.
0: Ninu akaba iran lowo.
1: Yes.
0: o le ja ore wo bo mo kade se wa soro oro ori aha ore mi ko ja mi bo ori akaba iran lowo oro duwa jode loro mi jode loro mi oro ori aha oh my god oru aha ore mi oru aha ore mi ko ja mi bo loki aseyori oru aha ore mi ko da mi pada bi yara iran lowo jode loro mi o jode o oye duwa oru ori aha o ja

0: lẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kì í ròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àdìmúlòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú àtólé, ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló ládé orí ejigbara ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.
1: Ó ń fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kàn. Ìkànnì Diamond 88.7 FM.

a tun kira wa pe ku ojumo e ku ajodi ajilodi bi e ka bo sori eto yin eto wa atupa le iroyin jake jadole agbaye a tun de lojumo toni o eleyi ta tun ka wo iroyin de awon iroyin agbo sogbanu sifila sigele agboko agborere agbolami lojo agbogbaradale agbo pe eh gbogbo e gbogbo e la korede toni oni ojo kini ose titun oni ojo kini ohun ninu ose titun ose yi ko pe wa o ko so wa si lewo ire eku ti se ba le toro gbogbo na ni kari taji se e je mu die wa ninu awon kokoroyin ti mo mu wo de toni awon janduku re o olohun kike mandaru won yabo ibi ipade gbogbo fin oloye egbe oselu PDP o won se awon niroyin baso basa basu basu Jonathan ni won daruko re bi oludije ti o gbe bible labe ase egbe oselu ohun lori oro odun 2027 Peter Obi o kale ti kede kwankwaso bi eni ti o je igba kejo tawon yojo dije dupo are Rufai, inu nubi ni iya oselu ma ninje, egbe oselu EDC lu sobe. Nenu iroyin mi ewe, ebu ifapo dango, tere o, wagi owo epo wale si, egbe nukan ati, otale lugba, odimbe wa, 1250, lori jale epo kan. Lori isele, jinigbe ni lua yoni niroyin mi, ijoba akpapo, bi won se nsa ko so eto abo ni ko je kin ni agbara kankan ti mo le sa makede lo so be awon gomina re o won tin yiri nkan wo kini won yiri wo won yiri wo pe e wo e je ki egberun lona 100 kan naira 100,000 naira wo je owo osu to kereju fo si se ajo iye egbe to je ti awon gomina lo so be Nile okere, won seku pa eyan meji o. Gebe asetori dokita kan lati le Palestine na ti won gbebe lorun re ninu akolu ti le Israel se si Gaza. Leka tere idaraya o, iko agbabolu PSG, won luko agbabolu Arsenal lalu bami o, ninu bolu koju, goli koju se meke ngba si o, lati pe won duro ninu pe awon na lo si gba ife yon sowo. Ewon yi ati opopolopo royin na ni mo ko de todi ti mo fi ko pe e karo e ko ojumo ni abe hun ola ti re waju oguri opa ibiti lo ko temi vanguard ni we royin to ko wa lodo mi lo ojumo toni nibi ti won ni awon janduko oloselu olohun kike anipon nige nipon layamo ni won ni se ni won yo ponpo yo kumo yogi o ati awon ohun elo ijami ti won ko lowo lada ojo aba meta to si lo ri yabo ojuko a class fair center to je ojuko ti egbe oselu aglagboro ye People Democratic Party egbe oselu PDP ti won ni won tin se ipade apapo gbogbo won lati le yan eni ti o je omoye o ni le ti won ni eto na lo waye nipase igbimo to je ti onifidi e kan to je igbimo amuseya apapo egbe oselu ohun ti o je ti kabiru ta minu turaki o won ni awon janduko oselu ohun ni won dabaru awon eto na leyin ti o mu ki eto ohun ko duro wa le ti o le te waju abasa o iweroyin vanguard gberoyin won ni seri awon egbe oselu na ti awon to je onigege ara to je akoroyin mo ni won ma si won ba su ba so ninu akolu ti won se ohun won ni koda opolopo awon fonu to je ero ga simile ti atawon yebiye mi ni won tun je lo abasa o ni se ni egbe oselu ohun won fa wo are tele ri nile wa gulo Jonathan soke o bi omo oye ti o dije dupo are lodun 2027 labe ase egbe oselu ohun vanguard na lo gberoyin Daily Post ibe ni mo tun lo lasiko yi o nibi ti won ni egbe oselu Nigeria Democratic Congress NDC ni eleyi to je oludije dupo are labe ase egbe oselu awon ogbeni Peter Obi lo ti kede o pe gomina tele ni nipele Kano Rabi Kwankwaso ni yo je igba keji are fohun o tawon yo jo dije papo ninu ase egbe oselu NDC ohun o gabi Daily Post bo se gberoyin obi lo kede na lanojo abameta yen nigba to n fi idi oro mule leyin ti won ni won fi di re na mule obi eni ti o je oludije dupo are labe ase egbe oselu NDC ohun Daily Post lo gberoyin
ìwé ìròyìn Vanguard ni mo tún lọ o níbi tí ń ṣe ni ẹbu ìfọpo ti Dangote o ni wọn mọ ti ni àwọn mú àdínkù débá owó epo èyí tí kiní ọhún gbẹnu sókè táwọn sí epo bẹtiróòlù sí ẹgbẹrún kan ìyẹn láti ẹgbẹrún kan ọ̀rìnlélúgbadé márùn-ún náírà ìyẹn 1,275 naira o wá sí ẹgbẹrún kan àti òjìlélúgbalé mẹwàá náírà 1,250 naira lórí ìjálẹ epo kan gẹbi Vanguard ṣe gbẹ́ròyìn o wọn ní ṣẹ̀rí ìdá méjì ọ̀hún ni wọ́n gé kiní ọ̀hún wọlé gẹbi wọn ṣe ṣàlàyé pé èyí wáyé o látàrí bí ọjà epo bó ṣe jáwálẹ̀ lọ́jà àgbáyé o nínú àgbélósùnwọ̀n wọn wọn ní ẹbu ìfọpo náà ni wọn kalẹ̀ wá kéde wípé àwọn náà ti mú àtúntò ayé àtúnṣe débá iye táwọn ta jálẹ̀ epo náà o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé àdínkù ọ̀hún òun náà ló lọ ní ìbámu pẹ̀lú ti ìlànà àgbáyé lórí iye tí wọ́n ń ta epo lọ́jà àgbáyé bí wọ́n ṣe gbé jáde Vanguard ló gbé ròyìn. Ìwé ìròyìn punch rí lọ́dọ̀ mi o níbi tí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọ́n ti ṣàkàwé gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai mọ́ni wọn ni ìyà òṣèlú mọ́ ní lẹ́yìn tí màá ń jẹ nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n jù sí o gẹ́bi ìwé ìròyìn punch ṣe gbé ẹgbẹ́ òṣèlú náà wọ́n pè fún kí wọ́n yọ̀ǹda El-Rufai o kí wọ́n túlẹ̀ lẹ́yìn òsọ́ka o wọ́n nítorí pé àwọn mọ̀ pé inú ni bí ni lórí ọ̀rọ̀ tòṣèlú ó mọ̀ ní ẹsẹ̀ tí ń jẹ o tí wọ́n fi sí àhámọ́ punch náà ló gbéròyìn. Ẹjẹ́ ń padà sínú ìwé ìròyìn Vanguard lọ́dọ̀ mi bí o níbi tí gómìnà GSM yẹn gómìnà Ṣèyí Mákindé òun mọ̀ ti kéde ìpèsè rí ń ṣe ni àwọn àgbékalẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò látọ̀dọ̀ àwọn lájọlájọ ètò ààbò gẹ́gẹ́ bí òfin lẹwa bó ṣe kó wọn sábẹ́ ìjọba àpapọ̀ pé àwọn ni kó máa darí rẹ̀ ni kò jẹ́ kó rí ìgbésẹ̀ kan dàbí aláràgbé lórí ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àjínigbé ní ìpínlẹ̀ ọ̀hún o ní láì ní ṣe pẹ̀lú pé wọ́n ń pe òun ní olórí elétò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí Vanguard ṣe gbéròyìn nígbà tó sọ̀rọ̀ lánàá ju àbámẹ́ta nílùú Ìbàdàn nígbà tí òun faramọ́ pé wọ́n yan òun o gẹ́gẹ́ bí ẹni tí ó lọ rí ìdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African People Movement APM Mákindé ló wá kọbínú kọmi òde wípé sẹ́rí àwọn akẹ́kọ̀ọ́ ọmọ kéékèèké tí wọ́n sì wà láhàámọ̀ àwọn atiláwe àti àwọn aráàlú míì tí wọ́n jí gbé látọ̀dọ̀ àwọn ọ̀daràn ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣàkàwé ọ̀rọ̀ náà bí èyí tó dunni dákan ó ní ṣùgbọ́n o àwọn gómìnà yìí táwọn ń dojúkọ rèé àwọn ní àwọn ń dojúkọ àwọn ìpèníjà ètò ààbò látàrí wípé gbogbo àkóso ètò ààbò abẹ́ ìjọba àpapọ̀ ló wà Vanguard ló gbéròyìn.

ìwé ìròyìn punch ibẹ̀ ni mo tún lọ lọ́wọ́ tá a wà yìí o ti wọ́n ní sẹ́ni alága ẹ̀yẹn àpérò àwọn gómìnà nílẹ̀ nàìjíríà títún ṣe gómìnà ìpínlẹ̀ kwara o abdulrahman abdulrasaq nìmọ́ni wọ́n ní ó ti ṣàlàyé pé sẹ́ni àwọn táwọn jẹ́ gómìnà o sẹ́ni àwọn máa ń yiri wò lọ́tún lọ́sì pé kí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà yẹn 100,000 naira ni kó máa jẹ́ owó oṣù tó kéré jù àpapọ̀ nílẹ̀ wà látàrí ìṣòro ọrọ̀ ajé èyí tó ń kojú àwọn èèyàn lórílẹ̀-èdè yìí o gẹ́bí ó sì gbé síta abdulrasaq ló sọ lójú ọ̀rọ̀ lójópo alẹ̀ mójópo facebook rẹ̀ tó jẹ́ ojópo abánidọ́rẹ̀ facebook o níbi tí ó ti ń jábọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn punch tí wọ́n ń jábọ̀ ròyìn sí wa létí lánàájọ́ àbámẹ́ta níbi ìwòye tí wọ́n ní ṣe ni àwọn ń gbà lérò wípé látàrí bí nǹkan ṣe wọ́n gógó àti ìgbésí ayé tí kinní ọ̀hún tó nira fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá lórí ọ̀rọ̀ ìṣúná owó tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ ní ilẹ̀ Nàìjíríà gẹ́bí ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn gómìnà àtàwọn ìjọba pàápàá jùlọ láwọn ìpínlẹ̀ làwọn ti ń fi kò lóko pẹ̀lú ìjọba àpapọ̀ àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ o láti pé àwọn ní àdéhùn lórí àgbékalẹ̀ tí ó jẹ ọ̀rọ̀ owó oṣù tó kéré jù fún òṣìṣẹ́ ní ìbámu pẹ̀lú ìgbà ìgbádùn àwọn òṣìṣẹ́ kíkiní ọ̀hún kó ba lè dúró re punch náà ló gbéròyìn

fún àmójúbà apostle johnson suleiman abẹwọ ọjọ méjì péré pẹlú ọwọ agbára ọlọrun tó sọkalẹ outpouring 2026 pẹlú apostle johnson suleiman ìlú ìlọrin ọfà omuaran láfíàjì bóde sadu ìpínlẹ kwara lápapọ abẹwọ ọjọ méjì apostle johnson suleiman ni yóò kún fún ìwàláyè ẹmí mímọ ìtúsílẹ lọwọ ogun ọlọjọ pípẹ ìbùkún aláìlẹgbẹ àti ìtúsílẹ onípojúpọ outpouring 2026 ibi tó ti wáyé ní gbangba kwara stadium complex taiwo road nílùú ìlọrin nípínlẹ kwara tó wáyé ní ọjọ kẹsànán àti ọjọ kẹwàá oṣù kẹfà ọdún tá a wà yìí ètò ẹ̀ẹ̀mejì lójúmọ́ ni fọ́jọ́ méjèèjì aago mẹ́sàn-án àárọ̀ àtàgọ́ márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ kẹsànán àti ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún tá a wà yìí ni ó wáyé fún ìbéèrè àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 08130976276 08130976276 ọmọdé àgbà ọkùnrin àtobìnrin ìwọ gan lẹ̀tọ̀ yìí wà fún abẹ̀wọ̀ ọjọ́ méjì apostle johnson suleiman wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ jésù lolúwa kò yí padà.

0: lórúkọ.
1: Kábíyèsí Olódùmarè.
0: Àrùn wá ìrì lórúkọ.
1: Ipa ńlá tó borí ipa agbára tó borí agbára. Iná jojo ẹ̀rù jojo pápá ńlá tí ń jó tàún tàún ẹ̀ fúfù lẹ̀lẹ̀ tí ń ṣe gí oko jìàjìà. Fọlá Ṣadé Fadírẹ́ra. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọba Sòdé Dẹ̀rọ̀. Iná inú àpáta tí ò ṣe é pa. Òkèlè bàǹbà tí ò ṣe mí fa ṣe bí. Òjò wẹ́líwẹ́lí tí ń pa ṣe bí tòun ti àwọ̀tẹ́lẹ̀ rẹ̀.
0: Ìwọ lolùwà, ìwọ lọlọ́run.
1: Rabajigo òdí ọ̀run ọ̀rọ̀gọ̀ jígọ̀. Ọ̀rọ̀ ńlá tí ń kún yùmùyùmù létí aráyé. Ọ̀rọ̀ ńlá tí ń kún yùmùyùmù.
0: Ẹni tó lè mú.
1: Nínú atẹ́gùn, ọ̀nà ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àkìkì tán àyìnyìn tán. Olórúkọ ńlá olórúkọ púpọ̀ olórúkọ rẹpẹtẹ. Mo láti kìọ́ tá kìọ́. O tóbi gan. Olódùmarè tó fẹ̀ tí ò lópin. Arúgbó ọjọ́ tó jìnjìnjìnjìnjìn tí ò lópin. Kò ní bẹ̀rẹ̀ débi pé yóò lópin o. Ọlọ́run ti ń bẹ níwájú. Ọlọ́run ti ń bẹ lẹ́yìn. Ọlọ́run ti ń bẹ láàrin. Ọlọ́run ti ń bẹ lókè. Ọlọ́run ti ń bẹ nílẹ̀. Ó mọ̀ tóbi o.
0: Mo ṣe bá olùdáníbòlò lè yí ayé sí.
1: Kọ́kọ́rọ́ ayé ọwọ́ rẹ ló wà. Kọ́kọ́rọ́ àjùlé ọ̀run ọwọ́ rẹ ló wà. Máàpù ayé àti ọ̀run ọwọ́ rẹ ló wà. Ìkápá rẹ lówó Olódùmarè o.
0: Agbára rẹ ló ṣe dìdí ohun gbogbo.
1: Tani ń bá fi ọwé. Ta ló lè bá ọ̀dọ́gba kù sí? Kábi ó sí o. Ìwọ gangan làfọ̀bàjẹ́. Ìwọ náà ló tún rọba lóye. Àìkú àìsá àìdí bàjẹ́.
0: Ọlọ́run ògo.
1: Olódùmarè tó dá ikú tí kò lè pa láíláí. Ọlọ́run tó dọ́run tí kìí sùn. Aládé lórí aládé ńlẹ̀ ọba tó fadé tòlé aládé ọ̀kàkà kíkí ọ̀kàkà tí ń kímọ láyọ̀ ọba wàràwà. Ògbìjàmọ́ ṣèké o. Tó tó ọ láàrin ẹrù jẹjẹ. Ẹ kú ojúmọ́ o. Ní gbogbo àyíkáyè tẹ ti ń gbọ́ mi láàárọ̀ ọ̀tún ni o. Ṣé dàda àmọ́bá yín? Ọ̀dẹ̀ ò dàbí. Ọkọ yín kọ́ aya yín kọ́ àwọn ọmọ yín kọ́ o. Nǹkan ò ní ṣe wá wa láwọn gbé ohun tó dáa ṣe kó wá nípa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún.
0: Olódùmarè o.
1: Ṣé dàda àmọ́bá yín o. Ẹ ti múra sọ́ọ̀sì àbẹ́ ẹ ti darí dé. Ẹ ń lọ fún ẹgbẹ́ alásàlátù àbẹ́ ẹ ti darí dé.
0: Ìwọ tó o ní èmi àti ẹ̀mí inú.
1: Ẹ̀yin lọ sọ́ọ̀sì ni. Àbẹ́ ẹ ti darí dé. Orí ìbùsùn lẹ́wà. Ẹ ń dáná lọ́wọ́. Ẹ ń fọ mọ́tò yín lọ́wọ́. Abẹ́yin rìnrìn àjò lọ́wọ́ ni. Lẹ́ṣẹ̀ alábàápàdé ètò yìí láàárọ̀ ọ̀tọ̀ ni o. Ní gbogbo àyíkáyè tẹ ti ń fetí gbéyàwó ọ̀rọ̀ ètò yìí. Mo kí yín o. Ẹ̀lẹ́ ń bẹ̀ wọn o. Ẹ kú kalẹ̀.
0: Ṣìkún ọgbọ́n ṣìkún apádì ń bẹ lọ́wọ́ rẹ̀.
1: Ìbá Ọlọ́run ibẹ̀ ènìyàn. Bí mo ti ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọba Láwùràbí, wọn ò ní ṣaláì dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ aláṣẹ àpàṣẹ kan ní tá a wà yìí o. Bàbá dáadáa. Tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí. Bàbá mo mọ̀ lóore sà. Tó fi dórí gbogbo lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà yìí. Diamond 88.7 FM nílé Ìlọrin. This is the golden voice of your boy. Ọ̀lárẹ̀wájú Oyèwọlé. Dúkìá ọlọ́run yín náà rèé tí ò jẹ́ fi ṣòfò lálẹ́ fẹ́nìkan ọ̀kan o. Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Dínge ọkàn lápèyé. Ó yẹ wo kàlẹ́ndà yín wò. Òní ni ọjọ́ kọkànlélọ́gbọ̀n. Tó túmọ̀ sí pé oṣù karùn-ún tẹnubodò tẹnugbé pópó láàárọ̀ tòní o. Lónìí gangan. Ọlọ́run adúpẹ́ o. Fún ìrìn àjò oṣù márùn-ún gbáko nínú ọdún yẹ 2026. Mímọ̀ ṣe wa kọ́ ìwà láàyè wa kìí ṣe agbára wa o. Jíjẹ mímu wa. Òjò bọ́ sápò ìnira Ọlọ́run ó ṣe o. Pẹ̀lú bí nǹkan ti rí lágbàlá ayé lásìkò yìí, síbẹ̀síbẹ̀ ò ń tọ́jú wa. Lórí ètò dínge ọkọ̀ fún tààrọ̀ yìí, ibo là ń lọ gan. egbo ibi ta nlo ojina ṣugbọn awon agbon bi ta lan fani lati tobo kini ohun yo feju die laaro yi aje wa tete ta kini ohun kankan kan bi awu babo n sona to raaro jo mun suloko ni jejo nipa anu olohun igba pari eto tan nkan ki ese rago eyin ko yi se gbagbe akori ti mo lanfani ta jo yiriwo ta jo pekelu ajojo kini ohun sotun jo sosi to ni se pelu pe mo gbesan o ngba wa pari eto awon eyan bere si ni pe loko kejeje se kuku mo pe oju opo igba gbogbo ni kini ohun mo busy gan latari pe ogun logo awon eniyan to n gbo wa kaakiri agbalaye lawon na mo sapa gbiyanju lati ri daju pe awon na lanfani lati pe dasi n tin benle leyi ta ba na nbe lori eto sugbon traffic ti mo nbe loju opo awon o mo po gan idi abani to fi je pe leyin igba ta ba pari eto igba gangan lelomi o to lanfani lati mu ero alagbeka re yo wa pe mi won bere si ni so awon iriri won loko kejeje igba wa pari eto tan ni jejo ki mo ba lowo na ki adiresi mo ba poju leta lo awon eyan pe lori sirisi won so edun okan won koda be ba gbagbe e ri wi pe mo ba oro debi kan lori eto ni jejo mo ni o se ti ko je pe eyan kan tabi eyan meji lo lo ran mi si koda mo ranti pe mo tun menu ba bi pe awon kan gbo eto yen ni jejo to je pe ose ta fe mu yin ose ta lo tan yi lelomi n gba lero lati gbe igbese lojuna ati gbesan lare ni to se enikan wa lanfani lati pe ninu awon to pe oni ah oni atoko eto oni oni jeje mo pe eto te se laaro yi boni tin ti winu baba je wi pe o fun mi laaye lati ka ohun won sile ni won ba ka le ati pe to ba je pe won fun mi lanfani lati na ohun won sategun ni o ba se be sugbon won fun mi laaye lati se be ibi mo wa lo re o won ni ah eto te se laaro toni won ni jeje mo pe se lo do la enikan lokan awon mo lo do la enikan lokan yin lona wo won ni tori onitin o se ohun to du awon gidigan won ni bi eni sayan logbe ni won ni koda ohun teni yen se fa won o fe da ona awon ru patapata won lawon na ti wa ni lemi lati gbesan lara re ibi won soro de gan abi bi pe olodun fi aworan aye won han mi lori eto ni won ni ose ta lo tan ila won fe gbe igbese lori e won ni sugbon ba won ti gbo eto yi ni jejo o lọlọrun fọwọ lu awon lokan ayagba ni mo se mo danwo won ni bi ni ta won fi wa pe mi pe kawon o so iriri awon fun mi mo ti ba won soro gege bi ogbon ati won bo oye tolorun fun mi eje en tun wa lu asiko yi ki ma fi so loro be ba n gbo mi laaro yi o mo be yin lo ko lohun e mo gbesan o tori pe ngba won so ohun ti oni ti n se fun won koda bi won ti n ba mi soro lori ero agbagbe iyen ero alagbeka lori fone won fe le mo sunkun sugbon mo dupe lowo oba lawurabi to lo eto yi o lati fi bomi tutu si won lokan amoye orisirisi awon eyan ti won so iriri won báwọn èèyàn ti ṣe sá wọn lọ́gbẹ́ tẹ́lòmíì sì wò wípé ọ̀dà bó bá jẹ́ pé báyìí lọ̀rọ̀ rí àmọ́ náà gbẹ̀san emi a mo so kini kan pe afaro yaroki je ka ro tan le boroboro be yan ba si o ti wo na lo gbesan lara re se ka mo tan ra wa oro ni tan le akoda oro won ni ko dabi adagbeyin be yan ba si o ni bi iwo fi wa rere fi padi e

0: kò sẹ́ni tó lè fi orí ru ìdájọ́ ọlọ́run torí pé onímọ̀ ibi tí ó gbàyọ sí ọ̀nà àwọn ṣé o mọ máìndì ọlọ́run ni tó o bá níbi ní ó gbàyọ tó bá gba bòmí ìyọ sí ọ̀nkọ́ ọ̀dà tó o bá ní ọ̀dà yóò fojú fo àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó o ṣe tọ́lọ́run bá dìsáìdì àti gbẹ̀san lórí àwọn ọmọ rẹ̀ ńkọ́ ọ̀nà ọlọ́run mọ̀ yàtọ̀ sí tí a bá a bá ti ṣera wa ẹ̀jẹ̀ àtọ̀rọ̀ àforíjì a ṣera wa túláàsì ni dandan ni ṣùgbọ́n ẹja níyọnú bí mo ti ń sọ̀rọ̀ yìí mo ti ń ṣe àwọn kan mọ́ bínú sí mi èmi náà tọrọ àforíjì lọ́wọ́ rẹ o ṣùgbọ́n kílẹ̀ ayé bá a lè dùn gbé fèmí àti ẹni náà òun lọ́lọ́run fi rán mi sí ọ láàárọ̀ yìí mọ́ bínú bó bá níbi mo ti ṣe ọ́ bó bá níbi mo ti kàn ọ́ léwo torí eléyìí tí mo sọ láàárọ̀ tò ní bí ẹni jùkò ni gbìgbìgbì ló ń bẹ́ lómi ìlágọ̀ ara mọ́ bínú èmi náà tọrọ àforíjì lọ́wọ́ rẹ o ṣùgbọ́n kí ayé wa lè dà ní ẹnìkan rí mi ń gbà mo parí ètò tán níjẹjọ mo wá ń gbọ́ ètò yìí èyí tí mo ṣe níjẹjọ èmi náà tún gbọ́ ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín wípé àtẹni tó ń sọ àtẹni tí ń gbọ́ gbogbo wa pátápátá lọ̀rọ̀ yìí bá wí mo wá ń gbọ́ ètò yẹn lọ́wọ́ ẹni yẹn wá rí mi ó ní àá mr lánrin wájú ètò tẹ́ ẹ ṣe tán lénìí náà lẹ tún gbọ́ yìí mo ní àá kí n mọ́ gbọ̀kẹ̀ mo tó bẹ́ẹ̀ ìdí abá ni pé èmi náà wo ibi tí ajé kinní ọ̀hún bá ti ṣẹ́ mọ́ mi lórí ibi ó bá yẹ kí n ti ṣàtúnṣe èmi náà lè sí tọ̀ máa lè ṣàtúnṣe ń bẹ̀ ó túmọ̀ sí wípé eléyìí tá a jọ ń sọ láàárọ̀ tòní náà bó ti kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ló kàn ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi náà mọ́ gbẹ̀sán o mò ń ké tantan o ọlọ́run ní n pariwo rẹ̀ sí ọ létí mọ́ gbẹ̀sán o ohun tó ṣe dùn mí ni ó dùn mí gan ó dùn mí ó dùn ẹlẹ́dàá bí mọ́ gbẹ̀sán mo bẹ̀ ọ́ ni mọ́ bínú mọ́ ríra rẹ bí ẹni tó tóbi jù àti apologize lọ o ìbí ó bá yẹ kó o ti tọrọ àforíjì ń bẹ̀ ìjọ dà fún wa mo ò ní pẹ́ sójú òpó lẹ̀ ojú òpó yìí ti ń buná wàìwàì ẹ rí i pé mo sọ́lẹ̀ kan wípé a fi òkú kan pẹyẹ méjì ṣe mọ̀ pé mo sọ ní nǹkan bíi ìjẹjọ àbí bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo ní láti sunday àkọ́kọ́ nínú oṣù kẹfà nípaànú ọlọ́run a bẹ̀rẹ̀ sí ní yiri ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé wò ìgbéyàwó orí àwọn ọ̀dọ́ láti mu a mú kí ní ọ̀hún ní sísẹ̀ntẹ̀lé ní ẹpísóòdù ní ọ̀jẹ́ o àbí kí n pè ní series a mú láti agbọn relationship torí pé lọ́pọ̀ ìgbà bá a bá fẹ́ ṣerú ètò bẹ́ẹ̀ a kàn lọ tààràtà sínú ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé ni tọ̀tẹ̀ yìí bọ́lọ́run ti là á kalẹ̀ fún mi bẹ́ẹ̀ náà ni wọ́n ṣètò ojú òpó ọ̀hún o àti inú relationship láti gbé torí pé ibẹ̀ gangan ni ìrìn àjò ìgbéyàwó ti bẹ̀rẹ̀ bó o lẹlòmíì ṣe wọnú ìgbéyàwó ọ̀hún gan tí wọ́n á ń pariwo lónìí nígbẹ́ nǹkan ò mú yẹ́ẹ̀sì fóun kò ṣẹ́nu rí bó o lẹ ti rìn ín bó o lẹ ti kóra yín ni bó o lẹ ti pàdé àwọn nǹkan kan ń bẹ tí òye rẹ̀ gbọdọ̀ yí àwọn ọ̀dọ́ wa o mo sì gbàgbọ́ pé nígbà bá dáṣẹ̀ wọ ìrìn àjò náà ọlọ́run yóò tún lò ó fún ìwòsàn ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó yóò sì tún lò ó láti ran àwọn ọ̀dọ́ wa lọ́wọ́ zero 9136556952 ẹjẹ́ ń sójú òpó lẹ̀ apologize níbi tó bá yẹ kó o ti apologize don't feel too big to apologize never you see yourself beyond necessary never you think you're too big to apologize ibi ó bá yẹ kó o ti ní ẹ mọ́ bínú sọ bẹ́ẹ̀ ni ìyẹn ò bá wá gbọ́ tó bá wá ń léfùrù kọ̀ọ̀kọ́ ní kọ̀rọ̀ ọbì kan tó ní àfikún ò gbẹ̀san lára rẹ dandan ó ti sapá tiẹ̀ wá fìjà fọlọ́run jà ìwọ gan lè lọ lórí eékún rẹ kan sọ fọlọ́run ọlọ́run lóòótọ́ ni mo ṣe lámọ́ yín mo sì ti tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ mo ti ní kó dáríjì mi ṣùgbọ́n lòun ò gbọ́ òun ò gbà ọlọ́run mo fa ọ̀rọ̀ ilé ọlọ́wọ́ ọlọ́run mọ̀ bí ó ṣe pẹ̀tù sọ́kàn ẹni yẹn tàbí ó mọ̀ bí ó ṣe díù pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ ń wẹ ni àkọ́kọ́ tí ń bẹ lójú ìlàyé ẹ̀ lọ́wọ́ ẹ káàárọ̀ mọ́
1: Ọlọ́run pàdé yín ètò yín tó kẹ oṣù karùn-ún ọdún 2026.
0: Adúpẹ́ mọ̀.
1: Ìsọ̀ráyẹwájú Ọlọ́run ṣàánú ńlá fún àtìlẹ́ yín.
0: Àmì mọ̀.
1: Àtọ́ bàbá wa tí Ọlọ́run lò fún ìran dáradára yìí.
0: Ẹ ṣeun.
1: Iṣẹ́ pọ̀ tí wọ́n ṣe kólúwa kó ta wọ́n lọ́rẹ̀
0: àwọn. Àmì àmì Ọlọ́run.
1: Gbogbo àránú wọn kán tún rí dá kó
0: kí wọ́n
1: mọ̀ àti gbogbo ọmọ wọn.
0: Àmì mọ̀. Ètò
1: Àmì
0: mọ̀.
1: Àmì
0: àmì mọ̀ àmì mọ̀. Àmì mọ̀.
1: Tòṣe ẹgbẹ́ wa ẹ jẹ́ ká ní ẹ̀mí pé ẹjọ́ ẹ má bínú. Ẹlòmíì ò lè ṣe ewu ẹlòmíì lẹ́kùn ìyálò ló wà bẹ̀bẹ̀. Ìgbéraga ni oṣù tó kéèyàn rọ́nà lọ. Ẹ jẹ́ ká bẹ̀bẹ̀ kó rọ̀bí yẹn bá kéré sí wa sórí kó ṣẹ́. Ẹ jẹ́ ká sọ pé sọ mo sọ́rí. Kí aya sọ kọ́kọ́ pé I'm sorry. Kọ́kọ́ náà ló pé I'm sorry. Ẹ jẹ́ ká ní èrò ìlọ́kàn ká mọ̀ ní ẹ̀mí ìgbẹ̀san ẹni tó pọ̀ ló wà bí ábùn sí mi.
0: Ẹ ṣeun mà mo dúpẹ́ o ìyáwó ilé Ayọ̀dẹ́lẹ́ ẹ ṣe o. Aṣọ ìgbéraga tó o gbé wọ̀ bọ́ọ̀lẹ̀. Gbogbo ipò yòówù tó o lè wà ó tóbi ju Ọlọ́run lọ.
2: Mo lọ́rẹ̀ kan tí mo mi tẹ́mi kò rí.
0: Gbogbo ohun yòówù tó o lè jẹ́ lábẹ́ ọ̀run yìí abẹ́ àtẹ́lẹsẹ̀ Olódùmarè ni gbogbo wa wà.
2: Mo lọ́rẹ̀ kan.
0: Kọ̀tán.
2: Mo mi tẹ́mi kò rí.
0: Ẹ ló o ta ní tún bẹ́ẹ̀ ń bẹ̀ wẹ́ káàárọ̀ o. Orí ebi tí ẹ bá ń tun mú. Ẹyin ọmọ kan gbé ètò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà mà pé ẹ ṣe àwọn òbí tó bí yín lọ́mọ ẹ lọ bẹ̀ wọ́n ẹ tọrọ àforíjì lọ́dọ̀ wọn ẹ̀yin òbí táwọn ọmọ yín sì sẹ̀yìn wọ́n bá ti tọrọ àforíjì lọ́wọ́ yín ẹ gbà bẹ́ẹ̀ èèyàn níwọ̀n èèyàn lẹ́yìn náà ẹ̀yin gan sẹ̀wọ̀n ẹ̀yin òbí táyìn náà sì mà pé ẹ ṣe àwọn ọmọ yín ẹ tí ì tóbi ju ẹni tí ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ yín lọ ẹlòmíì ò ní ibi a bá pè lórí ẹnìkan kì í fi tẹ̀lẹ̀ tá à ń sọ bẹ́ẹ̀ fún ọ òwe ti ẹnìyẹn bọ́ọ̀lẹ̀ lórí ẹsìn ìgbéraga tó oògùn ṣebí wọ̀ ló bí wọn lámọ̀ yín máa bọ̀ ń bí ẹyin lákòókò báyìí mo ṣe nǹkan báyìí tó dùn ọ́ mọ́ bínú ṣe bọ́mọ rẹ ni ọ̀dà bọ́ ọ bá lè ṣe sọ́ọ̀rì fara àta kí ló dé tó o lè ṣe sọ́ọ̀rì fún ọmọ rẹ ṣe bọ́mọ rẹ ni ṣebí wọ̀ ló bí ẹ ló. Ẹ mọ̀ káàárọ̀ sá o. Ọlọ́run ní bá wa tò. Tọ́ ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run sá.
3: Kọ́láwọlé Adéwì ló pè láti ṣá o.
0: Ẹ ṣeun bàbá.
3: Ìwé Ebéru oríkẹwàá ẹsẹ 30. Ó sọ nípa ẹ̀sán. Ẹ jẹ́ ká fìjà fọlọ́run jà. Àfọ̀wọ́lẹ́rán. Ó ní èmi ni ẹni tí ó gbẹ̀sẹ̀ láti ìran kínní dé ìran kẹrin.
0: Dé ìran kẹrin.
3: Ẹ má jẹ́ ká gbẹ̀sán. Ọlọ́run yóò gbèjà wa jà.
0: Àmì sà.
3: Àwọn ètò tẹ́ ẹ̀ ṣe fún wa yìí ètò tó ìṣẹ̀lẹ̀ ìmọ̀ tí mo lè kọ́.
0: Ọlọ́run ni bàbá Ọlọ́run ni sà.
3: Ẹyin Ọlọ́run lò yín gan o.
0: Ògo ni fọlọ́run sà.
3: Bẹ́ẹ̀ni Tẹnugbú bí ọ.
0: Àmì àmì.
3: Ará yóò ní kọ̀ọ̀hún.
0: Àmì ẹ wá bá ń gbàdúrà fàlàṣẹ apàṣẹ kan ní tàwa yìí bàbá.
3: Ó ní ilé iṣẹ́ iná lágbára Jésù ògo rẹ̀ ọmọ bú yọ.
0: Àmì àmì.
3: Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Wọ́n á débi gíga.
0: Àmì Ọlọ́run.
3: Débi tí wọ́n ro kan, wọ́n á débẹ̀.
0: Àmì Ọlọ́run.
3: Lórúkọ Jésù.
0: Àmì ẹ ṣe gan mo dúpẹ́ sà.
2: Bàbá ka mi mọ wọn.
0: 091-365-5695-2. Òbí mi ò bí kítà. Inú àwọn ọmọ rẹ̀ ò yọ sí ọ inú wọn ò dùn sí ọ ò sì ń ṣagídí náà. Ọ gbádùn lé ọ̀tún gbádùn ta. Ohun tó dọ́nà ọmọ mi rú ni pé inú àwọn òbí rẹ̀ ò yọ sí. Hello.
4: Àlàáfíà
0: fẹ̀yìn náà sà o.
4: Ẹ̀wọ̀ ọ̀pọ̀lọ yín ò ní dàrú.
0: Àmì bàbá.
4: Ọlọ́run abánifi ìmọ̀ yín mọ̀ fún ìmọ̀ yín.
0: Àmì sà àmì sà.
4: Ẹ̀rín Tẹnugbó bí ọ.
0: Àmì Olódùmọ̀rì bàbá.
4: Ọlọ́run ó dẹ̀ tìyín lágbà ẹ̀ dàgbà.
0: Àmì àmì àmì sà àmì àmì o bàbá.
4: Ẹ̀rẹ́ mi tí mo ń sọ̀rọ̀ Mùsùlùmí ni mí.
0: Ẹ̀rẹ́
4: tó yín kò yọ Mùsùlùmí kalẹ̀.
0: Gbogbo èèyàn ló wà fún bàbá.
4: Ẹ̀rí mo ṣe bọ yín yẹn. Mo wò yín gẹ́gẹ́ bíi pé wòlé Ọlọ́run lẹ́yìn náà ni.
0: Kábíyèsí Ọlọ́run.
4: This is first time nkankan máa gbọ́ ètò
0: yìí. Orúkọ yín sà.
4: Orúkọ mi ni Bọ́lájí láti Awolowo Road.
0: Ìyá ẹ ṣeun bàbá ẹ ṣeun.
4: Bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ ìtẹ́sọ tọkàntọkàn gẹ́gẹ́ bíi tọ́lọ̀ fi ran yín
0: ìrìn
4: àwọn wòlé àtàwọn àbáǹtọ́ ni.
5: iba ti da pupo ju tori gbogbo awon wa sensin ni to wa to ma ma payan lerin to je pe ko mo jo ma ke ta fun won o n ta won wuli adawon afan ti ni bo sa di rowo gba bi e se to yo ba yen pe be ni won ti so ni iba ti da ju ah olorun a wa gbolo yin
0: amisa amisa ami ami baba e se mo dupe e se mo dupe o eh ki mo mo wọ́n mọ̀ kankan fa àdúrà ní mọ̀ gbà fún mi àdúrà ní mọ̀ bá ń fi ran aláṣẹ àpàṣẹ kàn ní lọ́wọ́ o torí bí wọ́n bá fún wa lórí ọ̀fẹ́ yìí ibo la bá gbé dúró ti mọ̀ sọ gbogbo eléyìí tá à ń sọ yìí lẹ́ẹ̀kan sí bàbá aláṣẹ àpàṣẹ kàn ní tá a wà yìí mo mọ̀ lóore o ẹ ṣe gan ni sà ẹ jẹ́ àtúnwò ẹlòmíì ti ń bẹ lójú làyé o ẹ lọ ẹ mọ̀ káàárọ̀ sà o àmì bàbá ami ami sa
6: ko ni ni alagba mo si sakere kan lati asadamuro
0: e seun baba woli
6: fun alagba ni se woli o
0: to alagba ni ohun yin jo ohun woli na ni ami olohun sa
6: itola won de ko wa nita
0: ami ami sa
6: ati awon ati mama o pe ti won je won
0: ami ami
6: agba olohun abọ olohun si ma daju lori
0: ẹ ami ami
6: ile ise yen ati diamond ni o ati tuyi ni o ati siolu ni o yo mo poro si lo
0: ami ami ami
6: ilu lorin a o ni wa won ti
0: ami olohun
6: a o ni wa eyin na
0: ami olodumori
6: eyin o sise diamond to ko jesu emi ti gba talafia olohun fi ji kere
0: ami ami sa
6: awon mo yin lo yan won yan
0: ami olodumori
6: jeri o di yiyan ẹlòmí a ní kódà mo jogún ẹ lọwọ bàbá bàbá mi ni pé a bàbá ti gbọ́ bá ti gbá bàbá ti bá yàn yóò di àgbárí ẹ o ẹlòmí a tún sọ pé kódà àtúntì bá gbẹ ẹsan bíbélì sọ fún wa pé ẹni tó bá ṣe ọmọ ẹnìkejì ẹ níbi pé ọwọ́ ọ̀dà ń bẹ lórí ẹ
0: kábíyèsí o
6: gbogbo ìmọ̀ràn tẹ mú wálé ní àti lẹ́ṣọ̀ tẹ fún wa
0: lágbára
6: náà olóòjẹ káwọn èèyàn wálé mú lọ
0: àmì àmì
6: ilé ìjọsìn gan àwọn èèyàn ń yan òdì tá a sì ń gbàdúrà tá a ń ṣe àmì
0: tó yẹ
6: kó rí bẹ́ẹ̀ ọlọ́run elédùmarè kó tún wá ṣe o
0: àmì o
6: àti àwọn olùṣọ́àgùntàn àti àfààní àti ilẹ̀ kìrìsìtẹ́nì ni kọ́lọ̀ ó tún wá ṣe
0: àmì sà àmì
6: àwọn ọmọ ìjọ náà kọ́lọ̀ ó sì tún wá ṣe
0: àmì o
6: lẹ́ẹ̀kan sí ẹ mọ̀ tẹ̀síwájú
0: àmì olódùmọ̀rì sà
6: bàbá ó sì mọ̀ tẹ̀síwájú
0: àmì àmì
6: àna ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀
0: àmì ọlọ́run
6: lórúkọ jésù kristi olúwa
0: wa àmì àmì àmì lórúkọ jésù ẹ ṣé o ẹ má gbàgbé pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ gbogbo wa ló kàn gbọ̀ngbọ̀ngbọ̀n o kò sóhun tó burú ń bẹ̀ sẹ́ ẹ̀ ìmọ̀ ń jẹ́ kí ilé ayé ó rọrùn fún yàn ni bó bá lẹ́ni tó o ṣẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ kò dín ọkù rárá bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bó bá sì lẹ́ni tí wọ́n náà ṣe ìwọ náà apologize bó bá sì ti bè ọ́ jẹ́ kó tán ẹ̀ ló ẹ káàárọ̀ mọ́ ìyá mi dáadáa
7: ọlọ́wọ́ ọlọ́jọ́ ni òní dààmú tọmọ
0: àmì olódùmọ̀rì o
7: ọlọ́wọ́ ọlọ́jọ́ ni ayé òní tìlú ọmọ
0: ọfà àmì olóhùn
7: Ọlọ́run àtẹ̀bí àtàkì gbogbo olóòfẹ́ tèmi náà lọ́kùnrin lómi ó bẹ́rí ẹbí ará ọlọ́run àmì ìwọ ọlọ́run tó ní ìlú ọlọ́run tá a ṣe sáyìn lọ́rùn ó balẹ̀ ayé rẹ̀ ọlá
0: àmì olódùmọ̀rì mọ́
7: ṣé mo máa ń sọ̀rọ̀ pé irú ọlọ́run ni ò
0: sí irú èèyàn pọ̀ jáàntì rere o ta ni mí kí n mọ jẹ́
7: irú ọlọ́run ni ò sí fọlá ó yá àwọn èèyàn àdúrà kan á bá mi fọ yóò rí bẹ́ẹ̀
0: àmì ọlọ́run àmì ọlọ́run àmì olódùmọ̀rì àmì o àmì o àṣẹ ìdùmọ̀rì.
7: ọkùnrin ó wá dàrú eré ọmọ wa fọ́ mi ẹlòmíràn sọ àti àpẹẹrẹ yẹn di ọdún kan ọpẹẹrẹ yẹn di oṣù mẹ́fà kí la fẹ́ gbà bẹ́ẹ̀. kilode kilekine wa tan se kinju ala ta bi jo lele se wa ri sori yen ko se ti o ba ko do be mi ti mo ja ya igan wi da mi ma ha mi la se sori mi ba baba ja ma bo ya do ko mo ko wa ti na oko mi o ye ti mo se sori fun a wa de fun la du apotoku e ga gbogbo abi amo gbogbo awo obirin atokunrin atomode ka mo se sori laarin ara wa ere wa nbe ayo wa nbe mo de wa nbe but ka mo la gidi o ti dale opolopo ru parola
0: be ni mo won ma wi pe ba won ba se o igbebe won iru eri awon eyan tin be laye ga won ah ki ma gbebe e ra won mi oga le ise ni o awon mo leyin re o wa mo so ki won ni ah ki ma gbebe so lo ni o ni ipo to wa loni na ni won fi n bola fun o ku o nbe lola bo ba si ku o nbe Osa de retirement age won retire re. Won o ba si retire re, iku le retire re njo kan. Ki la ngbe ta ngbe ile aye gan. Ma ka wo gugu awon eyan lo salalu ma ni ha. Se awon to sun ti won te si te lo kaakiri agbala aye, se yen o to la kayi fa wa ta si wa loke pe ni. Aye ti e na nbe nbi kan. Ti won o sun si lojo kan ki lo ngbe to ngbe kini faari re gan arumo gali ese bata mefa na ni o gbeyin re ko lo 1000 years laye o ku njo kan kotan olohun duro de gbogbo eniyan lesi ogbeji hello ni yonu dariji awon to se o
8: e karo o
0: e seun
8: emi ni jima kila ni baba adija
0: esun baba
8: dadararo mi okolo
0: esun sa
8: akoko mokowo ki baba to ni le sey
0: esun
8: tori eni sire se la ma gboro won ni an se se dada to dada no ni pada leyin won
0: ami ami sa
8: o nje an wa laye ti an to na wo ti pe ti anu olohun ti o se mo ba won gbe
0: ami sa
8: o da yin mo won soju e si wu mi ti mo won ti mo olohun o wi ṣugbọn pẹlu golo emi wo gun
0: ami
8: ami ara to nara tan
0: olohun se fun ami
8: eyin te wan seto yin na olohun ni je bo sowo olohun
0: ami oludumori
8: e ni bo sowo ajini
0: ami o
8: e ni bo sowo ajini gbe
0: ami olohun ami olohun
8: mi yan wa gun
0: ami
8: gogo la bi be je bi olohun
0: ami na ya la
8: pẹlu oro yin a le so tan Olorun lo le fun yin lesan.
0: Olorun ni.
8: Era awon ti yan di. Awon na o ronu kin o ronu kin o piwada. O da ni fi para mi le njo kan. Ti won ni enikan ni ki won sadua fun mi. O ni ebo na ka ti baba yi. O fi kini ka jọ lo bo nse ja fa to. Eyan ba se e fi sinu. Mo wa ro pe kini eyan fe fi yan sinu si eni to fi yan sinu o le pa yan. Olohun won ni se wa ni apayan
0: ami
8: to ti ni gogo wa olohun je ke mi ogun
0: ami olohun
8: anu olohun yo ba gogo wa
0: ami olohun
8: ni lo bi bo yin olohun ni jo ni
0: ami olohun sa
8: e so se ile se diamond olohun ni jojo na
0: ami ami
8: gbe yin o si se be lokunrin lobirin lomode lagba
0: oju opo ni e o e se gan sa mo dupe elomi olohun gbadua gbadua eyin olohun o gbo to o mo wi pe gbogbo nkan pa olohun is guided by principles ẹni tó gbé sókàn àyà rẹ tó yọnu sí o sì ń gbàdúà bó làdúà ẹ ṣe fẹ́ gbà gan ìbéèrè tó yẹ kó o béèrè lọ́wọ́ ara rẹ nù mo mọ ọlọ́run o mọ ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún ọ o mọ ọlọ́run bó ni màá ṣe gbé èèyàn sínú tí màá mọ báyàn yóò dì tàbí tí màá ní mo fẹ́ gbẹ̀sán lára ẹnìkan màá wá sọ pé mo mọ ọlọ́run n ò mọ́ ìwà bẹ́ẹ̀ kì í ṣe ìṣe ọlọ́run n ò mọ bí o ti rí yìí ta ni tó ń bẹ lójú ìlà hello ẹ mọ̀ káàárọ̀ sá o ẹ bá ń gbóhùn sókè díẹ̀ sí evangelist àmì ọlọ́run sá àmì olódùmarè
9: tí olúwa ti bẹ sẹ́mi rẹ̀ ńbẹ láàyè bẹ́ẹ̀ ṣe ń kọ wà lórúkọ jésù ogun tẹ nílò ọlọ́run yọ̀ǹde rẹ̀.
0: àmì sà.
9: àánú níbi tẹ́ ẹ̀ fojú sí ẹnu bá parí.
0: àmì ọlọ́run.
9: àtọmọ àtàyà lórúkọ jésù ẹ wà lálàá.
0: àmì sà.
9: ikú òjijì ò ní fa yín.
0: àmì.
9: mo fi bàbá wa náà tó ní iléeṣẹ́ yẹn lórúkọ jésù ọlọ́run kó máa tẹ wọn.
0: àmì.
9: ìyàwó wọn kò ní kú.
0: àmì.
9: ọmọ wọn kò ní kú.
0: àmì.
9: ikú òjijì ò ní pa wọn.
0: àmì olódùmarè.
9: àgbogbo àwọn tí wọ́n ń ṣe fún lórúkọ jésù ọlọ́run túbọ̀ máa tẹ wọn.
0: àmì.
9: mo kà ní kí n ṣàdúrà fún
0: yín. ẹ ṣeun evangelist mo dúpẹ́ o mo mọ̀ lóore o pàápàá jùlọ àdúrà tẹ bá mi gbàdú fún aláṣẹ àpàṣẹ kan ní tá a wà yìí mo mọ̀ lóore gan o ẹ ṣeun gan gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi gbàdú àtẹ́ ń bá mi fi àdúrà ránṣẹ́ sí aláṣẹ àpàṣẹ kan ní tá a wà yìí ẹ ṣe gan o ẹ já mọ́ ọ lọ lé wẹ́rẹ́ di wẹ́rẹ́ ẹ jẹ́ ẹ tún wẹ̀ lómi ti ń bẹ lójú ìlà hello.
10: pẹ̀lú ó ti fún ayé òun ṣe kí yín ó ń gbẹnu èmi wòlé adélé sàn láti ẹfọ
0: sọ pé
10: ó lè sọrọ lórí
0: ẹ bá ń kí wọn pé ọlọrun ni o
10: àfún báyìí pé ó ní ẹrí iṣẹ gòkè
0: àmì
10: bàbá wa náà ọlọrun dà wọn lágbà
0: àmì
10: ó ní iléeṣẹ wọn kan kò ní lánà
0: àmì
10: ó ní wọn dàgbà wọn darúgbó
0: àmì ọlọrun
10: gbogbo bẹ ṣe ń fẹ ní sáwọn èèyàn lẹnu kan wọn kankan ò ní bàjẹ
0: àmì o
10: ó ní ká kí ẹ kú ètò
0: ẹ ṣeun ìyàwó lì
10: àmì
0: bó bá di ọjọ́ mẹ́jọ àádẹ́sẹ̀ wọ ìrìn àjò tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ìgbéyàwó ẹ bá ń sọ fún ọ̀dọ́lọ́kùnrin ọ̀dọ́lóbìnrin ibi relationship láti gbé ọgbọ́n ìmọ̀ àtòye tá a nílò tí àtúnṣe yóò fi dé bá gbogbo bí ọ̀rọ̀ ayé wa ti ní kéèlẹ́ẹ̀gì ọlọ́run yóò fi fún wa o lórí ètò yìí o ẹ jẹ́ ń tún wẹ̀lú míì tí ń bẹ lójú ìlà yìí o ẹ lówó orí bété ẹ bá ń tún mú. hello.
11: Mr. Peacemaker ni.
0: ó kọ yín gangan Mr. Peacemaker.
11: Abdul Wazir Mr. Peacemaker.
0: ẹ ṣeun ẹ ṣeun.
11: iléeṣẹ́ dayamajẹ fẹ́ ọlọ́run kò jẹ́ kó jóná.
0: àmì.
11: kò ní bàbá láìláì.
0: àmì ọlọ́run.
11: kì í ṣe dé amadi nìkan náà ní jóná o àti gbogbo ibi tí wọn ní ìka ti pátápátá
0: àmì àmì ọlọrun
11: nítorí bàbá yìí wọn fún wa ní opportunity gidi gan aláìtàláì ẹgbọ́ tí ìyá wa kan sọ láìpẹ́ yìí wọn ló ti yí ayé yẹn padà àwọn kan sọ ni ọ̀pọ̀lọpọ̀ wa ló ti yí ayé wa padà
0: ọlọrun ni
11: nítorí nǹkan tá ń gbọ́
0: ọlọrun ni
11: ọ̀jìnlẹ̀ ni
0: ọlọrun ni sá
11: ọlọrun ẹ̀yin náà tá wa ń gbọ́ ọ̀hún lẹ́nu yín ọ̀pọ̀lọ yín ò ní bá
0: àmì sá àmì peacemaker èmi kọ́ ọmọ ọjà yín kò lójú òpó o ẹ ṣe gan mo dúpẹ́.
12: bàbá mo ké pé ọ̀rẹ́ mi lóhùn ṣe mí láṣẹ.
0: mo sọ lẹ́ẹ̀kan mo ní bó bá níbi tẹ́mi náà ti ṣe ọ́ lórí ètò yìí o mo bínú a lè ṣe ká mọ̀ ṣẹ́ra wa bọ́mọ ìyá méjì bá wọnú ìyẹ̀wò lọ bọ́ bá rẹ́rìn jáde àwọn bá bá mọ́nímọ́ni àwọn bá bá mọ̀ yànmọ́yàn wọ́n ní wọ́n ti lọ tanra wọn ni wọ́n ti gbéra wọn gógó bí àṣà wọn jẹ́ ń zí ṣùgbọ́n bí ọmọ ìyá méjì bá wọnú ìyẹ̀wò lọ wọ́n bá lejú jáde ó túmọ̀ sí pé wọ́n ti bára wọn sòwò tọ́ọ̀rọ̀

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí àbí fún mi bẹ́ẹ̀ tó àbí bí aacp wa.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

ṣẹ́dá. Kí gbogbo ọkàn tó ń retí fọwọ́ ká gbára ọlọ́run tí ń ta yẹ níṣe ṣẹ̀gànjogún súnmọ́ bí o. Ayabayaba wákàtí àtúnṣe. Ètò tọ́lọ́run gbé kalẹ̀ látọwọ́ ìjọ Pension Prophetic Global Ministry láti sọ ayé gbogbo nípòjípò tí ìfojoojúmọ́ làkàkà lábẹ́ ìdí ẹ̀ṣẹ̀ tó ń ti ìmúnisẹ̀ agbára òkùnkùn dòmìnira pátápátá láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run tó ń ti àṣẹ látẹnu ikọ̀ àti ìríjú olódùmarè ta fọ̀rọ̀ àṣẹ rán sí ìran yìí olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi ti ìjọ Pension Prophetic Global Ministry tó wà ní number 9 Stadium Road nílùú Ìlọrin 9:30 to 10 a.m. every Sunday ago mẹ́sàn-án àbọ̀ sí mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Sunday ni ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́ ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin ọwọ́ ọlọ́run yóò kàn ọ́ ayé rẹ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lórúkọ Jésù láti bá olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pè sórí nọ́mbà yìí 09022299187 don't miss it God has a word for you

0: ní nǹkan kan ò ṣe é ṣe nínú ayé rẹ ó túmọ̀ sí pé ayé rẹ ò tí ì bọ́ sọ́wọ́ ẹni tí ó bọ̀ ọ̀tún ṣe ni.
1: Ṣayé mi ló tóbi jù láti túnṣe.
0: There is no problem without solution. Wákàtí àtúnṣe dé o. Níbi tí bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ti ń tún ayé wa ṣe. Gbogbo kùdìẹ̀kudiẹ tó sodo sínú àyànmọ́ wa, èyí lọ́lọ́run ti ń bá wa tún ṣe. Ǹjẹ́ nǹkan kan ń bẹ tí wọ́n sọ pé kò ṣeé ṣe nínú ayé rẹ̀? Ọlọ́run ti rán wòlíì rẹ̀, bàbá wa nínú Olúwa, Olùṣọ́ àgùntàn, Samson Abídèmí Àjàyí, sí ìrántá wa yìí o. Láti fi ọ̀rọ̀ àṣẹ, já gbogbo àyànmọ́ tó ń sìnrú lábẹ́ agbára òkùnkùn gbà. Ìtúsílẹ̀ rẹ̀ dájú láàárọ̀ tòní o, ìdáǹdì rẹ̀ dájú. Wàá bọ́ lọ́wọ́ ogun, wàá jàjàbọ́ lórúkọ Jésù. Ẹ káàbọ̀ sórí ètò láàárọ̀ yìí. Ètò tààrọ̀ tòní àkànṣe ni, ẹ rí i pé níjẹ̀jọ nípa àánú Ọlọ́run. Ọlọ́run ti ẹnu bàbá wa nínú Olúwa Olùṣọ́ àgùntàn Samson Abídèmí Àjàyí sọ o, wípé lónìí ohun tá a fẹ́ díù pẹ̀lú ó ní í ṣe pẹ̀lú ìpìlẹ̀. Ẹ súnmọ́ di àpótí rédíò yín gbágbáágbá o. Ìwà láàyò Ọlọ́run ti sọ̀kalẹ̀ sínú inú ìkulù ìmọ̀ ibi táwa wà yìí. Ètò yìí ó wá láti inú ìjọ Pishon Prophetic Global Ministry tó ń bẹ ní number 9 Stadium Road nílùú Ìlọrin. Ẹ̀yìn ẹ jẹ́ ń ṣé báyìí ẹ jẹ́ ń yí lùyí padà kí n fi orin yìí ká fi gorí àti ètò fún tààrọ̀ tòní torí pé bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ti ṣetán láti gbà wá o.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi make you happy. bí a ye ṣe bí bí wa.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ẹsẹ̀ ọlọ́run òbójú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
5: ẹsẹ̀ ọlọ́run.

0: Àlàáfíà Ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé
1: Bàbá wa ti ń bẹ lọ́run nípasẹ̀ Jésù Kristì, a dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí fún àǹfààní aláìlẹ́gbẹ́ tí a ní láti gbọ́ ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ iyè, ọ̀rọ̀ òtítọ́, ọ̀rọ̀ agbára. Lórúkọ Jésù Olúwa, ẹgbà ọpẹ wa. Nínú ọ̀rọ̀ yìí ni ìyanu wà, tura kọ́ pé rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú lára dá, ó sì gbà wọ́n kúrò ní ìparun gbogbo. A gbà á ládùúrà pé ní wákàtí bí ọ̀rọ̀ yìí ti ń jáde, ẹ jẹ́ kí ó tọ̀ wá pẹ̀lú àṣà àti agbára. Ẹ jẹ́ kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkọ wa, kí ó sì gbà wá kúrò nínú gbogbo ìparun. Ní orúkọ Jésù Kristì, ògo ni fórúkọ Olúwa, Jésù Olúwa wa, àmín. Lónìí, à ń tẹ̀síwájú láti máa wo ìbáṣepọ̀ tó wà láàrin ọ̀rọ̀ Ọlọ́run àti ìyanu Ọlọ́run. A ti ń wo àkórí Ọlọ́run tí a pè ní Jésù oníṣẹ́ ìyanu. A sì ti ń wo iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe ní Kana ti Galilee, bí ọ̀rọ̀ rẹ̀, bí ó ti mú ìyanu àti ìyípadà wá ní Kana ti Galilee. A sì sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá nípa agbára tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sọ fún wa pé Ọlọ́run jẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run máa ń lò láti mú ìyípadà wá. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ohun èlò tí wọ́n máa ń lò láti fi ṣiṣẹ́. Ohunkóhun tí ọ̀rọ̀ Ọlọ́run ò bá ní ṣe, ó yà mọ́ máa gbélẹ̀ ni. Ọ̀rọ̀ ni Ọlọ́run fi ń ṣiṣẹ́. Ayé tí kò bá ti sí ọ̀rọ̀ Ọlọ́run, ká má retí ìyanu níbẹ̀. Ìjọ tí kò bá ti sí ọ̀rọ̀ Ọlọ́run, ká má retí ìyanu níbẹ̀. Ayé tí ò bá ti gba Ọlọ́run gbọ́, ayé tí ò bá ti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, kó má ṣe retí ìyanu Ọlọ́run. Ayé tó bá ń wọ ohun mìíràn lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, ayé tó yẹ pé ohun tó bá lè fojú rí, òun ló wá. Yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, kó má retí ìyanu Ọlọ́run. Ó dìgbà tí a wá bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ Ọlọ́run sí ipò tí ó yẹ kó wà, ipò olúborí tó yẹ kó wà nínú ayé wa, ìgbà la ó bẹ̀rẹ̀ sí rí iṣẹ́ ìyanu tí ọ̀rọ̀ Ọlọ́run ṣe nínú ayé wa. Lónìí, a máa wo àpẹẹrẹ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ìyanu tó ń wá nínú ayé ẹnìkan nínú Bíbélì. Wọ́n máa kà láti inú ìwé Lúùkù orí 7 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 10. Mo ń gbọ́ Ọlọ́run gbọ́ pé bí ìwọ náà ti ń gbọ́ ọ̀rọ̀ yìí ní wákàtí yìí, yóò ṣiṣẹ́ ìyanu àti iṣẹ́ ìdáàdì inú ayé rẹ ní orúkọ Jésù Kristì. Ìwé Lúùkù orí 7 ẹsẹ̀ 1. Nígbà tí ó sì parí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ní etí àwọn ènìyàn, ó wọ Kapanamu lọ. Ọmọ ọ̀dọ̀ balógun ọ̀run kan tí ó ṣọ̀wọ́n fún un, ó ṣàìsàn, ó ń kú lọ. Nígbà tí ó sì gbúro Jésù, ó rán àwọn àgbààgbà Júù sí, ó ń bẹ̀ ẹ́ pé kí ó má ṣàì wá mú ọmọ ọ̀dọ̀ òun láradà. Nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ Jésù, wọ́n fi ìtara bẹ̀ ẹ́ wípé ó yẹ ní ẹni tí òun ìbá ṣe èyí fún, nítorí tí ó fẹ́ràn orílẹ̀-èdè wa, ó sì ti kọ́ sínágọ́gù kan fún wa. Ṣùgbọ́n Jésù sì ń bá wọn lọ. Nígbà tí kò sì jìn sí etí ilé mọ́, balógun ọ̀run náà rán àwọn ọ̀rẹ́ sí wípé, Olúwa, má yọ ara rẹ lẹ́nu, nítorí èmi kò tó tí ìwọ ìbá fi wọ abẹ orí ilé mi. Nítorí náà, èmi kò sì rò pé èmi náà yẹ láti tọ̀ ọ́ wá. Ṣùgbọ́n sọ ní gbólóhùn kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi láradá. Ẹsẹ̀ ìkejì lẹ́ẹ̀kan sí. Nítorí náà, èmi kò sì rò pé èmi náà yẹ láti tọ̀ ọ́ wá. Ṣùgbọ́n sọ ní gbólóhùn kan, sọ gbólóhùn ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi láradá. Nítorí èmi náà pẹ̀lú jẹ́ ẹni tí a fi sí abẹ́ àṣẹ, tí ó ní ọmọ ogun ní ẹ̀yìn mi. Mo sì wí fún ọ̀kan pé lọ, ó sì lọ, àti fún òmíràn pé wá, ó sì wá, àti fún ọmọ ọ̀dọ̀ mi pé ṣe yìí, a sì ṣe é. Nígbà tí Jésù gbọ́ nǹkan wọ̀nyí, ẹnu yà á sí, ó sì yí padà sí ìjọ ènìyàn tí ń tọ̀ ọ́ lẹ́yìn. Ó wí pé, mo wí fún yín, èmi kò rí irú ìgbàgbọ́ ńlá bí èyí nínú àwọn ènìyàn Ísíráẹ̀lì. Nígbà táwọn ìránṣẹ́ ti padà relé, wọ́n bá ọmọ ọ̀dọ̀ náà tí ń ṣàìsàn, ara rẹ̀ ti dá. Ẹsẹ̀ 10, níbi tí a parí ọ̀rọ̀ Ọlọ́run sí. Ní ẹsẹ̀ 1, Bíbélì sọ fún wa pé bí Jésù ti parí ọ̀rọ̀ ní etí àwọn ènìyàn, tó ti parí ọ̀rọ̀ ìwàásù rẹ̀, ọ̀rọ̀ tó yí ayé ẹni padà, mo sọ fún wa pé ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fi ń ṣiṣẹ́. Ọ̀rọ̀ ni a fi fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run láti sọ̀rọ̀ Ọlọ́run ni. Ẹni tí ò bá ń sọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ pé ọ̀rọ̀ ti ara rẹ̀ tàbí ìtàn ló ń sọ, kí irú ẹni bẹ́ẹ̀ kó má ṣe rò pé ìyanu yóò ti ọwọ́ òun ṣẹlẹ̀. ko si ohun ti olorun fe fi se ya to fi ni aye ni opada bi o se oro olorun oro ni jesu n waasu oro ni jesu n lo lati fi se iyanu bi a ba wo ohun miran lodi si oro a o ri pe eyan ni pe bo sinu okunkun eyan ni pe di woli eke ohun to so awon eyan di woli eke ni bi won wo ohun miran lati lo ju oro olorun lo bi o bi jesu pari oro re omo odo balogun orun kan ti o se won fun o n sa isan o n ku lo omo odo balogun orun en ta pe ni balogun orun ohun ni jagun jagun to ni 100 omo ogun ni abere o ni a pe ni balogun orun balogun to n joba to n ba to n dari iko omo ogun 100 ni balogun orun ni awon iko ti balogun yin dari iko ni awon omo odo yen bi mi so pe o n sa isan o n ku lo sugbon o n kan to ke amon nipa omo odo to n se aisan yi pe omo yi je omo ohun o je omo odo o je osise to je ohun omo loju mi fun balogun ohun eleyi si pe wa nija awa ta je omo ise awa ta n sise ni abe eniyan awa ta je igbakeji ta wa ni abe adari boya ni ile ijosin ni boya ni ilu ni boya ni ibise ijoba ni boya ni ibise aladani awa ti a gba sise se a je omo ohun ni oju oga wa se a je omo ohun ti o ma mu ki omo yi je ohun loju oga re o ni pe o ma je omo odo to lamilaka o ma je omo odo to kun fun ojuse o ma je omo odo to n bo si oga elenu o ma je omo odo to n wa ire oga re to n wa itesiwaju oga re o ma je omo odo to ma tete se ohun ti oga re ba fe ki o se ohun yi awon abuda yi awon iwa yi lo je ki omo odo yi ko di ohun niwaju oga re ibere ti mi fe bi o nire pe iwo to n sise iwo to wa nile gege bi aya si oko se o je ohun niwaju oko re se o ni awon iwa se o ni awon abuda se o ni awon isesi awon iwuwasi to mu eje omo won to mu eje omo se owon niwaju oga re abi ogata ogata o wa laaro ape ni won se abi iwo omo se to je pe bi o ma ba ise oga re je o lo nwa ko ji owo eseyin ko bu lese ki o ji lese ko ma jo lotito ko ba loruko je oya nkan ti won se ni aimoya won eniyan o je ipo ton wa ni won de mo wi pe en to ma doga lola ohun na gbodo je omode loni awon to je oga loni won je omo odo lana awon to je oga loni won ti sin enikan na lana won na yo ba dagba lola bi won na yo ba doga lola ati se to re sile pe ki won na sin enikan ta lo ti sin ibi won la fi ese ge bi alamugbalegbe tabi igbakeji tabi osise tabi omo ose tabi omo odo bibeli wi pe ogbo ti a ba nse ki a se tokotomo gege bi si oluwa ohun gbogbo ti a ba nse eje ki a se tokotokan gege bi si oluwa iwuwasi to mu ki omo odo yi ki o je omo ohun lowo oga re ni oga yi na o ri pe ki n se oga to kan ma n lu omo lasan oga to n san ire fun awon osise to to ni is a good leader is a leader that compensate diligent and faithful worker bẹ́ẹ̀ náà ni ọlọ́run wá ṣe rí ọlọ́run ṣe òkúrò God is not a tax master ọlọ́run ṣe ẹni tó ń ránni níṣẹ́ tí ó sì ránni lọ́wọ́ ọlọ́run ṣe ẹni tó ń lòyàn ní lomi òjò ọlọ́run ṣe ẹni tó ń lòyàn láì fún ní èrè kò sẹ́ni tó tẹ̀lé ọlọ́run kò sẹ́ni tó sin ọlọ́run tí kì í gba èrè rẹ̀ àwọn ọmọ yìí sọ fún jésù pé àwa ti fi gbogbo sílẹ̀ a ti tẹ̀lé ọ kí ni yóò jí èrè wa jésù sọ fún ọ wípé mi ò ní kẹ́ sinmi lásán o kò sẹ́ni tó fi ilé àti ọ̀nà àti aya àti ọkọ̀ sílẹ̀ tó sì ń tẹ̀lé mi tí ò ní gba ìlọ́po rẹ̀ ní ayé ìsinsìnyí àti ayé tó ń bọ̀ wá ọ̀rẹ́ mi báwo ni o ṣe sin olúwa báwo ni iṣẹ́ ìsìn rẹ sí olúwa báwo ni ìjọsìn rẹ ní abẹ́ olúwa ṣé o ń fi tọkàntọkàn ṣe ṣé o ń fi ìtara ṣe ṣé o ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ ṣe ṣé o ń ṣe pẹ̀lú òkùnkùnù ṣé o ń mú lókùnkùnù ṣé o ń ṣe takuntakun àbí iṣẹ́ ìmẹ́lẹ́ ló ń ṣe fún ọlọ́run àbí bí iṣẹ́ ọ̀lẹ́ ló ṣe mú iṣẹ́ ọlọ́run mo fẹ́ kí o mọ̀ wípé kò sí bí a bá ṣe ṣe náà ni olúwa ṣe máa mú wa ó ní ẹni tó bá bá mi rìn ní wíwọ́ èmi náà yóò fi ara mi wọ̀n fún ní wíwọ́ o ẹni tó bá dẹ̀ bá mi rìn ní títọ́ èmi yóò fi ara mi wọ̀n fún ní títọ́ bí o ní bá bá ṣe gbé gba rẹ̀ nígbà tí máa bá gbé ọmọ tó bá ṣíwọ́ òun náà ni a máa ń gbé ó ní pé ẹ̀yin ara mi olùfẹ́ ẹ máa dán ṣinṣin láì yẹsẹ̀ kí ẹ sì máa pọ̀ sí inú iṣẹ́ olúwa níwọ̀n ìgbà tí ẹ̀yin mọ̀ wípé iṣẹ́ yìí kì í ṣe asán nínú olúwa kò sí ohun tí ó ṣe fún ọlọ́run tí ó jẹ́ àṣedànù kò dẹ̀ sí iṣẹ́ rere kan tí ó ṣe fún ènìyàn tí ó jẹ́ àṣedànù ibi yóò tí ọlọ́run fi ọ́ sí láti ṣiṣẹ́ láti jẹ́ òṣìṣẹ́ tàbí láti jẹ́ adarí mò ń rọ̀ ọ́ mò ń bí ọ́ wípé kí o fi ara rẹ balẹ̀ kí o fi ara rẹ jìn kí o ṣe gẹ́gẹ́ bí sí ọlọ́run pẹ̀lú òtítọ́ inú pẹ̀lú ìrẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀mí takuntakun kí o wá ìtẹ̀síwájú àti ìdàgbàsókè bí tá a fi ọ́ sí má ṣe ṣe ní ọ̀nà pé àbújẹ́budànù má ṣe ṣe ní ṣe pé ọ̀gátà ọ̀gátà ó wà láàrọ̀ wa pé torí pé kò sóhun tí ẹnìkan fúrúgbìn tí kò ní ká gbogbo sí gbogbo tí ènìyàn bá fúrúgbìn òun náà ni yóò ká a rí pé ọmọ ọ̀dọ̀ yìí ó ti fúrúgbìn iṣẹ́ rere ó ti fúrúgbìn jólóòtọ́ àti ìfaraẹnijì lábẹ́ ọ̀gá yìí ó wá ṣàìsàn ó wá bára ẹ̀ ní ipò tí ó lè ran ara ẹ̀ lọ́wọ́ ọ̀gá yìí náà wá wo ìpè ọmọ tó wúlò báyìí ọmọ tó dára báyìí eléyìí ò gbọdọ̀ kò gbọdọ̀ ṣàìsàn eléyìí ò gbọdọ̀ báyìí kú lọ gbogbo ipá tó wà ní ìhà rẹ̀ ni kí ni gbogbo ipá rẹ̀ gbogbo agbára rẹ̀ ni ọ̀gá yìí sá láti rí pé ó mú ìwòsàn àti ìtọ́jú bá ọmọ ọ̀dọ̀ tó wà ní abẹ́rẹ̀ ọmọ ọ̀dọ̀ eléso ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọlọ́run wa bíbélì jésù wípé èmi ni àjàrà ẹ̀yin ni ẹ̀ka gbogbo igi nínú mi tí kò bá so èso rere òun á mú dànù ṣùgbọ́n gbogbo igi gbogbo ẹ̀ka tó bá so èso rere òun á máa wẹ̀ mọ́ gbogbo ẹ̀ka tó mú èso jáde gbogbo ẹ̀ka tí ó yàgàn gbogbo ẹ̀ka tó mú èso jáde èso ẹ̀mí èso ìjòrè ọkàn èso ìgbọ́ràn gbogbo ẹ̀ka nínú mi tó mú èso jáde òun á máa wẹ̀ mọ́ òun á máa tún ṣe òun á máa tọ́jú rẹ̀ kí ó ba lè máa so èso sí kí ó ba lè máa ṣe iṣẹ́ rere sí kí ó ba lè máa wù mí sí a rí pé ètè ọlọ́run nìyí bí ọlọ́run ṣe rí nìyí mò ń gbàdúrà fún ọpọlọ yóò ṣe ọ ní ọmọ ọ̀dọ̀ tòótọ́ yóò ṣe ọ ní ọmọ ọ̀dọ̀ tó lérè ní orúkọ jésù kristi a rí pé ọ̀gá yìí pa lógun ọ̀run yìí nígbà tó rí pé ọmọ ọ̀dọ̀ rẹ̀ ń ṣàìsàn tí ó gbé pa wọ́n ti pin tí kò ṣe kí o tí kò sún tó fẹ́ ṣe bíbélì pé nígbà tó sì gbúrò jésù nígbà tó sì gbúrò jésù mò ń gbàdúrà fún lórúkọ jésù wàá gbọ́ ìròyìn ayọ̀ àwọn ìròyìn àǹfààní àwọn ìròyìn oríire àwọn ìròyìn tó ń yí ìpín àti ayé ẹni padà lórúkọ jésù wọn náà wàá gbọ́ ọ lórúkọ jésù mo ní wàá gbọ́ ìròyìn àǹfààní àǹfààní iṣẹ́ àǹfààní ọkọ àǹfààní aya àǹfààní ọrọ̀ ìròyìn ìfà ìròyìn ayọ̀ ìròyìn tó máa ń yí ayé èèyàn padà ìròyìn tó máa tún ayé èèyàn ṣe ìròyìn olóore wọn náà wàá gbọ́ wàá gbọ́ wàá gbọ́ wàá gbọ́ nígbà tó sì gbúrò jésù mo gbàdá gbogbo information tó nílò láti gbọ́ kí ayé rẹ̀ ba lè tẹ̀síwájú gbogbo ìròyìn tó yẹ kó gbọ́ kí ayé rẹ̀ ba lè kúrò níbi tí ó wà gbogbo ìròyìn tó yẹ kó gbọ́ kí ìyanu ba lè dé ba ayé rẹ̀ lórúkọ jésù wọn náà wàá gbọ́ ó ti ń wá iṣẹ́ ti pẹ́ wàá kàn gbọ́ pé wàá lọ apply sílẹ̀ wàá kàn gbọ́ wípé ìpàdé látọ̀ ó máa ṣẹlẹ̀ níbí kan wàá kàn gbọ́ wípé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ni ó jẹ́ ìròyìn àǹfààní gbogbo ìròyìn tó yẹ kó gbọ́ every information you need to know about every information you need to hear so that your life can be transformed so that your change can come so that your life and your season your times and your season can be changed I ask the Lord will make you to hear them in the name of the Lord Jesus kò sí ẹni tó lè ṣe ju ohun tó bá mọ̀ lọ you cannot do beyond your knowledge you cannot do beyond what you know kò sí ẹni tó lè ṣe ju tó bá mọ̀ kò sí ẹni tó lè ṣe ju ìmọ̀ rẹ lọ bí ọkùnrin kò bá gbúrò jésù kò sí bó fẹ́ jẹ àǹfààní jésù bí kò bá gbúrò jésù kò sí bí jésù fẹ́ já sí èrè àti àǹfààní fún ṣùgbọ́n gbúrò jésù nígbà tó gbúrò jésù lórúkọ jésù wọn náà wàá gbúrò lóore wàá gbúrò lóore wàá gbọ́ ìròyìn wàá gbọ́ ìròyìn wàá gbọ́ ìròyìn ìròyìn tí ó yí ayé rẹ padà lórúkọ jésù wàá kàn gbọ́ náà ni wàá kàn gbọ́ náà ni ó gbúrò jésù ṣùgbọ́n kò gbọ́ ìròyìn lásán bí ó ti gbúrò jésù bá lógun ọ̀run yìí ó gbé ìgbésẹ̀ bí ó ti gbúrò jésù kò kàn gbọ́ ìròyìn àwọn kan wà tó kàn wọ́n kàn máa ń gbọ́ ìròyìn kò sí ohun tí wọ́n ń ṣe pẹ̀lú ìròyìn tó ń gbọ́ wọ́n á ní ìròyìn kò sí nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú ìròyìn tí wọ́n gbọ́ wọ́n á gbọ́ ìròyìn àǹfààní wọn ò dẹ̀ ní dìde láti jẹ àǹfààní yẹn wọ́n á gbọ́ ìròyìn opportunity wọ́n á gbọ́ ìròyìn ọ̀nà àwọn àǹfààní tó ṣiṣẹ́ fún wọn láti jẹ ṣùgbọ́n torí ọ̀lẹ́ nítorí àìbìkítà nítorí àìkàǹkan sí wọ́n á sì jẹ́ kí àwọn àǹfààní kó máa bọ́ mọ́ ọ lọ́wọ́ nítorí wọn gbé ìgbésẹ̀ ọ̀rẹ́ tó ń gbọ́ mi bíbélì wípé ohun ìkọ̀kọ̀ tí olúwa ni ṣùgbọ́n àwọn ohun tí a fi hàn ìyẹn ti wá ni ohun ìkọ̀kọ̀ tí ẹnikẹ́ni ò lè mọ̀ ọlọ́run ló ní ohun ìkọ̀kọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ohun tí a fi hàn fún ènìyàn ni láti lò bí ọlọ́run bá ti fi ohun ìkọ̀kọ̀ hàn ọ́ ó wá kù sí ọ lọ́wọ́ ìwàásí rẹ sí ohun tó lọ́wọ́ fi hàn ọ́ ó wá kù sí ọ lọ́wọ́ ìhà tí wàá kọ sí ohun tó lọ́wọ́ fi hàn ọ́ mo fẹ́ kí o mọ̀ wípé nígbà tí a ó fi àjà gbé ìlíjà lọ sí ọ̀run kì í ṣe ìlíṣà nìkan ló mà mọ̀ nípa rẹ̀ àìmọye àwọn ènìyàn ló gbọ́ gbogbo àwọn ọmọ wòlíì tó wà lábẹ́ ìlíjà gbogbo wọn ni wọ́n gbọ́ gbogbo wọn náà jẹ́ kó yé torí wọ́n jẹ́ ọmọ wòlíì àwọn náà ní àǹfààní sí àwọn ìmọ̀ kan wọ́n ní àǹfààní sí àwọn ìròyìn kan nítorí náà wọ́n mọ̀ wípé a ó gbé ìlíjà lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò ṣe nǹkan sí ẹnìkan ṣó ló mú ìròyìn lókùnkúndùn ẹnìkan ló bẹ̀rẹ̀ sí ronú pé a ó máa gba ìlíjà sókè nígbà tí ìlíjà bá lọ ta ló máa kàn nígbà tí ìlíjà bá lọ ki lo ma sele nigba ti ije ba lo bawo laye wa se ma ri ohun to sele se bo se ma lo niyan ah emi ma tele ni ja o ohun to je ki elija je elija emi o fe gba o elisha nikan lo ni iran yi elisha nikan lo ni ipin yi elisha nikan so lo ni lo ni erongba yi ohun nikan lo lo information yi o lo lo si anfani ara re a ri pe balogun ohun nigba ti o gboro jesu nigba ti o gbo pe jesu o wa ni tosi ko won kawo gbera je bi opolopo loni bi won tin buro won ma kawo gbera elomi a gboro lohun to oro lohun to e ko lo fi gbadura to e ko mu lo gbadura awon mi a gbo won a kan gbodan won ni bi igbese le lori won ni gbadura oro lohun to e ko yayi won pada oro lohun to e kan mu to lohun nonu adura won lo church won yin lo lojo jimo nonu pada wa won mo bi a tin lo gbadura ni poro ti won gbo yi won a tun lojo sunday won a tun gbo ko si nkan kan ko yayi won pada aimo igba ni won ti gboro lohun to e kan bi igbese le lori won o gbe igbese le lori bawo ni aye se le gba yi pada to ba nse nkan kan lona kan na kan se na to mo lati ma se o le ri esi mi o le ri esu titun if you keep doing the same thing the same old way you have been doing it, you don't expect a new result you don't expect a new answer you keep getting the old answer you are used to get because you are still using the old method the same way to ba je bo se ngbo iroyin bo se ngbo oro bo se ngbo iroyin anfani be na lo nkawo gbe tan o won ni ise wa bi ba yi ojoko o ti e try lati lo apply o gbe igbese won ba wi pe iwa to n wu yi won pe bo se n wa yi iwa to wo iwo le roko o le ri le oko gidigbe pelu iwa to n wu yi o le ra re gidi fe pelu iwa to n wu yi sibe o se nkankan si won tawon yan so fun won to le yayi re pada to le yi ipin re pada a ri balogun o nigba to gburo jesu o se kini o gbe igbese kan lati lo iroyin to bo isi anfani ara re nigba to gburo jesu o gbe igbese lati lo iroyin lati je anfani iroyin to gbo yi o si ran awon agbagba julo jin akoko ti an so yi a ri pe israel wa labe isakoso rome ilu rome lo isakoso ni abe kini o ni abe ju na wa ni abe isiru awon rome olori balogun ohun yi o jara rome to n sakoso lori awon

0: lórúkọ Jésù, wọn yóò rántí rẹ sí rere. Àwọn tó ti ràn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ti gbàgbé rẹ lórúkọ Jésù, wọn yóò rántí rẹ sí rere. Gẹ́gẹ́ bí Jósẹ́fù, ó ran àwọn agbọ́tí lọ́wọ́ ṣùgbọ́n gbàgbé rẹ. Ṣùgbọ́n Ọlọ́run tí kìí gbàgbé, Ọlọ́run tí kìí gbàgbé, ó mú ọjọ́ ìrántí wa. Mo tún gbàdúrà fún ọ lẹ́ẹ̀kan sí. Gbogbo bí tó ti furúgbìn rere sí, gbogbo bí tó ti ṣe rere sí, tí wọ́n ti gbàgbé, Ọlọ́run tí kìí gbàgbé, lórúkọ Jésù yóò san fún ní ìlọ́po ìlọ́po. Àìmọye ọdún ni Mọ́díkáì fi ṣiṣẹ́ rere, tó dẹ̀ ń wọnú àkọsílẹ̀ ọba wípé ẹni ṣiṣẹ́ rere, ẹni ṣiṣẹ́ rere, ẹni ṣiṣẹ́ rere. Ṣùgbọ́n níbo ṣe ní ọjọ́ kan, wọ́n ní ọba kò lè sàn, kò mọ ohun tó dé tí ò jẹ́ kóun lè sàn. Ó ní lọ gbé ìwé ìrántí wá, ẹ lọ gbé ìwé ìrántí wá, ẹ lọ gbé ìwé ìrántí wá. Ó sì bẹ̀rẹ̀ sí kà ibi tó ti ń ṣí ìwé ìrántí lórí àkọsílẹ̀ Mọ́díkáì, pé àkókò kan wà nínú ayé ọba táwọn kan gbìmọ̀ láti pa ọba, tó jẹ́ wípé Mọ́díkáì ló wá tú àṣírí, kò jókòó sí ibùjókò àwọn ẹlẹ́ṣẹ̀, kò darapọ̀ mọ́ àwọn ègàn, kò nínú sí èrè èrè àìwà bí Ọlọ́run. Ó lọ tú àṣírí fún ọba, ọba sì rántí rẹ̀ sí rere. Mo ń gbàdúrà fún ọ tó ń gbọ́ mi ní wákàtí, Olúwa yóò rántí rẹ̀ sí rere. Pàápàá jùlọ ẹyin tí ẹ ti ṣiṣẹ́ rere, tó yà pé wọ́n ti gbàgbé yín, tó yà pé wọ́n rántí yín. Mo fẹ́ kí o sọ́ di àdúrà nírọ̀lẹ́ yìí, Olúwa rántí mi sí rere. Olúwa wo iṣẹ́ wọ̀ mi, ẹyin tí ẹ ti ṣiṣẹ́ rere, ẹyin tí ẹ ti ṣiṣẹ́ rere. Ọ̀pọ̀lọpọ̀ ní láti ronú pàdà lónìí, bí ẹ ṣe ń ṣe, bí ẹ ṣe ń ṣe àwọn ìbáṣepọ̀ tó wà lábẹ́ yín, bí ẹ ṣe ń ṣe àwọn ọ̀gá, bí ẹ ṣe ń ṣe àwọn ọmọọṣẹ́ yín. Ẹyin tí ẹ jẹ́ adarí ìjọ, ẹyin tí ẹ jẹ́ adarí ní ilé ẹ̀sìn, báwo ni àwọn tó wà lábẹ́ yín, báwo lẹ ṣe ń ṣe wọn, báwo lẹ ṣe ń ṣe wọn. Àwọn tí a fi sí abẹ́ láti tọ́jú, ṣé kìí ṣe pé ẹ̀yin lẹ̀ ń pa wọ́n lẹ́kún? Àwọn ọ̀dọ́ tó ń wá sí, wọ́n wá sí ààbò, tí wọ́n rò pé nínú ìjọ a ó pa òdodo mọ́, a ó pa wọ́n mọ́, ṣé kìí ṣe ní ìjọ náà láti ń bà wọ́n jẹ́, láti ń fún wọn lóyún, láti ń fipá bá wọn lòpọ̀? Ọ̀pọ̀lọpọ̀ á láti ronú pàdà, Olúwa yóò sì ṣàánú fún wa. Tí a bá ti jẹ̀bi ọ̀rọ̀ yìí, a ń láti ronú pàdà. Ṣùgbọ́n wa ti a mọ̀ wípé a ti ṣiṣẹ́ oore, a ti ṣe oore, a ti ṣe oore, a ti sin àwọn ènìyàn, ṣùgbọ́n a ti furúgbìn rẹ̀. Ṣùgbọ́n dàbí pé a ti gbàgbé, wọ́n wí sínú ayé lórí lórúkọ Jésù. Kí Olúwa kó ṣí ìwé ìrántí kan yìí, ní orúkọ Jésù, kí Olúwa kó ṣí ìwé ìrántí kan yìí. Ọlọ́run tó ṣí ìwé ìrántí kan Jósẹ́fù nínú túbú, Ọlọ́run tó ṣí ìwé ìrántí kan Mọ́díkáì, lórúkọ Jésù, kí a ṣí ìwé ìrántí kan yìí, kí ayé yín yí padà, kí ayé yín yí padà, kí ayé yín yí padà. Gbogbo ilẹ̀ tí ẹ ti furúgbìn sí, tó dàbí pé kò mú èso rẹ̀ jáde, ẹ̀yin lẹ gbọ́ Olúwa lónìí, lórúkọ Jésù, ẹ mú èso jáde. Fún gbogbo ọkàn tó ti furúgbìn sílẹ̀ sínú ayé ọmọ rẹ, máa sopranda yeliaba kairima sanda, gbogbo bí tó ti furúgbìn sí, ṣùgbọ́n tí a ń fi ẹ̀tọ́ rẹ dùọ́, lórúkọ Jésù, àwọn ilẹ̀ kó gbọ́ Olúwa, mo ní ká rántí rẹ sí rere. Aṣíwèé ìrántí kan, aṣíwèé ìrántí kan, aṣíwèé ìrántí kan, aṣíwèé ìrántí kan, mo ní aṣíwèé ìrántí kan, máa ṣe àmì, aṣíwèé ìrántí kan, lórúkọ Jésù, aṣíwèé ìrántí kan. Wọ́n máa rántí ẹ sí rere, wọ́n máa rántí ẹ sí. Ó ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, ọba sì ránṣẹ́, a sì mú Jósẹ́fù jáde kúrò nínú túbú. Mo ń gbàdúrà, ìrántí tó máa mú ẹ jáde kúrò nínú túbú, ìrántí tó máa yí ayé rẹ padà, ìrántí tó máa sọ ọ́ di ńlá, ìrántí tó máa mú ẹ kúrò ní ipò àìníṣípò náà, lórúkọ Jésù, ká rántí rẹ sí rere. Kò jẹ́rìí sí agbára Ọlọ́run, kò jẹ́rìí sí ìyanu Ọlọ́run, kò jẹ́rìí sí ìrántí Ọlọ́run. Ọlọ́run tí kìí gbàgbé, kó rántí rẹ̀, kọ́ fi ayọ̀ bẹ̀ ọ́. Ògún ni fúnrúkọ Olúwa, Jésù Olúwa wa, àmì.
1: A gbàgbọ́ pé ọ̀rọ̀ ìgbàlàyé ti mú ìgbàlà bá yín. Ọ̀rọ̀ ìgbàlàyé ni ó tọ̀ yín wá láti iṣẹ́ ìránṣẹ́ Mission to Save Ministry International. Fún ìbéèrè, àmọ̀ràn tàbí àdúrà, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0704948 1728. Lẹ́ẹ̀kan sí 0704948 1728. Ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì. Jésù ni Olúwa.
2: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin.
1: Ni eto oye ijinle lati nu bibeli igbara otun wo lori kanin Diamond 88.7 FM nilu ilorin ni gbogbo irole ojo isinmi laarin ago meje si mejo irole 7 pm to 8 pm every Sunday atoko eto ni oluso agutan ekonowo olukopa pataki lori eto yi ni oluso agutan AK Ogunyemi lati CAC Oke Mole to wa ni opopuna unity nilu ilorin gbogbo enikeni to ba fe mo imo ati otito oro Olorun to ye koro lati nu bibeli laisi amulu mala Bishu Bambe, Eja Joma Teti, Sieto Yi Ligbo Gbo Joy Semi, John Bat Foundation Ni Onigbo Weto Yi, Bibili Wipe, Oro Reni Fitila Fwen Semi, Ati Malesi Pa Onami, Beni Oro Reni Mok Pamaluka Yami Kemi Kuma Basse Siyo, Jesu Ni Oro Yi Na, Eja Joma Go.
0: Diamond 88.7 FM, Ogbon Tari Giniwa.
2: Your one-step dial, Diamond FM, shining supreme.

0: The time is 12 o'clock.
1: Ago mejila tilu.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàrìbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ha bò.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà ní ẹ̀bùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi lẹ́tù àbí bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run.

0: bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì dámọ́dé 8.7 FM nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ní olùṣọ́àgùtàn ẹ̀kọ́nowó olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC òkè ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wí pé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́.
1: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: Ìlọrin.
1: Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ni olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró láti inú Bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má bàa sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́.
2: Bá balẹ̀ nípa òjò balẹ̀ ata ṣàràṣàrà Diamond FM 88.7 nípínlẹ̀ Kwara ọba gbogbo wọn là á ṣe.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yinrin yinrin.
1: This is our promise. We've made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.

0: And with that sports news, we've come to the end of News on the Hour. But before we go, here is the recap of the major highlights. Nigeria's First Lady urges Nigerians to keep hope alive. Oyo Governor visits families of abducted pupils, teachers, vows safe return. Turaki-led PDP ratifies Jonathan as presidential candidate. And on the foreign scene, we told you that Colombia votes in presidential election. In sports news, Super Eagles coach rules out Osimhen Lookman from Portugal friendlies. In our Today in History, did you know that on this day in 1995, a bomb exploded at the Lawrence Stadium during the launching of the Family Support Program, FSP, a pet project of the then First Lady, Miriam Abacha. And for news coverage or information about happenings around you, kindly contact the Diamond FM Newsroom number on 0916-062-7526. The News on the Hour was edited by Abiodun Akinwumi. My name is Nedu Okori. Thank you for listening to your Shining Supreme Station. And do stand by for the News on the Hour in Yoruba. A wonderful afternoon to you and happy Sunday.
1: For up-to-date news reported across the globe, be rest assured you're on the right radio dial. Diamond 88.7 FM, Ilorin, your shining supreme station.
2: Diamond 88.7 FM. Oh, bon tarigi niwa.
3: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbàrà ọ̀tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago 7 sí 8 ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ni Olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n ń bẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba àṣẹ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́.
4: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin.
5: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìyàwó ààrẹ ilẹ̀yẹ Tinubu Kẹ̀sí Aomọ́lẹ̀yẹ kí wọ́n ní ìrètí nínú orílẹ̀-èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Mákindé ti ṣe àbẹ̀wò sí mọ̀lẹ́bí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n kó nígbèkùn ní ìpínlẹ̀ ọ̀hún ṣẹ̀jẹ̀ kí wọ́n padà sílẹ̀ láìpẹ́. Igun Turaki ẹgbẹ́ òṣèlú Alábùradà PDP ti fi Jonathan gẹ́gẹ́ bí ọmọye fún ipa rẹ̀ igun ọ̀hún. Ní ilé òkèrè ilẹ̀ Colombia ti bẹ̀rẹ̀ ètò ìdìbò láti yan ààrẹ tuntun fúnlẹ̀ náà. Olùkọ́ni fún ikọ̀ Super Eagle fìdí ẹ̀ múlẹ̀ pé Osimhen Lookman ní kópa nígbà tí Super Eagle bá ń wá kó pẹ̀lú ilẹ̀ Portugal ilẹ̀ Poland. Ẹ̀ka san akíwa pé a kò ìsinmi òní ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyè. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàyìn Diamond 88.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adeyemi ròyìn yìí. Ká sọ fún yín pé ẹlẹgbọ́wà ní ojú ìtàkùn www.diamondfm.net. ẹ wò wá ní YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ̀kọ́ yìí náà ń bọ̀ lẹ́yìn sí mìíràn pẹ̀ yìí lẹ́ẹ̀kan sí. Akinyin pe eku ikale.
6: You need to sue me, man, or long. Kick or any opportunity by my ex in Japan.
7: Oh, le shi di kuro nile Nigeria tapatakpata gbabe. O ko ne shai ni awe bi. Ore, atolo fe re lori ile na. O le Japan e tori ti o fe la ti shebe. Shubon, simeri ran no man. Kege bi o nabayo kan si awe shiroton ko juo nile de yila papo. Koda bi o bati le ko bobonti she tire kuro nile. Sibe, ili ene, ilu re ni Nigeria je. Yo ma gbe o lokan la jo.
4: Imoran yin lo n dese ti iboyin lati ikani Diamond 88.7 Ilorin.
8: Iroyin ekun rere lati ile ise Diamond FM.
5: Eka bo pada iroyin na re ni ekun re. Iyawo are ile yi Senator Olureme Tinubu ti kesi amole Nigeria pe kan ni re ti nile yi. Papa julo latari ipenije to abo to nkojo orilede yi yawo arete ra apole yi pelu awon osise alabo asanga gbagba yi gbese lati pe won na abayo si ipenije to abo to nkojo ile yi Tinubu lo soro nibi eto kan to geti awon obirin to aye ni itagbangba Ekiti Kete ni ilu Adrekete o seleri fun awon olugbe ipinlo won tan kan minu lori ipenije to abo pojo ba setan lati wona abayo papa julo kan tun nigboya ti gbagbo ninu ijoba o se leri fun awon omo lepe Nigeria pe lai pe lajina yo bori ipenije to abo ton kojo iyawo are fide amu ke Nigeria oni yo pada gun oke agba lai pe lajina ninu iroyin miran minister fun olulu ileye nilu Abuja Iyesan Wike tinawo

0: àwọn abẹ́kẹ́ṣẹ́ká wọ rẹ̀ tẹ́lẹ̀ yìí àti àwọn ogun rẹ̀ nínú òṣèlú ò ní kan rí pé wọ́n padà wá sílẹ̀ láti rí pé wọ́n parí gúngùngùn tó wà láàrin wọn wíkẹ́ tẹnumọ́ ipò ìṣẹ́ tó ń fi sílẹ̀ hùn tó jẹ́ rogbo coalition ló sílẹ̀ fún gbogbo àwọn èèyàn láti darapọ̀ mọ́. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tún ṣèlérí fún àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣèlérí fún àwọn mọ̀lẹ́bí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ nígbèkùn ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ṣẹ́ tán láti rí i pé láìpẹ́ láì jìnà wọn sòkò lọ́rùn wọn kán sì padà sílé. Gómìnà ló ṣèlérí ọ̀hún nígbà tó ṣe àbẹ̀wò sí agbègbè ahoro esi èlè ṣèkàdé papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn ọ̀hún tí wọ́n kọ́ nígbèkùn àti àwọn adarí agbègbè ọ̀hún nílẹ̀ kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ la tó wà lágbègbè ọ̀hún. Àbẹ̀wò ọ̀hún ló wáyé bí àwọn ṣe ń kanminú látàrí bí wọ́n ṣe kó ọgọ́rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ nígbèkùn ní agbègbè ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ ní ojú ọpọ̀ ẹ́xìrẹ̀ gómìnà Ṣèyí Mákindé tẹnumọ́ wípé òun ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tó kó nígbèkùn ọ̀hún. Mákindé fìdí ẹ̀ múlẹ̀ wípé òṣìtàn láti rí pé àwọn èèyàn ọ̀hún wọ́n padà sílé wọn láìpẹ́ pàápàá jùlọ òṣìtàn láti rí pé wọ́n padà tú okùn lọ́nu àwọn èèyàn ọ̀hún kúrò nígbèkùn àwọn ajínigbé. Wọ́n yí o igun ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ti Tàmínú Tùràkí kó sòdí ti fi òǹtẹ̀ lu ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ gbogbo Jonathan wípé òní yóò jẹ́ ọmọye fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Nínú ètò ìdìbò ààrẹ ọ̀dún tó ń bọ̀ wọ́n ṣe ìpàdé ọ̀hún ní agbègbè Gákì tó yẹ pé ó já ìgbẹ́ tó gbóná nílùú Àbújá. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú PDP káàkiri ìpínlẹ̀ 32 lẹ́yìn àti ìlú Àbújá ló fi ohun tẹ̀lú pé Jonathan ni wọ́n fara mọ́. Àmọ́ ààrẹ tẹ́lẹ̀ ń rí ó ní kò kópa níbi ètò ọ̀hún tó sì fi ẹ̀dà ìwé ẹ̀rí wọn igi rẹ̀ sọwọ́ sí i tí wọ́n fi ran ọ̀mọ̀lẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin ilẹ̀ yìí ọ̀nàrẹ́bù Fred Agbade kò fi sọwọ́ sí ààrẹ tẹ́lẹ̀ ń rí. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ níbi ìpàdé ọ̀hún lẹ́yìn ìgbà tí alága ẹgbẹ́ àwọn alága ẹgbẹ́ òṣèlú PDP ní àti ìpínlẹ̀ ọmọ̀wé Tony Aseagbeni dábàá ọ̀hún tí mínísítà tẹ́lẹ̀ nílẹ̀ yìí fún ìrànkọ ojú òfurufú Sanusi Dagash Sis Keji Abana. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti kéde pé ìṣègbéga fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n dídí ẹ̀ ní 2020 tí wọ́n jẹ́ àwọn ìpele kéékèèké káàkiri tìbútòrò ilẹ̀ yìí. Alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Anthony Placid ló fìdí ẹ̀ múlẹ̀ kan tó buwọ́ lù. Ó tẹnumọ́ pé ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí tún jẹ́ Dìísù. Ṣíṣègbéga fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún ó tẹnumọ́ pé àwọn èèyàn tó wà nípele sájẹ́ǹtì tí wọ́n tó 75 ó ní wọ́n ti gbé lọ sí ìpele ìǹspẹ́tọ̀. Ó tẹ̀síwájú pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n tó 77 tó wà ní ìpele kọ́pọ́rà gbé lọ sí ìpele sájẹ́ǹtì. Ó tẹnu pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n lé díẹ̀ ní 100-77 wọ́n ti gbé lọ láti ipò kọ́stébù lọ sí ipò kọ́pọ́rà. Ó tẹnumọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá gbègbè sẹ́nà pàápàá jùlọ láti pé wọ́n fi ẹ̀yẹ fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó tọ́ sí ìgbéga. Ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún Dìísù wàá dáwọ́ ìdùnnú pẹ̀lú àwọn èèyàn náà wá ké sí wọn kárìgbéga wọn ẹgbẹ́ ìgbésẹ̀ láti ṣiṣẹ́ sin orílẹ̀-èdè yìí. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti Kànìdá Amọ̀rẹ̀tì 7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèèrè nílẹ̀ Columbia láti bẹ̀rẹ̀ ètò ìdìbò láti yan ààrẹ nílẹ̀ ọ̀hún lẹ́ẹ̀kan sí Akinyinpe Ẹkú Ìkàlẹ̀.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa, ìtàkùn ìbàdàn rẹ̀ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti Kànìdá Amọ̀rẹ̀tì 7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèèrè. ilẹ̀ Colombia ti bẹ̀rẹ̀ gbẹ́sẹ̀ láti yan àrùn titun nílùú.

0: 97.7 FM.
1: Radio made for you.
2: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Ẹ̀yin logo.
1: Ogo.
0: Ẹ kí ogo go go go go go. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alàyè gẹ́gẹ́ bí àwọn ènìyàn Ọlọ́run ti ń darapọ̀ mọ́ wa láti yìn bí a ṣe yin Ọlọ́run lọ́wọ́ náà ni bàbá wa Prophet Oluwatoyin ni wọ́n wọ yàrá ìgbóhùnsáfẹ́fẹ́. Tá a bá ti ẹ̀ka ìpolówó ọjàdé ẹ máa gbóhùn dádì gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tí ẹ ń wò tẹ̀dẹ̀ ń ṣe àgọ́ yín ó tàn kárí ayé o. Aṣa Olúgidìọ̀n Ọlátúbọ̀sún Táyé Olúyẹmí Àbáyọ̀mí Solomon Toyin Olúyẹmí Àbáyọ̀mí àti gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run Ezekiel Blessing. A ò lè dárúkọ yín tán Adé Afọlábí Adébárà Samson Adébísí Modúpẹ́ Christiana àti gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó kù ẹ̀yin tí a ò lè dárúkọ yín tán ẹ má bínú Ezekiel Blessing Ikubolajẹ àti ẹ̀yin ènìyàn yòókù kí Olúwa kó bùkún fún yín. Ìbùkún tó ń bẹ lábẹ́ yín tòní lórúkọ Jésù kò ní fò yín ro. Láàrin ìṣẹ́jú kan ayé àṣẹ́ka ìpolówó ọjà tá a bá dé láti ẹ̀ka ìpolówó ọjà ẹ máa gbóhùn láti ẹnu wòlíì Ọlọ́run tí àjọ wà ní yàrá ìgbóhùnsáfẹ́.
2: Fẹnu kan osun ni ìwárẹ̀ ń bàjẹ́.
3: Abrakatabi ẹpẹpẹ ogunda joja iyan da togun oburo re ni gbadi e to sapakonda jaye olamunje o de bale ka rawon danu to kitile gbadi lori cinema gboro aye all rounder ayo go back to back dogwo ke nu e o se pepele idore more gboro o ko kiri lagara ko se fojuri asebi ke ni nawo mu adidandan o so okan meji po e wa walaye to ntiyana ne ninu cinema jaye olamunje agba osire lo ko pa nbe latori oga bilu antalaniyan yinka kodri madam saje ibrahim yakini tele bimbo shi jaye kuti wasi wala bi pasumo ganla femi Adebayo, Tauma ati bebe lo, Jaye Olamunje, Jaye Kuti lo produce, distributed by Nile Entertainment. O ti di wiwo ni gbogbo cinema, nilu Eko, Ibadan, Osogbo, Akure, Ilorin, Ogun, ati kaakiri orilede Nigeria, international ni ejo. A full package project, latowo Jaye Kuti, eboko lo fa, kajo je gbadun e, Jaye Olamunje, the anniversary. O yan na ife, so akudi e clock on the way, ni kuba soro di swa ta yanyan, oju ti o ti rire wo, abewo si cinema e shikukan, okan gboge ninu cinema e ma jiri e wo, e ya gbogbo cinema le ye ati lo ki okun, kajo je gbadun e.

0: ẹṣeun ẹ jẹ́ àwọ̀ bóyá máa rí ẹyọ kan mú sí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹni tó ṣe atọ́kùn àti atọ́nà àti wá síbí lónìí láti ṣe ayẹyẹ ìdúpẹ́ fún orí ọ̀fẹ́ ọlọ́run lórí ayé bàbá wa prophet Oluwatoyin àwọn náà ni aláṣẹ D for real D for real bread àti D for real supermarket tó kalẹ̀ sí agbègbè Asadam ẹ ṣeun o agbàdúrà pé olúwa ọlọ́run olódùmarè yóò máa tẹ iléeṣẹ́ yín síwájú àlàáfíà fún yín o ẹ káàsán yes ma orúkọ yín ibi tẹ ti ń pè wá mami ìṣọlá láti ṣàwó yẹ kọ ní o
1: ọ̀nà apá mi pọ̀ mọ́ mọ́rẹ́ olúwa ọ̀nà apá mi pọ̀.

0: Hallelujah.
1: Hallelujah.
0: Ẹ rí pé orin ayọ̀ la fi wọlé léni. Orin ìdùnnú ni. Ọlọ́run gba ìṣàkóso nínú ìsọjí yẹn. Lọ́jọ́ Monday òjòrọ̀ laago mẹ́rin. Ó dẹ̀ da laago márùn-ún. Ìsọjí dẹ̀ bẹ̀rẹ̀ 5:30. Ọjọ́ Tuesday àparí tanyanyan laughter hate ni òjò bẹ̀rẹ̀. Ọjọ́ Wednesday ọ̀rọ̀ ní kò tí ẹ̀rọ rárá kò sójò. Ngba ta pari oru lo ro moju ngba odi Thursday ko si nkankan ni Friday ko ti e disturb ni pori ofi Olorun to ra ti bere showru o de ro gege lati bi ago meji gba ti e di bi ago melo kan o de da so Olorun jeri wa laye iwo to ngbo mi lowo lo mo gbadua ase to fun wa loju ojo loruko Jesus ko fun olaye gbe
1: amen
0: gbogbo ota idile baba re ọ̀tá àdílé ìyá rẹ tó lò ní rọ́nà lọ ọlọ́run kó dáná sun
1: wọn. Àmì Jésù.
0: A gbogbo àwọn tó wá síbi ìsọjí náà padà sílé láyọ̀ àtàlàáfíà. So we have every cause to glorify God.
1: Thank
0: he secure
1: Lord.
0: Us, he provide for us, he protect us, he provides for our needs and everything. And I pray for you as well. Every project before you, the Lord will complete it.
1: Amen.
0: In the name of Jesus Christ.
1: Amen.
0: In every area that you have a desire, you have a need, I pray the Lord will meet you at the point of your need in Jesus' name.
1: Amen.
0: O so ni pe wakati iranlowo la wa yi.
1: Beni.
0: Bo Olorun ba le dide fun iranlowo wa. Ti Olorun de bo awon egbegberu eniyan to wa sinu isoji yen. Ibi ti wo na ti salai ni Oluwa yo ba opade.
1: Amen.
0: Iwa laye Olorun yo to fun aye re.
1: Amen Jesus.
0: Okan re ma bale o.
1: Amen.
0: Jesus Oluwa wa.
1: Amen.
0: Mo kan fe fi akoko yi ro yi pe lẹ́yìn ìgbà tá a ti parí ìsọjú mo sọ́wọ́ yẹn church lónìí pé ìsọjú ọ̀parí o ìsọjú ọ̀parí ìtita gbangba tá a sọ̀rọ̀ nípa rẹ̀ òun ló wá sí apá kan torí ìgbà tá a wà dúró gẹ́gẹ́ bí ènìyàn ni ọlọ́run bẹ̀rẹ̀ iṣẹ́ so nípa orí ọ̀fẹ́ ọlọ́run ìsìn àárọ̀ Wednesday aago mẹ́sàn-án sí aago mọ́kànlá ó ń tẹ̀síwájú báyìí aago mẹ́sàn-án sí aago mọ́kànlá Wednesday hour of mercy pẹ̀lú àwọn alábìámọ́ láàrin aago mẹ́sàn-án sí mọ́kànlá ní ẹyẹ nkọrin ni gbogbo tó bá ti ń bọ̀ lágbàáyé mi round about ẹyẹ nkọrin yẹn gangan ìwọ bọ́lẹ̀ ń bẹ̀ kò pe nọ́mbà mi 08033748289 bákan náà ìpàdé aláṣeyọrí ní òkú irin bí oh my god àwọn èèyàn ní testimony o ọwọ́ ọlọ́run darapọ̀ mọ́ wọn gan-an wọ́n sì ní ẹ̀rí ọlọ́run kì í fi ọ̀pọ̀ ènìyàn jagun ṣùgbọ́n ọlọ́run ṣe ní sísẹ̀ntẹ̀lé nínú ayé àwọn ènìyàn yóò ṣe tiẹ̀ náà o aago mélòó ni.
1: Aago mẹ́sàn-án sí aago mẹ́wàá
0: wákàtí
1: kan náà ni
0: màmá náà ló bá ọ sọ̀rọ̀ yẹn
1: mẹ́sàn-án sí aago mẹ́wàá
0: wákàtí kan náà ni
1: wàá bá ọlọ́run pàdé
0: wàá sì ní ẹ̀rí sí ibi òkú rẹ wàá padà sí ibi okòwò rẹ wàá padà sí ibi iṣẹ́ rẹ wàá gbàdúrà wákàtí kan yẹn wàá wọ́n tọ́lọ̀ máa ṣe Friday gbogbo ọjọ́ jímọ̀ láyé ni ìṣòro ni agbára lọ́wọ́ ọlọ́run ìṣòro ni o àdúà ọ̀gànjọ́ mo sọ fún church lónìí pé bíjọba wa sọ pé kẹ má ṣe àwa ọ̀tá kó o ṣùgbọ́n wò ni a má gbàdúà bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ àdúà ò ní ṣe tiẹ̀ tì
1: àmì
0: kò ní ṣe tèmi tì
1: àmì
0: ọ̀dà àdúà ò ní ṣe torílẹ̀-èdè yìí tí o
1: àmì Jésù
0: Jésù Olúwa wa
1: àmì
0: ìsìn wa máa ń wà lọ́jọ́ Sunday o aago méje ò ní àdúà àwọn òṣìṣẹ́ mẹ́jọ sí mẹ́sàn-án Sunday school mẹ́sàn-án sí mọ́kànlá Sunday service ìwọ náà wá kò síbi tó ti ń bọ̀ lágbàáyé sọ pé yẹn ń kọrin ló ń lọ ní round about yẹn gangan béèrè òtítọ́ lérè wọn á náwó rẹ sí ọ yóò sì dára fún ọ
1: amí
0: kí la ní fún wa lénìí mọ́mí ẹ gbàdúrà fáwọn èèyàn
1: orúkọ Jésù
0: amí
1: ọlọ́run ayérayé gba ọpẹ́ wa
0: amí Jésù
1: ọlọ́run tó ń ṣohun ìyanu tó pọ̀ ní iṣẹ́ ìyanu olúwa yìn ọ́ fún àṣeyọrí ohun rere lórí ayé wa agbé ọ̀gá bàbá gba ọpẹ́ wa gbogbo etí tó ń gbọ́ mi ojú tó ń wò mí ayé wa yóò gba àṣeyọrí ìràpadà ìmúbọ̀sípò ohun rere yóò farahàn nínú ayé rẹ yóò farahàn nínú ayé wa ayé wa yóò di ẹ̀rí bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ayé wa yóò gba àtúnṣe májẹ̀mú orí ọ̀fẹ́ ọlọ́run yóò ṣiṣẹ́ gbára nínú ayé wa ògo yóò sì jẹ́ ti ọlọ́run ògo ni fún orúkọ olúwa Jésù Kristì olúwa wa.
0: Àmì àmì àmì lórúkọ Jésù ẹ jẹ́ kí mọ́mí ọ̀ka báìbù fún wa ohun tí ọlọ́run lé fún wa kí n bá wa sọ̀rọ̀ díẹ̀ lórí rẹ̀ a ó sì mọ̀ pé dídára ni ọlọ́run. Yes.
1: 1 John 2:15.
0: 1 John 2:15-17. Yes.
1: Ẹ má ṣe fẹ́ràn ayé.
0: Ẹ má ṣe fẹ́ràn ayé.
1: Tàbí ohun tó ń bẹ nínú ayé.
0: Ohun tó ń bẹ nínú ayé.
1: Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ bàbá kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé, ìfẹ́kúfẹ́ ara àti ìfẹ́kúfẹ́ ojú àti ìrera àyà kì í ṣe ti bàbá bí kò ṣe ti ayé. Ayé sì ń kọjá lọ ati ife kufe re sugbon eni ti o ba ti se ife olorun ni yo duro lai lai
0: praise the lord
1: hallelujah
0: e kiesi olorun o so pe ko mo gbe egbe aye o boda olorun o so pe ko mo gbe aye o anti sugbon ni e ma se fe aye ife meji lo wa o ni tori pe olorun fe araye to be ge o fi omo bibi kan soso fun wa e ma pa first john yen de
1: yes sir
0: sugbon mo fe kiesi ife meji ti nbe o ni e ma se fe aye tori enikeni to ba fe aye ife baba
1: o sinu re
0: ko so pe e ma se feran ara yin ko so pe e ma se feran awon ti nbe nu aye e gbo yoruba yi dada e ri po na lo so pe tori olorun fe ara aye ki so po fe aye tori pe olorun fe ara aye to be ge o fi omo bibi kan soso fun a pe enikeni to ba gba gbo ki o ma ba segbe sugbon ko le ni iya ni pekun o tu wa so pe koda nigbati awa je elese christe ko fun wa te ba lo ka iwe revelation ori kejela lati ese ikeje a ri pe ogun wa ninu aye dragoni o si ba olorun awon angelija oba won oba michael ati awon angelija
1: ogun si nbe ni aye
0: e mo kiyesi bayi o nbo ni ogun wa aye ogun wa o te ba ni ko mo fi aye
1: ogun si nbe ni
0: olorun fe olu orun ogun nbe lorun ogun torun yen aye ni won le awon olotesi ma kiyesi o aye ni won le awon darudapo to wa lorun yen si gbogbo awon ajini lese abateni je oni lara a asekupani awon le won ku olorun
1: ale dragon nla ni jade
0: gbogbo ale dragon nla ni jade
1: ejo lala ni
0: lai ni ala
1: ni pe ni esu ati satani
0: e ma gboruko ti an pe ejo nla dragon ejo nla ti an pe ni esu
1: ati satani
0: ati satani
1: tin tan gbogbo aye je
0: ni won ni se tan gbogbo ko tan won je lorun o bo ni won ni tin tan won je aye
1: asi le won si ile aye
0: asi le won si ile ta ba so pe ma se fe aye ti beli ba so fun obe a je pe orisirisi awon to wa ninu aye ti won ka fun wa lekan yen ma to ka fun o ti ba farahan ninu aye re o si feran aye niyan o ona lati fe olorun ori bi jesu pe bibeli pe ngbati jesu ta wa de elese kristi ku fun wa to ba le ku fun wa idi ni pe lati ra wa pada ku lowo aye ku lowo ese ku lowo ego ofin ka le di ayan fe omo re nitori na nigba ta ba wa ninu aye kaye o le ro wa lorun lati gbe praise the lord
1: hallelujah
0: kaye le ro wa lorun ka ma ba gbagbe ara wa sinu aye yi lati ba orun je abajo ti we beru fi so wi pe awa n foju sona fun ilu kan ti o dara ju eyi lo a gbagbe ilu ibile wa o tori pe ilu ibile wa se kini o
1: nbe
0: ni orun praise the lord
1: hallelujah
0: so, ta ba soro nipa ife loni ma ka soro nipa aye ati ife kufe re lo sunday ti bo ma soro nipa ife olorun gbogbo wa la gbodo omo ife olorun kini ife olorun fun aye mi kini ife olorun fun aye re olorun gbodo si wa loju ka mo nti olorun ni fun wa nigba na la ni damu mo o nigba na la ni ri wahala mo o nigba na ni okan wa yo bale lati sin olorun mo so bawo eyan church lo ni pe eni ti o gbe aye ti o ya aye gbe yo gbodo ogbodo je ologun ologun in what sense ke so ologun soja o ke so ologun olopa o kese ologun civil defense o ti n gbe ban kiri o rara o ologun ninu adua mo wa bi won kini won pe adua wofia e ri bibele so pe ohun ija ti wa ki se ti ara ti emi ni o si wo bi ninu olorun lati wo gbogbo ibi giga pale nigba ti igboro wa ba se kini o to ba pe opolopo aloni a fe sase yori a fe jaja yori a fe so rere sugbon awa gangan ogboran ni la fi n bo sowo satani la fi n bo sowo esu atawon ogun re e ri bayi e ka bibeli yen e ka revelation e ka wa para se first john nitori akoko mi yes
1: as le dragon okay o tan to n ta aye je
0: yes
1: asi aye je asi le awon angeli re jade pelu re
0: awon angeli re jade pelu re o na la awon angeli yes
1: mo si gbo ohun rara ni orun wi pe nigba yi ni igbalade ati agbara
0: ati agbara
1: ati ijoba olorun wa
0: ati ijoba olorun wa
1: ati ola ati kristi re
0: ati ola nla ati kristi re
1: nitori ti ale olufisun awon akunrin wa jade awon lakunrin wa jade
0: ile olufiso awon lakunrin wa jade ye
1: ti o fi won sun ni waju olorun losan ati loru
0: losan ati loru
1: won si segun
0: won si segun re
1: ninu eje odo agbuntan
0: lona wo ni e gba segun re oje odo agbuntan na jesu ni o o nikan lo ku fun wa o eri bayi igba ko si igbala nebo miran ko si si oruko mi ta fi fun wa labi orun nipa ita le fi gba wala bi o si oruko Jesu Kristi eje re lo ta sile lori ge agbelebu ka le ra wa pada kuro ninu aye ati ninu ife ku fi aye e tesiwaju mo
1: nitori oro eri won won ko si feran emi won ani titi de iku
0: praise the lord
1: hallelujah
0: so ti won na ba wa fe sase yori laye e ja lo wo first john yen ki la won to gbodo sa fun o e ko gbodo fi aye yes
1: nitori ohun gbogbo tin be ni aye ife ku fe ti ara
0: lati ese ke edogun yen egbon to wi ma
1: e ma se feran aye
0: e ma se feran aye
1: tabi ohun tin be ninu aye
0: o fe dodo olorun ma feran tin be ninu aye won so pe ko ma lo won so pe ko ma wulo fun won so bi lo lajo wa sugbon ma feran re ma gbe sokan toru nko won teyan ba yonda ara re fun le yo di eru re nitori na ma deru gadget ma deru phone elomi o ti deru phone debi pe tan ba ngbadua lowo nu church yo si ma te phone tan ba wa su lowo yo si ma te phone ko wa bible nbe o o awora o ni nwo nbe o game lo play nbe o game lo play nbe o to na ko si okan won lodo olorun mo o si ni yara yin ko lodo mi e le se nkan kan pelu olorun o gbogbo ni se
1: edi en kan to ba fe ran aye
0: en kan to ba fe ran aye
1: to ba ko si ninu re
0: ife olorun o si ninu re o
1: nitori en gbogbo tin be ni aye
0: gbogbo tin be ninu aye
1: ife ku fe ara
0: ife ku fe
1: ara ati ife ku fe oju
0: ite olorun ara o fe lo moto eleyi o fe ko le eleyi o sa fe te ara lorun mami o pari e sorun apadi tori ere kini fun eyan to jere gbogbo aye to so ere e ka tan yes
1: ife ku fe ti oju
0: yes ma
1: ati irera aya
0: ikorira
1: irera aya
0: irera
1: aya ki se ti baba
0: ki se
1: to bi ko se ti aye
0: bi ko se ti
1: aye si nkoja lo ati ife ku fe re
0: ko si nkan kan ti o ni koja lo nu aye o ku sowo emi o ku sowo re mama mo to ba soro loni baba o tun ba soro loni soju o ti pari o e tun ja pade lojo Wednesday bo le mi ati ese le dijo bolorun omo kore sukun lo ba Jesu kini ke mi ki o se kini le jogun ojo bo olorun Jesu so gbogbo ti o se tan pe ko lo ta gbogbo n toni ko fa wahala ni won lo si jade ni ibanuje
1: to lo ni
0: oro pupo mo gbadua fe nikan bi to n gbo mi o ni gbegbe aye abamo ko to jade laye
1: amen
0: o ni jebi aye
1: amen
0: o ni jebi orun
1: amen
0: wa gbo ka bo omo odo rere
1: amen
0: gbadua fun le ise yi o owo olorun yo wa lara
1: yin amen
0: oju adua ko ni ti
1: amen
0: gbogbo nti e nilo oluwa yo si yin loju
1: amen
0: mo gbadua isi loju temi ta fi le lepa ijo olorun yo wonu aye
1: amen
0: ade ma yin olorun
1: amen
0: iru akoko yi lo se to nbo a tun ma tese waju
1: amen
0: god bless you
1: amen
2: mo gbagbo wipe olorun ti buku fun yin lati pase oro olorun te gbo tan yi e ja tun pade lojo mejo fun akotun eto iranlowo lati oke wa fun imoran tabi igbaniniyanju ati adura leyin eto yi e pe woli olorun alaye sori ero ibanisoro yi 08033748289 ki oluwa ko buku fun yin o
3: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun oju lowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikunlukun leka amuludun ere onise ati awon orin aladidun fun igbadun ti yin nikan ni o diamond fm Ikoni tonton, nyerin, nyerin.

0: ẹkaabo padà lórí ètò náà láwà tá a pè ní ọ̀nà àbáyọ ti ẹgbẹ́ òṣèlú ọlọ́run brother PDP ti wọn sàgbátẹrù ní kànìdá mọ́dé 8.7 FM nílùú ti ìlọrin ní gbogbo ọjọ́ àìkú báyìí bẹ̀rẹ̀ láago mẹ́ta sí aago mẹ́rin náà lẹ́tọ̀ yìí tẹ̀fimọ̀ ń jẹ́ aládùn rẹ̀ ẹjẹ́ wọn ni ó wà ń bínà ìbéèrè wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ àlejò wa fún tọ̀sán ẹjẹ́ wọn ni ó wà ń bínà ẹ kú dédé àkókò yìí o àdúpẹ́ owó kọ yín o.
1: Babatunde lorúkọ mi láti Ìbàbókò.
0: Láti Ìbàbókò à ń gbọ́ yín sà.
1: Bẹ́ẹ̀ni tí wàá tú àlejò wa púpọ̀. Àwọn aráalé abẹ̀wọ́n pé kán mẹ́bínú ẹnu ló gbé àlejò wa. Bàmí gẹ́gẹ́ bí n tí bọ́dà mi dáadáa síwájú mi dáadáa ní Ìbàbókò fọ́nsọ́là tó ń sọ. Òun ni pé ní sẹ́ńdàpù aspirant gẹ́gẹ́ òun ni a fẹ́ kán máa gbé wa. Wọ́sà sọ àwọn alágbẹnusọ tí wọ́n á dé rẹ̀tẹ́ tí wọ́n ní pé ní àwọn kọ́lọ̀ àwọn sọ. Bùkọ́sí ilé tó ṣẹlẹ̀ níwájú yìí tí ó ti kọ́ wa lọ́kọ́. Tó o ìjọba PDP a dúpẹ́ pẹ̀lú ẹni tẹ́ ẹ fàkalẹ̀. Tó ẹ dákun tó lọ àwọn aspirant kọ̀ọ̀kan ní kán máa gbé wa kí wọ́n sọ táwọn ẹni fún ara ìlú. Káwọn alágbẹnusọ mọ́ àbáwọn sọ. Ọkọ̀ èyí táwọn náà wá wọlé tó wọ́n máa nípa àwọn kọ́lọ̀ àwọn sọ. Ibo làwọn ti sọ ká mú fọ́nrán rẹ̀ wá. Tó ẹ dákun tó lọ lọ
0: ọ̀dà ẹyin adúpẹ́ ẹ jẹ́hun èmi ni wọ́n fèsì sílẹ̀ kó tó di pé àwọn náà fi tiwọn kún àkọ́kọ́ náà bàbá gbé aspirant wá n tí ó sọ ni pé n tí mo fẹ́ ṣe rèé àsìkò tí ètò iléeṣẹ́ ti wa a ní fàyè gbá torí pé àwa náà láwọn àjọ tí wọ́n bójútó wa tí wọ́n sì mọ́nítọ̀ bí nǹkan ṣe ń lọ lórí afẹ́fẹ́ bàbá gbé wọn wá tábà láwọn ó ṣe báyìí àwọn ó ṣe báyìí àmọ́ táwa náà lè fara gbá tí àwọn lé àwọn àjọ tó ń bójútó wa tán bá gbé ìgbésẹ̀ ẹyìn ní sọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwa náà láwọn àjọ tó ń bójútó wa tó bá tó àkókò tí wọ́n ti sí ojú òpólẹ̀ pé ó yá ẹ̀yin tẹ́ fẹ́ díje o lórí ọ̀fẹ́ àti mọ́ ṣe campaign time ò tí ì tó pé n tá a ṣeré o bí n bá débẹ̀ tí ń ṣe ní ẹ má bínú àkókò tí tó bá tó àkókò a ṣe àwọn èèyàn lẹ̀ àwọn tó fẹ́ díje wọ́n mọ̀ wá ẹ fẹ́ sọ nǹkan àbí
2: bẹ́ẹ̀ ni mo fẹ́ fèsì sí
0: fèsì
2: èsì tí mo fẹ́ fọ̀ náà ni èyí tẹ́ ti fọ̀ tẹ́lẹ̀
0: tọ̀
2: òun ni pé tó bá tó táìmù tí ó yẹ káwọn aspirant wá pẹ̀lú ògo ọlọ́run ṣáà lá gẹ́gẹ́ bí mo sọ
0: fún ilẹ̀ kan
2: tó bá tàkókò bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo sọ fún pé ẹgbẹ́ PDP ẹgbẹ́ tó létò ni àwòye parọ́ ṣèjọba ètò tá a ti làálẹ̀ tó ti wà nù plan kì í ṣe pé àwa wọlé táìsì àmọ́ ronú kí la fẹ́ ṣe n tá a ti làálẹ̀ gan kó tó di pé candidate wa emerge kún èyí tó gbé lọ́wọ́ sẹ́yìn pé ẹgbẹ́ tó bá ní ètò ó gbọ́dọ̀ ní manifesto títí ìpètò manifesto party lélẹ́yìí sọgbọ́n èyí tá à ń jù kalẹ̀ nísìnyí manifesto party pé tó bá padà yá o àwọn nǹkan mìíràn tá padà discuss lé lórí àmọ́ torí pé kò tí ì tó àsìkò rárá àti ara àwọn eré àti àkànfẹ́ address ni pé eré àti ara ti ń ní àwọn aráàlú tá a sì gbọ́dọ̀ sọ solution ó gbọ́dọ̀ tá à mú ẹ̀yìn náà ìmọ̀ràn ní fúnjọba náà o kì í ṣe dandan ni ká dé bẹ́ẹ̀ kó tó di pé àwọn náà lè máa ṣe ń tà ń sọ yìí láti sìn.
0: ẹ yàwó báyìí sà àwọn èèyàn máa ń sọ pé bákan náà lẹgbẹ òsè pé ẹgbẹ òsè ló dàbí búrẹdì wọn ni lébẹẹlì nìkan ló yàtọ búrẹdì náà ni búrẹdì ń jẹ búgan ni búgan jẹ nílẹ yorùbá wọn lẹgbẹ òsè ló kò sí ti ń jẹ ideology mọ nílẹ nàìjíríà pé ìdí rè tó yẹ pé ọpọlọpọ ẹ rí lẹgbẹ ẹlẹ ni ọlá ó ti wà lẹgbẹ bí ọtún lẹgbẹ sí ìjọbẹrin ẹgbẹ ẹdí àti bẹẹ bẹẹ lọ wọn ni kò sí ideology mọ lẹgbẹ òsèlú sẹyìn náà gbà pẹlú àwọn tí ń sọ báyìí sà.
2: ìgbà pẹ̀lú ìdí kan ìdí tí n fi gbà ni pé tẹ bá wo ẹni tó pè kó tó di pẹ́ nìyí pé wọ́n ní àwọn wá láti kángú wọ́n sì sọ presence ìjọba tó wà ní ọdún àwọn kì í ṣe kángú nìkan ní sùúrù lérè ní sapati ilé láwọn mọ̀jẹ̀ asúra wa ní gbogbo sáìdì eré àbẹ̀yẹn pátápátá gbogbo ọ̀nà gaimon ni ọ̀fà garaji ni ní ẹ̀sọ́ ìdàgbàsókè míì tó tún ti wáyé ní gbogbo eré àbẹ̀yẹn lẹ́yìn ìgbà tí dr abubakar bukola saraki àti dr abi governor abdulfatah ahmed tán kò lórí oyè kò sí dàgbàsókè so ó túmọ̀ ó sì nọ́mà káwọn èèyàn sọ nígbà tó yẹ pé àwọn nǹkan míì tí wọ́n ń rí ní tí ó dàbí pé wọn ò rí rí ni irú èyí tó dé rí tó dàgẹ́ bí ẹni tí wọn ò rí rí ni pé ìjọba gbẹ̀tọ̀ kalẹ̀ pé ẹ lọ lè sọ̀rọ̀ on behalf of ìjọba on behalf of ẹgbẹ́ òṣèlú àwọn tán wá rán wá do rédíò wọn wá dán wọn wá parọ́ fáwọn èèyàn nígbà tán wá débi ìjọba tán wọn wá sọ pé àwọn kọ́ làwọn sọ bẹ́ẹ̀ o.
0: irọ́ ni àbí propaganda.
2: irọ́ ni ṣùgbọ́n náà làwọn aráàlú ti sọ fún
0: yín. ṣùgbọ́n ìlọsẹ̀ ló sọ pé pé propaganda o ó nọ́mà nínú òsì.
2: dára propaganda ònà gbogbo ẹni tó bá sọ pé propaganda nọ́mà pé pẹ́ẹ́rí propaganda ni pé ẹ fẹ́ ní nǹkan láti fi kẹ́ criticize government yẹn yàtọ̀ àmọ́ kí ẹ parọ́ gbàjọba
0: ọlọ́run kò
2: nífẹ̀ẹ́ sí. ọlọ́run kò nífẹ̀ẹ́ sí.
0: ní ti èyàn òsè kéèyàn ló ká mọ̀ fọgbọ́n kọ yá lẹ́ẹ̀kẹ́ sọ̀rọ̀ ni wọ́n ní gómìnà dr bukola saraki ń tẹ̀lé owó wá láti abuja o ṣé ìyẹn yìí ṣe propaganda sa.
2: irọ́ ni propaganda irọ́ òṣèlú ni.
0: ṣé kò nọ́mà ní òṣèlú.
2: kò nọ́mà ní òṣèlú.
0: awon to wa lo number nko
2: ah awon to
0: se won bo se loye
2: awon to ba ko number won kan so fun ra won te tin si le so reason bi elomi le reason mi to le tu si awon loro temi bi en pa iro abi o nta abuku enikeji o n pa romo latara bi ko le fi dejo olohun go ni fe si olohun ni fe si ara ara ti ara dede n ta ba le se ni eso
0: o da e ya we nikan dondo si ka ma fi se lo e lo ko yin bo le tin pe wa e ku dede akoko yi o ba n gbohun soke adupe o ko yin o
1: Hello.
0: Bayi
1: Folaji lati tanke lawo lowo
0: oya edasi edasi
1: mo kin e peto
0: adupe o
1: ki alejo to jo ko na
0: adupe o
1: je ri nkan temi kan fe so lori oro lo mi so lo je lu o ti ojo ti pe tawa na ki ba fo lati akoko kologun to gba to ba fe ojo na tu bere je ri gbogbo ebe to ba wa nbe to ba ti ni atako e mi je ntan yin ko le roju se àwọn alátakò yẹn gangan ni wọn gbọ gbogbo everything láti tún padà wá síbẹ tó gbogbo tí gómìnà wa ẹ ti fara ṣe dáadáa lè ní retí kò síbàjẹ kankan tó ṣe bó ṣe mú ojútùtù wá yẹn ó dáa àwọn tó ti ṣe tẹlẹ kán mọ wulẹ padà wá mọ kán fa ojútùtù mi wọlé
0: káwọn
1: lọ jókòó
2: ọ̀nà ọmọ apc lẹni tí ń sọ̀rọ̀ yìí náà
0: apc wọn làwọn èso lóṣèlú
2: àwọn olóṣèlú ni wọn ara apc ni wọn
0: wọn ò lè gbé jáde ẹsẹ ẹyin mọ wọn
2: ó nọ mọ
0: ẹyin dá wọn mọ
2: ẹni ẹnọ mọ sẹrí ọrọ tán sọ yẹn bó o lẹsìn lè pẹ ẹnìkan wà tó plane tán 100% sara kí o plane yẹn yẹn náà àwọn náà làwọn bòmíì tán ti lè ṣe àṣìṣe kò nọmọ gẹgẹ bíi human being
0: kí
2: ẹ wá wọ ọmọ ènìyàn báyìí kó wá sọ pé kò láìsí kankan lára so òun jẹ́rẹ́ mọ̀láìkà ni mọ̀láìkà lọ́lọ́run ò dáìsí kankan mọ́ lára ọlọ́run fún ara rẹ̀ sí ló dá wọn bẹ́ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bíi pé yẹn jẹ́ ìyẹn ebi pé ara pé èèyàn ò lè rìn kórí mẹ́mì òun ló fà tíjọba fi bọ́ lọ́wọ́ dr abubakar bukola saraki èèyàn ò lè rìn kórí mẹ́mì ni kò sí kí ẹ̀ lè wà láyé kó wá jẹ́ pé bí akẹ́kọ̀ọ́ wà ní láti ṣe kankan lára
0: yóò wá náà ní tọmọdé bá ṣubú yóò wájú bá gbà bá ṣubú yóò wẹ̀yìn yóò wá mọ tí ó gbé ṣubú yóò mú kúrò
2: àmọ́kẹ́rin kan sọ pé ẹnì kankan ò pé ẹni tó wọ́n tó ń rí yìí o kò ní láì ṣe kankan tó ń ṣe láyé
0: ẹja máa lọ fún tòní lórí ètò ọ̀nà àbáyọ adúpẹ́ lọ́wọ́ aṣojú ìyẹn lórí ètò ọ̀nà àbáyọ fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ìyẹn ọ̀gbẹ́ni Yusuf Musbau Dare tí wọ́n jẹ́ coordinator fún àwọn ọ̀dọ́ lẹ́gbẹ́ òṣèlú PDP ní Ìlọrin East láti wọ́ọ̀dù pọ́nrin náà ni wọ́n ti wá ní Ìlọrin East bákan náà adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín sà ó pé ẹ wá lónìí ẹjẹ́ máa fèsì lọ ọ̀sẹ̀ tí ń bọ̀ láti máa pàdé lórí àkọ́tì ètò ọ̀hún tá a pè ní ọ̀nà àbáyọ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀làríwájú ògùn ní yọ̀pá ìbìtì lórúkọ tèmi ò tí mo sọ fún wa pé lágbára ọlọ́run eré àtàlọ́ lòun ní fi wálẹ̀ o ayọ̀ náà láfi pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ ó dìgbà kan náà o nàìjíríà yìí tí gbogbo wa ni yóò sì dára lógún ọlọ́run ẹjẹ́ aṣọ wọ́pọ̀ ká gbé egòkè àgbà.

ṣe àtìlẹyìn fún òǹdíje dupò ààrẹ lẹgbẹ́ òṣèlú APC ìyẹn ààrẹ Bola Ahmed Tinubu. Ó fi kún wípé bí àwọn kan bá sọ wípé àwọn ti fa ẹnìkan sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọye láti dupò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún, ọ̀rọ̀ tí kò tọ́ tó sì jẹ́ aṣinilọ́kàn ni. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers ọ̀hún ló kìlọ̀ wípé kí gbogbo àwọn tí wọ́n fẹ́ràn láti díje má ṣe yọ ayọ̀ báyìí tàbí kí wọ́n máa sọ ohunkóhun lórí pé wọ́n ti buwọ́lu ẹnìkan. Ó ní irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó lè fọwọ́ ba fífa ẹni tó tọ́ sóyè kalẹ̀ lọ́wọ́. Ọ̀gá pátápátá ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà Ọlátúnjì Dísù ló ti sọ̀rọ̀ ìkìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n ṣọ́ra láti máa ṣe àkásílẹ̀ àwọn ọlọ́pàá tàbí ṣíṣe àwọn àgbéjáde àwọn fọ́nrán tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́pàá. Ọ̀rọ̀ ìkìlọ̀ ọ̀hún wáyé ó ní kí wọ́n ṣọ́ra fún fífi fídíò tàbí ṣíṣe àkásílẹ̀ àwọn ọlọ́pàá lẹ́nu iṣẹ́ wọn pàápàá jùlọ fún ìlò gbẹ̀fẹ́ lórí ayélujára. Ọ̀gá pátápátá ọlọ́pàá sọ̀rọ̀ ọ̀hún lásìkò tí ó ń sọ̀rọ̀, ó ṣàlàyé wípé àwọn ènìyàn kan ni wọ́n ń ṣe àgbéjáde àwọn fídíò lórí ayélujára tó sì jẹ́ wípé wọ́n ń lò fún ìlò gbẹ̀fẹ́ ti ara wọn lọ́nà tí kò tọ́. Ó ṣàkíyèsí wípé gbogbo irú àwọn ìwà báyìí ni ó tàbùkù iṣẹ́ ọlọ́pàá tó sì lè kọdí bí ọlọ́pàá ṣe ṣiṣẹ́ wọn lọ́nà tó tọ́ àti bó ti yẹ, tó sì tún lè ṣe àtakò sí ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Ó pe ìpè náà lásìkò ìfọ̀rọ̀wérọ̀ àti ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwà ìbàjẹ́ ní àwùjọ ìyẹn CCAN nílùú Àbújá. Dísù ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá farajì fún ṣíṣiṣẹ́ wọn lọ́nà tó tọ́ àti èyí tó yẹ pẹ̀lú àkóyawọ́ àti ìmọ̀gara pẹ̀lú tó ń ti ìbọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn láwùjọ wa. Ó wá fi kún wípé nítorí náà èyí ni àwọn ń fẹ́ láti ọ̀dọ̀ àwọn aráàlú kí àwọn náà fọwọ́sowọ́pọ̀ láti rí i dájú wípé wọ́n ń ṣe èyí tó tọ́, èyí tó yẹ, tí kò tako ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ pàápàá jùlọ àwọn tí ó ń ṣiṣẹ́ ètò ààbò láwọn agbègbè tó le koko. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ òǹdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC Atiku Abubakar ló ń ṣe ìpàdé àtìlẹ́kùnmọ́rí ṣe pẹ̀lú ẹni tí wọ́n jọ dupò, tí wọ́n jọ duyè ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún, Ayatuddin, ní ilé Ayatu ti ń bẹ nílùú Èkó, níbi tí ó dàbí ẹni wípé níṣe ni ó ń wá ọ̀nà láti pẹ̀tù sí àìgbọ́ra ẹniyé tó wáyé lákòókò ètò ìdìbò kò mẹsẹ̀ ó yọ lẹ́gbẹ́ òṣèlú ọ̀hún. Ìpàdé ọ̀hún wá lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Atiku jáwé olúborí gẹ́gẹ́ bí òǹdíje dupò lẹ́gbẹ́ òṣèlú nínú ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú ADC. Bó ti jẹ́ wípé wọ́n gbé àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún un tí wọ́n sì kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò dupò, ọ̀rọ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn tí wọ́n jọ du oyè ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún fi àìdùnnú wọn hàn sí bí wọ́n ti ṣe gbogbo ètò. Mínísítà tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí, Rotimi Amaechi, àti Ayatuddin ni wọ́n sọ wípé àwọn ò gba èsì ìdìbò kò mẹsẹ̀ ó yọ tó wáyé lẹ́gbẹ́ òṣèlú ADC ọ̀hún. Wọ́n sì fi ẹ̀sùn kan wípé wọ́n ṣe àyídáyida èsì ìdìbò náà ni. Ayatuddin fúnra rẹ̀ ṣàlàyé wípé òun kò ní lọ síbi ayẹyẹ tí wọ́n ti kéde èsì ìdìbò náà lẹ́yìn tí Atiku jáwé olúborí lẹ́gbẹ́ òṣèlú rẹ̀ ni ó wá rọ gbogbo àwọn tí wọ́n jọ du oyè ọ̀hún lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn ọmọ ẹgbẹ́ pé kí wọ́n fi ọ̀rọ̀ dídu jíjẹ́ ọmọ oyè sílẹ̀, kí wọ́n sì jẹ́ kí àwọn fọwọ́sowọ́pọ̀ fún ìtẹ̀síwájú ẹgbẹ́ ọ̀hún de ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà. Ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ti ṣe àpèjúwe àbá 180,000 tí ó jẹ́ owó òṣìṣẹ́ tó kéré jùlọ láti ọ̀dọ̀ àwọn gómìnà kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí èyí tí
ko ba igba mu bayi o salaye o wipe awon ose orilede wa Nigeria lo ye ki won ma gba owo ti re nlo si million kan naira lososu latari bi o gbogbo se le koko bi oju eja loro aje to wa lode yi agbenuso ajo NLC Benson Upa lo so oro ohun loni ninu ifrowani lenu wo pelu awon niroyin

nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ tí alága àwọn gómìnà ni orílẹ̀-èdè yìí ti tún ṣe gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak sọ wípé àwọn gómìnà ń ṣe àgbéyẹ̀wò àti mú kí owó ìṣiṣẹ́ tó kéré jù lọ sókè sí 100,000 náírà òpá sọ di mímọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé ìgbìyànjú láti mú àyípadà dé bá owó ìṣiṣẹ́ tó kéré jù lọ jẹ́ èyí tó dáa ṣùgbọ́n 100,000 ọ̀hún ló kéré sí iye owó tí àwọn òṣìṣẹ́ tó kéré jù lọ nílò láti jàjàbọ́ gbégbé ayé àlàáfíà lákòókò tí ohun gbogbo le koko yìí ó ṣe àpèjúwe rẹ̀ wípé owó náírà ni ó ti jáwálẹ̀ tí kò tó sì jẹ́ wípé ojoojúmọ́ ní nǹkan wọn koko sí ní ọjà ó fi kún wípé owó iná mọ̀nàmọ́ná tí à ń san ó ti gbówó lérí owó epo náà ó ga àgàrá bákan náà ló ṣàlàyé o wípé owó tí àwọn ènìyàn kó dání kò lágbára ohun rírà lọ́jà àti pé oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà yọ owó orí lára àwọn òṣìṣẹ́ léyìí tó mú kí owó oṣù tó ga tàbí owó ọ̀yà tí àwọn òṣìṣẹ́ ń gbà kó má ní láárí lọ́wọ́ wọn. Bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn káàkiri àgbáyé lẹ́ ń tẹ́tí sí ní Diamond 88.7 FM Ìlọrin ìròyìn yóò tẹ̀síwájú lẹ́yìn ìdánidúró ráńpẹ́ yìí ẹ má ikú ní ìkànnì wa ìkànnì tó ta wọn yọ yìí Diamond 88.7 FM Ìlọrin.

0: ẹ darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa, ìtàkùn ìbàdàn rẹ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, shining supreme.
1: Ẹ káàbọ̀, ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀síwájú ní Diamond 88.7 FM Ìlọrin. Ní ilẹ̀ òkèrè, olùdúnàádúrà tó ń ṣojú Iran Muhammad Baga Ghalibaf ni ó ti sọ di mímọ̀ wípé Tehran kò ní gbà láti ṣe àdéhùn pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà àfi bí wọ́n bá gba ti ẹ̀tọ́ àwọn ọmọ Iran náà ro. Ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún wípé níṣe ni Washington ti ń fi àwọn ọ̀rọ̀ tó le tó le ránṣẹ́ gẹ́gẹ́ bí àdéhùn alálàáfíà sí Iran. Ó ní èyí ìròyìn fi yé ni wípé àwọn àyípadà èyí tí ó ń wáyé wọ̀nyí ló lè mú kí àdéhùn alálàáfíà láàrin àwọn méjèèjì kí ó má jẹ́ kí ogun tó ń lọ lọ́wọ́ ní agbègbè àárín gungun orílẹ̀-èdè ayé kó lọ sópin. Àti pé ó ṣàlàyé o wípé àti ṣíṣí agbègbè Strait of Hormuz lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọ́n ti ń ṣe ìdúnàádúrà bó ti jẹ́ wípé lákòókò tí wọ́n ní wọ́n ti dàbọ̀ àpọ̀ ọ̀hún náà ni ọ̀rọ̀ ọgbọ́n mi sí omi ò tó ṣì ń tẹ̀ síwájú. Muhammad Baga Ghalibaf ṣàlàyé nínú fọ́nrán kan tí ó fi léde lórí tẹlifíṣàn. Ó ṣàlàyé o wípé Iran kò ní buwọ́lu àdéhùn àfi tí wọ́n bá rí i dájú wípé wọ́n fi ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Iran náà sínú ìlànà ètò tí wọ́n ń ṣe. Trump ló ṣàlàyé wípé ohun tí ó lékè lọ́kàn òun ló ní ṣe pẹ̀lú bí Iran kò ṣe ní máa ṣe ìpèsè àwọn ohun ìjà olóró àti wípé kí wọ́n ó ṣí àwọn ibi tí wọ́n dí ní ibùdó ìkọjá Hormuz fún àwọn ọkọ̀ ojú omi láti máa láǹfààní àti kọjá gbépo lọ gbépo bọ̀. Àmọ́ o, Tehran náà ń ṣàlàyé wípé àwọn ọ̀rọ̀ tí Trump ń sọ ni kò jẹ́ kí àwọn mọ bí àwọn yóò ti ṣe lè fi ọ̀rọ̀ fóhùn ṣọ̀kan lórí àdéhùn tó wà nílẹ̀. Ìròyìn lẹ́ka eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles yóò rìnrìn àjò lọ sí Wọ́sọ̀ lónìí fún ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀ẹ́ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Poland. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀ẹ́ ọ̀hún ni yóò wáyé ní pápá ìṣeré Narodowy ní Wọ́sọ̀ ní ọjọ́ Àlárúbà tí í ṣe Wednesday. Akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles Eric Shelley àti àwọn òṣìṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù ni tí wọ́n lọ kópa ní ìfẹsẹ̀wọnsẹ̀ Unity Cup ti ọdún 2026 níbi tí wọ́n ti jáwé olúborí ni wọn yóò jọ rìnrìn àjò lọ sí Wọ́sọ̀. Ẹni tí ó jẹ́ agbábọ́ọ̀lù láti ẹgbẹ́ ìyẹn Femi Aziz ni yóò rọ́pò Samuel Chukwueze, Victor Moses àti Ademola ni àwọn méjèèjì kò ní láǹfààní láti kópa ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ́rẹ̀ ọ̀hún. Agbábọ́ọ̀lù ní ipò àárín Alhassan Yusuf àti Samson Tijani ni kò ní bá wọn rìnrìn àjò látàrí ọ̀rọ̀ ìwé ìrìnnà tí a mọ̀ sí visa. Bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìròyìn káàkiri àgbáyé lẹ́ tẹ́tí sí ní Diamond 88.7 FM Ìlọrin. Ká tó dánu dúró lórí ìròyìn náà, ẹ gbọ́ àwọn kókó tá a ti mẹ́nubà lẹ́ẹ̀kan sí. Àfitó yín létí pé Ààrẹ Tinubu rán àwọn ikọ̀ aṣojú alágbára lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn ajínigbé tó wọ ilé ẹ̀kọ́. Mínísítà sí ọ̀rọ̀ lórí ṣíṣe àtìlẹ́yìn òǹdíje dupò gómìnà nípínlẹ̀ Rivers. Ọ̀gá pátápátá ọlọ́pàá kìlọ̀ tako ṣíṣe àkásílẹ̀ àwọn ọlọ́pàá lẹ́nu iṣẹ́ fún ìlò gbẹ̀fẹ́ lórí ayélujára. Ní ilẹ̀ òkèrè, Iran sọ pé òun kò lè fọwọ́ sí àdéhùn tó tako ìfẹ́nú àwọn aráàlú. Lẹ́ka eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles yóò rìnrìn àjò lọ sí Wọ́sọ̀ láti kojú ikọ̀ Poland fún ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀ẹ́. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé nírú ọjọ́ òní lọ́dún 1995 àdó olóró kan búgbàmù ní pápá ìṣeré Ìlọrin lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ètò ìrọ̀gùn sí ìdílé lápá tí a mọ̀ sí FSP eyi to je okan ninu akanse eto ti aya re igba na Maryam Abacha se agbekale re ni bayi e ti mo bo ba ni ohunkohun ti FF2 awon akoroyin wale ti e pe sori number ibani soro 0916076526 Abiodun Akinwumi lo se akojopo rin kakiri agbaye ti ro le oni Oloye Deshe Jacob lo tu se di abinibi to mu ase ti igbo yin e seun pupo be se nte ti gbo ikan ni wa ikan ni to tawon yo yi akosimi oni o opo re lase loke ipe

0: ẹnlẹ́ o, ẹ̀yin ẹlẹgbẹmẹgbẹ. Ẹgbẹ́ mi ti kọ́lé ńlá, ó yẹ kémi náà ó ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì, ó yẹ kémi náà ó ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó, ó yẹ kémi náà ó ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó, ó yẹ kémi náà ó ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ, ó yẹ kémi náà ó ti jẹ. Ó wá dáa bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé, ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn? Ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n, ó yẹ kí ìwọ náà ti lọ. Ọ̀rẹ́ mi, dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́, má fàyè rẹ wáyé aláyé. Adélé ayé la pàdé, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí. Kọ́ sùúrù, ìgbà náà ń bọ̀ wá gbà ọ́, ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé. Má kánjú, jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akínyìn
0: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: abani lo baya ibo wa ni ko fifi won de so mo yi di en to ni ibanuja ti poruru oko de bi ko fe gbe nkan je se ri ba won obi eleyo fogbon olorun to le won ke se oro tan to sele ni mo so fun e wa wo awon ti won mu ni meji meji yen gan e ko wo ni won ko awon yen ele to wa lodo baba won ki nta se to wa lodo ti ya ni labe orule kan na e to wa lodo ya ko ni nta se to wa lodo ti baba ninu ile kan na won de ti be fun awon mo ni emi iwa odaju wickedness iwa ita won de gbi sinu aye awon mo iru awon obi wo lele e bere fun ogbon olorun lati to ile yin tori pe ifo I ninu ogbon olorun lo nje ki opolopo ma si wa wukiri iwe ro mori kini ese 28 yen oni pe nigbati won ko lati ni ero olorun ni mo won olorun fi won sile fun yerira lati ma se nti oto e fi ogbon olorun to le yin ki le yin ma ba daru ke fi to aye awon mo yin to olorun fi fun yin lati ko won po ninu ife ati majemu olorun ke ma ba jebi lori won e ma ba jebi lori won awon omo dida kuda sita loni sugbon e wo so pe eso ni manipulator yi omo ti e ko won po kayin kan fun ara yi wa ninu ife pipe ke le fi awon omo yin lori apata aye raye e je ki sare soju opo sile bo ye ni te baba fi city oni koko wa ti lo 091 36 55 69 52 091 36 55 69 52 number to wo bi niyan
1: alafia fun yin
0: alafia fun yin daddy o god bless you sir god bless you sir e se daddy god bless you sir
1: ki so po to ba fi kole ki se ki yo la fin
0: bebe beni
1: ke bi baba ki ya lo koko rira won
0: ko beni beni
1: abi
0: beni
1: e yo ko e se do won
0: mo eh
1: se olo so wa du beni se lo ko wa du du du won yi
0: dara o God bless you sir. Ni oro Olorun so fun wa na ni piti pileke ba ti baje. Ki lo dodo fe se. Eyin baba ati ya te ba ti ba pileke je e ti wole o.
1: Hello.
0: Hello sir o. E seun daddy o. Oruko yin bi te tin pe wa o. E seun daddy God bless you. E seun sir. Ami loruko Jesu. Beni.
1: Ah,
0: oga. Beni.
1: Oko sa nbe ni pa ife ku fi aye
0: na. Eh, ife ku fe se ina ni. Beni, daddy. Ami, ami. E seun gan ni. God bless you, sir. An so eleyi na ni pe ka se atunse. Ti ipile je ba ti baje. Ki lo lododo fe se baba ati ya te ngbo mi ni loni e gba ogbon olorun ri lati fi to aye yin ati awon omo yen ti wole o ah o ti ja e mu wa tun wa pe lekan si 091 36 55 69 52 e ti wole ejun sir oruko yin bi te tin pe wa
2: Professor Adebayo Adegbega
0: e seun sir God bless you sir e seun
2: Olorun yo saanu fun wa
0: ami
2: se ma pe ogun isuburu foundation lo wa very very essential iku barata we ti iya ba si wa ninu oyun ki obi mejeji ko bere si gbadua
0: beni e seun
2: nigba miran wa isuma wonu ile ti o be lo mo ngba mi
0: beni
2: ti den support ti parents kan
0: beni eh
2: Bẹ́ẹ̀ni. Gbàgbọ́ wa ni pé èsì ò lè borí ọmọ Ọlọ́run
0: nítorí
2: Jésù Kristì Olúwa wa.
0: Àmì
2: ìṣe.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
2: Àǹtẹ́kọ́lẹ̀ ọkọ àti ìyàwó náà yẹn láti múra àdúrà dáadáa.
0: Fáwọn ọmọ
2: wọn. Tí a bá ti rí pé two star tó dá pàdé. Ogún máa dìde.
0: Bẹ́ẹ̀ni.
2: Tí sẹ́lùmí gan effect.
0: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n á fẹ́ make sure láti dalé yẹn rú bẹ́ẹ̀. Lórúkọ Jésù ìdílé wo ni.
0: Àmì àmì ẹ ṣeun sà ẹ ṣe dádì ẹ ṣeun gan ni àdúpẹ́ fún àwọn àlàyé yìí àdúrà náà ni yàgò pé nínú ìṣọ̀kan òun náà la sọ nínú ìṣọ̀kan àwọn onílé gba ìpè kankan mọ́ tàìmù wa ti lọ a ṣe ń kọ̀tínù títí ẹjọ́ mẹ́jọ àtún kọ̀tínù ṣe mọ̀ wípé nínú ìṣọ̀kan títọ́kọ tìyàwó bá ti wà ní ìṣọ̀kan lẹ́lẹ́jọ́ gbàdúrà fọmọ́ títọkọ tìyàwó bá sí nínú ìṣọ̀kan nínú ìfẹ́ tòótọ́ àti ìjọwọ́ ara ẹni fúnra wọn in total love and submission tó bá ti sí níbẹ̀ àdúrà wo lẹ́fẹ́ gbà tó lọ́ọ́ máa gbọ́ tí ìṣọ̀kan bá ti bàjẹ́ kò sádùrà tẹ́lẹ̀ gbà ṣùgbọ́n nínú ìṣọ̀kan lẹ́lẹ́ gbàdúrà fún àwọn ọmọ yín lẹ́lẹ̀ wo ọ̀nà àwọn ọmọ yín lẹ́lẹ̀ mọ́nítọ́ ayé wọn débi rere olùwà ràn wá lọ́wọ́ o àna ọlọ́run ò ní fi wá sílẹ̀ a ò ní jẹ̀bi lórúkọ Jésù save your home save your marriage

àkókò ẹ̀ lọ breakthrough half hour. Ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétìgbọ̀ yín níkànnì Diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago 6:00 PM ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garaja Sadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ.

0: 88.7 Shining Supreme.
1: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbọ́rọ̀ tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago 7 sí 8 ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Atọ́kọ̀ ètò ni Olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni Olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹjẹ́ àjọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà, ẹjẹ́ àjọ máa gbọ́.

0: alọ́rọ̀ alọ́rẹ̀ alọ́rẹpẹtẹ. Ẹ kúlẹ̀ gbogbo aráalé, ẹ kú àmójúbọ̀ àlọ́ bàbá àgbà lọ́mọdé lágbàlagbà onílé àtàlejò akínyìn ẹ kú àfọmọ fènìyàn ṣe. Ẹ kú pọ̀pọ̀ sísín ọdún àṣeyíṣẹ́ àmọ́dò àṣeyíṣẹ́ míì. Gbogbo ẹ̀yin àlejò tó jẹ́ pé yìí ń bẹ ní gbòòrò ìlú ìlọrin ìpínlẹ̀ kwara lẹwà tẹ́ ẹ wá sọdún ìtọ́lọ bàbá àgbà tó jẹ́ pé ó ń dọ́mọdé lárayá bẹ́ẹ̀ ló ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọgbọ́n àtòye a sì mọ ráwọn àgbàlagbà létí ohun a ti ṣe nígbọ̀dọ́ nígbèwe káwọn ọmọdé náà lè jẹ mùkúndùn gbani nírú ètò yìí fi wà ẹ̀yin náà ẹ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ mọ gbọ́ gbogbo bíi tẹ́ ẹ bá wà lágbàláyé oore ọ̀fẹ́ wà fún yín láti darapọ̀ mọ́kàn nìyí torí pé diamond 88.7 fm tó wà nílùú ìlọrin ojú tẹ́lẹ̀ ojú tó kó ẹsẹ̀ wá rìn jìnnà àtàn ìkákiri àgbáláyé gbogbo bíi tẹ́ ẹ bá darapọ̀ ìgbádùn lẹ́mọ jẹ́ ńbẹ̀ àwa tún ti dóde tòní o ikọ̀ wa a ti tún balẹ̀ sórí ètò àlọ bàbá àgbà. ẹ kúlẹ̀ gbogbo ẹ̀yin aráalé akínyìn lọ́tún akínyìn lápá àlàáfíà ẹ kú àmójúbọ̀ àlọ bàbá àgbà ẹ mọ̀ pé bá ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ bá aago mẹ́jọ bá ti fẹnu lera wọn níkànnì yìí àlọ bàbá àgbà náà ni ó mọ bá atẹ́gùn sípàdé àlàáfíà àti wà ń bẹ̀ o lórúkọ àwọn lọ́gà lọ́gà lẹ́lẹ́ka àjẹká tí wọ́n di ìkànnì yìí mú akínyìn tó fi dórí ọ̀gá wa tí wọ́n di ìkànnì yìí mú tí wọ́n jẹ́ gm wa akínyìn o akínyìn àlòyìn lọ́gọ ẹnu iṣẹ́ yín ń ta sánsán ó ń tàn káàkiri àgbà ńlá ayé yóò sì mọ dùn yọmọ dán náà ni ọlọ́run kan sọ̀tà jọ wà lórí ètò lónìí àtúnjọ gbádùn ara wa ni olóyédè ṣèyí jacob àkọ́bí
1: dò mímí
0: àkọ́bínú èèyàn dáadáa ọmọ rẹ̀bẹ̀tẹ̀ abdomi.
1: ẹ ká ní ibi tí atẹ́gùn kàn ní í fẹ́ dé a kú àṣekú ọdún iléyà gbogbo wa mùsùlùmí láṣẹ ìdùmarè mú ya tó ṣe tọdún yìí ló ṣe ọ̀pọ̀ ọdún láyé
0: àmì
1: àní fi eléyìí dágbére fún wa yìí
0: àṣẹ ìdùmarè.
1: ẹ tó káàbọ̀ sórí àkọ́tún ètò àlọ́ bàbá àgbà abdulmumin ọmọtọ́ṣọ́ ọmọtọ́ṣọ́ presenter lórúkọ tèmi ẹ ká bọ̀.
0: tó lábala lábala náà ni ètò yìí kó sínú abala àkọ́kọ́ ni
1: àlàyé àlọ́
0: abala kejì ń kọ́
1: àlọ́ aládùn
0: abala ẹlẹ́ẹ̀kẹta náà láti mọ sí ojú òpólẹ̀ fún ẹ̀yin ìwé tẹ̀wánlé láti mọ darapọ̀ mọ́ wa dáhùn béèrè ta bá ti ń jù sí yín ẹ mọ́ fi falẹ̀ ẹbẹ́ bá ti ń gbọ́ ẹ mọ́ dá wa lóhùn náà ni abdul fatah rẹ̀mú ọmọ ọlọ́kan làwọn odó nígi ìkòkò lámọ̀ wọ́n nìyí tá a bá dó bàbá yàmọ̀ bẹ́ẹ̀ inú alámọ̀ yóò bàjẹ́ ẹ já sáré bomi lánà gbà tá a bá dé ká bọ́ lu abala àkọ́kọ́ tá a mọ̀ sí àlàyé
1: àlọ́.

0: lọ
1: ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí abala tí ó kàn abala tí a tuntun ṣe bá ẹ ti mọ̀ bí àwa méjì bá bẹ̀rẹ̀ tó bá yá yóò di àrùn mẹ́ta tí kì í dọ̀bẹ̀ yálà lọ ti wà ń kalẹ̀ àti àwọn èwe ilé akẹ́kọ̀ọ́ tí a tún gbà lálejò lónìí nílẹ̀ ẹ̀kọ́ tuntun mi yálà lọ sí ti wà ó ti dúró ọ̀yà ẹ̀yìn ẹ̀dú ẹ̀jókòó dáadáa kò sí wàhálà ọ̀yà.
2: Lọ bàbá àgbà.
3: Ẹ kú kalẹ̀ wo gbáralé. Orètò àlọ bàbá àgbà òun ni a wà. Abala àlọ aládùn òun la já sí pẹ̀lú èmi ọmọ yín Motunráyọ̀ Olúwadámiláre. Ẹlẹ́sìn aya ẹni àdúrà sílẹ̀kẹ́ amúgírí. Ilé ẹ̀kọ́ tí wọ́n gba ikọ̀ àlọ́ lálejò àwọn ni a mọ̀ sí Sumuratu Majirina Arabic Nursery and Primary School. Tí wọ́n wà ní alágbàdo ẹ̀yẹ ń kọrin ní ẹ̀yìn ilé epo TYK ní ẹ̀yẹ ń kọrin nílùú ìlọrin lábẹ́ àkóso association schools tí bàbá wa Alhaji Àyìnlá Lálẹ́sẹ̀ tí wọ́n jẹ́ alága fún wọn. Àwọn akẹ́kọ̀ọ́ ti wà níkàlẹ̀ láti dáhùn béèrè sí alálọ́. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ òwe ṣe ẹ ti ṣe tán ó yẹ pàtẹ́wọ́ fúnra yín. A bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Àlọ́ o. Àlọ́ o. Orúkú tindí tindí, orúkú tindí tindí. Orúkú bí gba ọmọ gbogbo wọn ló létí ìró òfún. Ta ló mọ̀
4: o?
3: Oya.
4: Ó kọ̀ mí ni Kìlá ni a máa ìdáhùn sí àlọ́ yìí ni ẹ̀wà.
3: Ẹ fún látẹ̀wọ́. Àlọ́ o. Kò lọ́kọ́ kò lájàá ó gbẹ́lẹ̀ láti ifẹ̀ dé Ọ̀yọ́ ta ló mọ̀ ọ́. Ó pakasọ ó pakasọ ẹ sọ pé mọ̀ ọ́. Fẹ́rẹ́ ojú àti gbogbo ẹnu yín ìdáhùn sí àlọ́ yìí ni òkété. Kí ni mo pè é?
5: Òkété.
3: Tó kété ò kí ń gbẹ́lẹ̀ nílé tí yín àbí ládùúgbò yín tí ó mọ gbẹ́lẹ̀ láti ibìkan síbì kan ó yẹ fún yàrá lọ láti ẹwọ́. Àlọ́ o. Kò ṣe kábíyèsí fọ́ba kò ṣe àrọ̀ fún ìjòyè ọba gbọ́ ti kalẹ̀ ó ń bọba mutí. Ó yà mọ̀.
4: Orúkọ mi ni Abdulkenu Abdulkudu ìdáhùn sálọ yìí ní ẹsinsin.
3: Ẹ̀fún látẹ̀wọ́. Àlọ́ o. Iṣu ewura gẹ̀dẹ̀gbẹ̀ abúbúbú àárí ojú búbú rẹ̀ ta ló mọ̀. Ó yẹ ronú sí ronú sí. Ó yẹ ìrònú sí.
4: Orúkọ mi ni mo Ibudi Jami. Ìdáhùn sí àlọ́ yìí ni omi.
3: Ẹ̀fún látẹ̀wọ́. Ṣé a máa ń rójú búbù níbi omi tẹ́ bá bù? Rárá. Àlọ́ o. Ó kàsà ìjó. Ó ń finú ta. Ó ń fẹsẹ̀ ta. Ó ń fẹ̀yìn ta. Ta ló mọ̀? Oríṣi kòkòrò kan ni.
4: Orúkọ mi ni Abdullahi Abdulkudus. Ìdáhùn sí àlọ́ yìí ni tata.
3: Rárá tata kọ́. Òun náà máa ń ta àmọ́ kì í ṣe tata. Ó yá ó yá ó yá.
6: Orúkọ mi ni Abdulsalam Dukodi. Ìdáhùn sí àlọ́ yìí ni aláǹta.
3: Ẹ̀fọ́ látẹ̀wọ́. Aláǹta kò ní. Àlọ́ o.
5: Àlọ́.
3: Lárúgbúrú pọnmi sínú ó wà wu orin. Oríṣi èso kan ta máa ń jẹ ni.
7: Orúkọ mi ni Absala Abdulaziz Sofia. Ìdáhùn sí àlọ́ yìí àgbọn.
3: Ẹ̀fọ́ látẹ̀wọ́. Ṣé àmọ̀págbọ́n máa ń pọnmi sínú ni? Kinní tó wà lẹ́yìn rẹ̀ ni ẹ̀wúrin tó wọ̀. Ṣé mọ̀ wípé kò ṣeé fọwọ́ gé kódà kò ṣeé fọ̀bẹ gé? Báwo la ṣe máa ń ṣe tá a bá fẹ́ fọ̀? À là mọ́lẹ̀ lórí òkúta ni. Ó yà ta ni ó pàlọ́ fún wa.
8: Orúkọ mi ni Moshood Hasanat. Àlọ́ o.
5: Àlọ́.
8: Awẹ́ obìkan àjẹdọ́yọ̀.
3: Ta ló mọ̀?
5: Èmi náà o.
3: Ta ló mọ̀?
0: Orúkọ mi ni Abdul Gani Bashunga. Ìdáhùn sí àlọ́ yìí ni àhún.
3: Àhún gbà pàtẹ́wọ́ fún mi. Ó yà lómi.
9: Orúkọ mi ni Asíjú Àbíbá. Adabakenke kò sí ọjà tí kì í ná.
3: Adabakenuke kò sọ́jà tí kì í ná. Ó yà ta ló mọ̀.
10: Èmi mà o.
11: Orúkọ mi ni Mukaila Blasis. Ìdáhùn sí àlọ́ yìí ni owó.
3: Ẹfun látẹ̀wọ́.
12: Orúkọ mi ni Mr. Adej Mama Delifati. Mo wá lá. Àlọ́ o.
5: Àlọ́.
12: À ń sọ ní kò gbin. À ń ta lulẹ̀ kò gbin. Bẹ́ẹ̀ sì ni à ń fun lóúnjẹ. Ta ló mọ̀ o?
5: Èyí mọ̀ o.
11: Orúkọ mi ni Muhibudi Jami Sigidi.
3: Ó gbà.
5: Bẹ́ẹ̀.
3: Ìyẹn fún àmì jẹ́jì látàrí. Ó yẹ lómi.
13: Orúkọ mi ni Abdulgani Abdulqudus.
14: Àlọ́ o.
5: Àlọ́.
14: Aláboyún ṣubú ọmọ inú rẹ̀ kì í pẹ̀lẹ́.
3: Ó láláboyún ṣubú ọmọ inú ẹ̀ kì í pẹ̀lẹ́. Ta ló mọ̀?
12: Orúkọ mi ni Abraham Mariam. Ìdáhùn sí àlọ́ yìí ni ilá gbígbẹ.
15: Àlọ́.
5: Àlọ́.
15: Orúkọ mi ni Kelani Ahmad. Àlọ́.
5: Àlọ́.
15: Ọ̀pá tí rìn kanlẹ̀ ó kàn. Ta ló mọ̀?
16: Orúkọ mi ni Moshi Gbàrídán. Ìdáhùn sí àlọ́ yìí ni òjò.
3: Ó gbẹ fún wọn látẹ̀wọ́.
17: Orúkọ mi ni Àbùkọ́dì Fàrídà. Àlọ́ o.
5: Àlọ́.
17: Ta ló bọ́ bàjẹ́ tí ò palẹ̀ mọ́? Ta ló mọ̀ o?
18: Orúkọ mi ni Mọ̀ṣúdù Ẹ̀mákì. Ìdáhùn sí àlọ́ yìí ni eṣinṣin.
3: Ó gbà fún látẹ̀wọ́.
19: Orúkọ tèmi ni Kamalìdéhùn Kíbá. Àlọ́ o.
5: Àlọ́.
19: Kò lápá kò lẹ́sẹ̀ ojúbọmọ tuntun dání. Ta ló mọ̀?
3: Kò lápá kò lẹ́sẹ̀
5: ojúbọmọ.
17: Orúkọ mi ni Àbùkọ́dì Fàrídà. Ìdáhùn sí àlọ́ yìí ni ẹni.
3: Ó gbà pàtẹ́wọ́. Bóyá gbogbo yẹ pàtẹ́wọ́ fúnra yín òkú ọ̀gbọ̀n tó kọ́. Kábọ̀ sí abala àlọ́ onítọ̀.
2: Àlọ́ bàbá àgbà.
3: Àlọ́ o.
5: Àlọ́.
3: Àlọ́ mi dá lórí ìjàpá àti ọ̀bọ. Kí ni mo pè é?
5: Ìjàpá àti ọ̀bọ.
3: Ní ìgbà láéláé, ní ọjọ́ kan, ìjàpá àti àwọn ẹranko yòókù, wọ́n kóra wọn jọ síbì kan. Ìjàpá wá sọ fún wọn pé òun fẹ́ bẹ̀ wọ́n, wípé kí wọ́n sì ń lọ ilé àna òun, torí wọ́n ṣe ayẹyẹ nílé àna ìjàpá. Ó wá sọ fún wọn pé kí wọ́n sin òun lọ. Òun fẹ́ lọ sí ibi ayẹyẹ yìí. Òun ò fẹ́ dá nìkan lọ kí gbogbo àwọn ẹranko yòókù kán tẹ̀lé òun káwọn jọ lọ ilé àna òun. Pé tó bá sì ń lọ kí ẹnikẹ́ni má jẹun láti ilé o, nítorí pé oúnjẹ wà oríṣiríṣi oúnjẹ. Wọ́n jẹ àjẹyó, wọ́n tún jẹ àjẹdìwálé. Gbogbo àwọn ẹran yòókù ni wọ́n fara mọ́, inú wọn dùn, ṣùgbọ́n ọ̀bọ nìkan ló takò. Ọ̀bọ ní òun ò fara mọ́ ohun tí ìjàpá sọ. Lóòótọ́ tó bá ní ká sì ń lọ ilé àna rẹ̀, a lè sì ń lọ, ṣùgbọ́n kí oníkálukú kó jẹun láti ilé, torí pé òun mọ irú èèyàn tí ìjàpá jẹ́. Aláburú èèyàn ni, jàǹbá sì tún ni pẹ̀lú. Gbogbo àwọn yòókù wọn ní rárá, wọn ò gbà sí ọ̀bọ lẹ́nu. Wọ́n ní gbogbo ìgbà tí ìjàpá bá ti ṣe tán kó sọ fáwọn, àwọn ó tẹ̀lé, àwọn ó sì jẹun lọ́hùn. Ó di ọjọ́ tí wọ́n fẹ́ lọ, ìjàpá sọ fún gbogbo wọn pé ọjọ́ báyìí là ń lọ o. Wọ́n múra ní ọjọ́ náà, ọ̀pọ̀ gbogbo wọn wọn jẹun. Ọbọ̀ ti ẹ̀ tóun ti mọrú èèyàn tí ìjàpá jẹ́, ṣùgbọ́n tí àwọn yòókù tí wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ tó sọ, òun ti jẹun láti ilé rẹ̀, ó ti yó. Wọ́n ń lọ rẹ̀ rẹ̀ lọ́nà. Nígbà tí wọ́n fẹ́ dé, ó kù díẹ̀ kí wọ́n dé ilé àna ìjàpá. Wọ́n ń gbọ́ títa sánsan oúnjẹ lóríṣiríṣi. Títa sánsan yẹn ń wọ̀ wọ́n ní ẹnu. Inú kálukú wọ́n dùn pé lóòótọ́ ọ̀rọ̀ tí ìjàpá sọ ó rí bẹ́ẹ̀ o. Táwọn bá débẹ̀, àwọn ó jẹ àjẹyó, àwọn ó sì jẹ àjẹdìwálé. Ìgbà tí wọ́n débẹ̀, wọ́n gbà wọ́n lálejò. Lóòótọ́ wọ́n kí wọn, wọ́n fi wọ́n sí orí ìjókòó. Ibẹ̀ ni ìjàpá ti dọ́gbọ́n dìde. Ó lọ bá àwọn àna rẹ̀, ó wá sọ fún wọn pé ẹ wo, gbogbo wọn ni wọ́n ti jẹun láti ilé o. Ẹ mọ́ fún wọn lóúnjẹ kankan. Gbogbo wọn ni mo ti tọ́jú wọn, wọ́n ti jẹun àjẹyó láti ilé. Ìjàpá lọ sọ fún àwọn àna rẹ̀ bẹ́ẹ̀. Àwọn ò bá gbé oúnjẹ wá fún ìjàpá. kaluku won ba joko ni bi ayeye gbogbo awon eyan to wa nbe gbogbo ni kaluku won jeun won jeun sugbon gbogbo awon ti japa ko wa ko si kankan ninu won ti won fun lo nje nigba ti japa ti lo so fun won pe ohun ti se to nje fun won nile ka won to kuro won fun won lo nje ibi ti won joko si nbe na ni japa ti yokere lo ti wole ninu ile loda awon ana re ibe lo ti lo joko o ba ni ki won gbo nje wa fohun ohun ni ko le duro ohun o duro jeun le nitori awon ore ohun to hun toju ko je ko hun ri ounje je nle won gbe yin ati efo fun ijapa ijapa joko ijapa bere si ni je ninu ile o fi gbogbo awon ore sita ti won wo kaluku lenu ti won jeun sugbon ti won gbe ounje fa won nibi ti obo ti dide niyan obo ti si mo se mo ko ti so fun awon elegbe re bi pe kan ma tele oro ijapa ngba ti o ti ko firi pe ohun ori ijapa lori joko o wa dide lonu ile o lo wo ijapa o se lo wo ijapa niyan o ba ijapa nibi ti ijapa tin je iyan ati efo ko se meni ko se meji o mu igi o fo omo ijapa lori ni nibi ti ijapa tin jeun ase eyan keyan ni o awon joko si ta ko se ni kankan to jeun awon to ko wa o wa joko ninu ile o nje iyan ati efo o fo igi mo ijapa lori ijapa ori onje yen je mo won fi mura ko para jare si awon yoku won wa mura won para lole ni lole ti won lole bayi ni oju ona koda won yan ra

ilé tí ẹ lọ ìjàpá ṣáàdì ni lẹ́mi pé òun ó gba ẹ̀sán lára ọ̀bọ ó wá ṣẹlẹ̀ pé ní ọjọ́ kan ó ṣe dìde ńlé ni ọba lọ́ba kíni òun ọba ẹranko ó lọ́ba kíni òun ó sọ fún kíni òun òun ní ohun aládìídùn kan tóun fẹ́ fún kíni òun ó ti lọ wá àkàrà ó fi oyin sí ó fi oyin sínú àkàrà yẹn ó wá lọ fún kíni òun pé kí kíni òun jẹ ìgbà tí kíni òun jẹ kíni òun ọ̀kọ́kọ́ fẹ́ gbà ó ní ọmọọmọ ò ìjàpá jàǹbá èèyàn ni ọ o ṣẹkẹṣẹ kó fẹ fún òun ní ìwọ jẹ ó ní kíni òun ọbẹ ẹranko nígbà kó jẹ wò tó bá ti jẹ tó bá gbádùn rẹ kódà ó mọ jẹ lọ títí láéláé ni ó bá gbà lọwọ rẹ kíni òun bá jẹ wò ó bá rí pé ó mọ dùn o níbo ló ti rí kíní tó mú wá ìyàkàrà olóyin tó mú wá yìí ó ní kíni òun ọbọ òun ló ṣu kíní yìí òun ní ṣu dídùn ìjàpá ló ń ṣu dídùn ọbọ ló ń ṣu dídùn dídùn tó ṣu yìí òun ni mo mú wá fún ọ nígbà tẹ́mi náà jẹ́ wò mo rí pé ìgbẹ́ ọbọ yìí mọ̀ dùn mo rí pé ó dùn ni mo fi ní kí n kọ́kọ́ mú wá fún ọba ẹranko náà ó bá mú fún ó bá sọ fún ìkíniun wípé tó o bá ti fẹ́ kí kíniun ọbọ kó ṣu dídùn ó tẹ inú rẹ̀ dáadáa tó o bá tẹ inú rẹ tí o bá jáde kó o fún ọ nígbàjú kó o lú bóyá ṣòdúdùn tó o bá ti ní kó ṣòdúdùn tó o tẹ inú rẹ dáadáa yóò ṣòdúdùn ṣe mọ ó fẹ́ fi mọ̀ọ́mọ̀ fìyà jẹ ọ̀bọ lórí pé ó fọ́gi mọ́ lórí nílé àna rẹ bí ó ṣe di pé kíni òun bá gbéra ó bá lọ ká ọ̀bọ mọ́lé nìyí ó bá ní kíni ọbọ bó ṣe fọ ó tẹ ọbọ nínú ó tẹ nínú ọbọ tí ò ló ń jẹ nínú níbo ni ó ti fẹ́ rígbẹ̀ẹ́yà ó ti rígbẹ̀ẹ́yà gan ṣé gbẹ̀rẹ̀ wá jẹ́ àkàrà olóyin ni bí kíni òun sì bẹ̀rẹ̀ sí ní tẹ ọbọ nínú ni ó tẹ nínú títí nǹkan kò jáde ó lù ú ó ṣe gbogbo ẹ̀ ó fún un lọ́rùn títí ó bá nígbà tí ó padà tí ó padà yà tí ìgbẹ́ bọ́yọ̀ta nídìí ọbọ kíni òun fi sí ẹnu ó rí pé léyìí ò jọ mọ́ nǹkan tí ìjàpá mú wá fún un ó padà lọ ó sọ fún ìjàpá ó ní agídí ọbọ lágídí tó o bá lù kó fẹ́ ẹ pa kó o sọ fún pé kó ṣu dúdùn kò ní ṣu dúdùn èyí tó ń sùn yẹn kì í ṣe èyí tó ń mú wá fún ọ tó o bá mú tó lù ú dáadáa yóò ṣu dúdùn bí kíni òun ṣàṣe kí ọbọ mọ́lẹ̀ ni ó lù ó fẹ́ bá tiẹ̀ jẹ ó tẹ nínú ó ṣe gbogbo ẹ̀ títí ọbọ fífẹ́ di ó fífẹ́ dọ́rùn kábọ̀ nígbà tí kíni òun ò rí ipa kankan ó padà fi ọbọ kalẹ̀ ni ṣùgbọ́n ọbọ ti di abara méjì torí ó ti tẹ nínú ó ti tẹ gbogbo ara rẹ ó ti tẹ gbogbo ara rẹ débi pé òun gan ò fẹ́ wúlò fún ara rẹ mọ́ ó wá ìjàpá wá ọ̀nà láti mọ̀ọ́mọ̀ fi ìyà jẹ ọbọ torí pé kò yẹ ṣe pé ọ̀dọ̀ rẹ̀ ló ti rí àkàrà olóyin tó mú wá ó kàn mọ̀ọ́mọ̀ fẹ́ dásẹ̀ rí àfún lórí pé ó fọ́gi mọ́ lórí ni bí ọbọ ṣe wà ń bẹ̀ títí ó ṣàárẹ̀ títí ọbọ padà kú ni kò sí nǹkan kan tí wọ́n rí ṣe fún ìjàpá ó ṣe òmùjẹ̀gbé pẹ̀lú gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tó fi ìyà jẹ òmùjẹ̀gbé ọbọ ó ṣàárẹ̀ títí ó padà kú ni mo lérò pé àrọ́gbọ́n kan bẹ̀ ibẹ̀ ni ìtàn yẹn parí sí ṣá àrọ́gbọ́n kan bẹ̀ ẹ sọ̀rọ̀ ibi ni adé dúró lórí ìlú aládùn èyí tó wáyé sétí ìgbọ̀nyín láti iléeṣẹ́ diamond 87 fm ilé ẹ̀kọ́ tí wọ́n gba ikọ̀ àlọ́ lálejò ilé ẹ̀kọ́ sí àwọn ni sumaratulu muhajirina arabic nursery and primary school tí wọ́n wà ní agbègbè alágbàdo.

aṣáájú Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni Ìbápàdé Ọlọ́run 1930 God of 1930 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: la wole sun la bala so sita
1: elo e kale o orko mi ne ni tolomo mo fe so sita ni o
0: se eni to ba dake tara re ba dake ni
2: mo ba ya nkan to sun mi iku o se ku fun mi ni pe ku iku o mu fun mi ni lati ni kin mu bi ka je
3: mi o ma boju ogunlaye o ba ma di mura sile
0: mo dake wa fi ronu para re
4: ejo kini ejo wa n ste bi mi pe awon mo to bi fun mi gan iku era ti nwa
0: gbianju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede
5: walari won pecho ami la fi sheke
0: lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo segun Tuesday ati ojo bo Thursday
6: e kale o eto yin le a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
0: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba iponju tada wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magbo ni
7: Crunch baba o eku eto seri omobirin to ni pe oko mo fun lowo amo ko to oun fe fi sele omobirin yen roju le o de n wa iroju o da pe boya ayo lo npa to ba wo inu ile mi to ba ri n toju obirin mi nri won oko ofun rara gan ko de ni ise lowo lai moye ti mo ti ri lai moye ti mi gan ba won eyan setu oko o sise amomin iyawo o sise oko ni fun iyawo lowo oko a de ma so fun iyawo pe o gbudo se be kale fun iwo to n sise olo fe fi sele boyo ko mo fun lowo si iya lo n ko letter si baba laya lo n ko letter si to ba fi se yen le yo ri poko yen gan mi ro ko te ma fun leni tin mo a wa ma tun kabamo a ma nawo si se yen bayi owo re o tun ni to mo ayo lo n yo loju mi o ti elekeji to ni pe ohun fe yan ko je ko ohun ba on sun kini eni to n fe se o ti sanwo ori e o won ti fo omo fun e ko ti e normal keyan ko ma fe yan ni oju ona ke wa mo wole tora yin ke mo bara yin sun isesin o sanwo ori eyan o ni ko je ko mo be sun alondi lai to ba ba sun tan to ri nkan to fe gba lo ara re wa tun file wa ni mo ko mo lo okunrin melo ni o wa ka ko ti gori nko to ma ri gbogbo awon obirin to nse be tan kan sun le fun okunrin eni gbogbo gba eni to ba nife to e ba nife e ma court e le court 2 years lai si laso wo eni to fe fe ni ile e lo nbo eni iyawo teyan o ba gbe yan garun wo now to olokun wa
8: e se olotu nipa ti oro ti to gbin eyi to pe nipa ti oko afesona re pe o je iwa si imoran ti temi temi le gba ni pe ko pe ko ba soro lagwaja nkan to nse tele o nse kanjo soro ara won to ba ni fe to ba wo ko wo se si e su yi pada o ni toju mi akoko o ra kan fun mi ri ati kan giji ade an kan ta ti mi ri se wa fi wo pe a le fi ra wa lele to ba se ko ba soro ko yi pada to ba le ro ko yi pada to de ko kini to ba se o ko le se e ko se ko fi ra wa sile to ka lo ko ba di je lo ko wa nti ko nu fe ko ma wo ko ya to ro ko o nje omo emi ati eleran ara ko se nti o le fe ra won na mi yi so bo se je ni
9: Ẹlẹ́ tó ẹ kalẹ̀ ẹ kú ètò, a kú àṣepọ̀ ọdún, ẹ̀mí ẹ̀sẹ̀ púpọ̀ rẹ̀. Èyí tí mo fẹ́ dá sí ni obìnrin tó sọ̀rọ̀ kan, tó sọ̀rọ̀ nípa owó tó. Ṣé rí mi ò bá rò ó, kó má fi sẹ́lẹ̀ o. Kẹsẹ̀ má dábàá rẹ̀ fáwọn fẹ́ fi sẹ́lẹ̀. Dẹnẹ́lẹ́ kejì, ọ̀rọ̀ ni kánà ní láti sọ fún ọkọ̀ wọn kò sí ẹ̀lé pàpà kò lè bá ti fún wọn lọ́wọ́ twitter tàwọ́ whatever she call him lágbájá wó èyí ò lè tó kálukú sì ló mọ situation tí nàìjíríà wà pẹ̀lú most especially èlò nísìn èlò tí wọ́n ẹ̀ta sọ lágbájá wó èyí ò tó honestly àbí wọ́n dé gan kẹjọ sọ pé ẹ̀ta jọ seré lọ kẹ́ wọn tí mò ń rà bọ̀ wálé ọ̀rọ̀ yẹn ò tó kó àgàn kò sẹ́ tó nǹkan tí yẹn lè sọ pé èèyàn fẹ́ ṣe ìgbésẹ̀ àbí kinní kan kò tó pàápàá then ẹlẹ́ẹ̀kejì my sister situation tá a bára wa ní nàìjíríà nísìn everybody à ń fi ọwọ́ wa wọ̀ ni lọ́wọ́ fi mọ́ kò sí ibì kan tẹ́nìkan sọ pé ọkùnrin ní gbé 100% of responsibility nílé kálukú tí wọn fi ọwọ́ wa wọ̀ ni kó kàn máa fi síbì kan ju ibì kan lọ kó mọ̀ ó fi sọ́dọ̀ ìyàwó ju ọ̀dọ̀ ọkọ lọ kọ́ ọkọ ni ló ní ìtọ́jú lé bọ̀ à ń fi ọwọ́ wa wọ̀ ni kọ́lọ́n kó ṣàánú wa kó bá wa gbẹ́rù wa torí wọn ló ṣàánú wa bọ̀ ẹ má fi ṣẹlẹ̀ o.
10: fresh bàbá o ẹ kálẹ̀ ẹ pé tó sà ẹ pàtàrọ̀ ẹnu sì tó ṣe obìnrin tó sọ̀rọ̀ tán sí lẹ́mi fẹ́ dá sí o kó ní sùúrù kó má darẹ̀ láàmú sí ìṣòlóhùn lẹ́gà kòun ọ̀pọ̀ ìdẹ̀gì ń bá fa wàhálà ó dẹ̀ ń fowó lẹ̀ owó ẹni ò tó tífẹ̀ bá wà ìsìtì tó lè bá sọ pé àkójọ kó bá wọn gbọn ọgbọ̀nwọ́ sí kinní yìí níwọ̀n bá so kó má darẹ̀ láàmú kó má lọ fi iṣẹ́ kalẹ̀ o kí ìyá má lọ kún ìyá o so ọlọ́run dalé wọn rú.
11: ẹ kalẹ́ sà ẹni tọ́lọ́ mọ̀ ní láti ìlọrin lórí ọ̀rọ̀ obìnrin tó sọ síta pé owó tọkọ ọ̀hún tó ń fáwọn ó kéré kìí ṣe ayé ìsìn o ẹ máa ṣiṣẹ́ ẹ lè fiṣẹ́ lẹ ẹ máa ṣiṣẹ́ owó tán máa fún yín ẹ máa fi kún ẹ̀yin àwọn àgbàlagbà náà sọ pé àgbájọwọ́ la fi ń sọ̀yà owó tẹ bá jọ rí òun lẹ fi gbé ilé dúró ọkùnrin ò lè dá ṣiṣẹ́ ó máa wíkò ọlọ́run máa ṣàánú wa.
10: fresh bàbá o ẹ ká lẹ́lẹ́kan sí orúkọ mi ní busco láti ìlọrin ọmọbìnrin tí mo fẹ́ dá sọ́rọ̀ ẹ̀ ẹ̀yẹn tó pe rẹ̀ ní ọmọ ẹ̀mí yẹn tó lọ́mọ ẹ̀mí ò lè fẹ́ mẹ ara nǹkan kan yẹn the girl so gentle in fact kó má lọ kó sọwọ́ bọ̀bọ́ yẹn bá tiẹ̀ ti kó sọwọ́ ẹ̀ náà kọ́lọ́ ọwọ́ wọn bá tó bá tiẹ̀ ti fún yẹn ó ti tó because bọ̀bọ́ yẹn oníjìbìtì ni ó máa lo jìbìtì owó wa tó lu jìbìtì ara papọ̀ so ìyẹn ti dájú o ẹni dẹ̀ gentle so kó tiẹ̀ má lọ ṣe kó gbọ́kàn kúrò lọ́rọ̀ ẹ̀ kó tètè wá ọkùnrin mí síwájú so bó ṣe jẹ́ nìyí ẹlọ́run ní dàlámù.
12: tàbí 0913-655-6864 ní nọ́mbà tá a fi dá sí ètò láṣàlẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ti gbìyànjú àti sọ síta yìí ìmọ̀ràn lásán pọ́nbélé náà ló ń wá látọ̀dọ̀ tìyìn o ẹ bá wa gbà wọ́n mọ̀ràn ẹ bá wa gbà wọ́n mọ̀ràn hello. ẹ káàlẹ́ sà ní bàjẹ́ màmá mi.
13: ó bàjẹ́ sí fún gbogbo alágbára ọlọ́run.
12: àmì ọlọ́wọ́n bá.
13: àmì ìdààmú tọmọtọmọ rẹ̀ ló bá lé ayé gbogbo ayé ṣáàlà.
12: ẹ ṣeun màmá mi.
13: ṣé ẹjọ́ rẹ̀ tó tọ̀ yìí sọ́dà pé ọ̀rọ̀ rẹ̀ fẹ́ ní ẹ̀kọ́ gbogbo ilé fẹ́ bá a yà sọ ìtùtù mi sara fẹ́. ẹ dákun ọkọ ń ṣe ọ̀ní kò jẹ́ kó wọn sábà wá fẹ́ torí ẹ̀ fi jẹ́lẹ̀ kó mọ mo tọkọ wa kó mọ fa tọkàntọkọ mọ gba kó sì mọ sàgé àkókò ẹni wá dé sí nǹkan sáà tó rí pé òun ò gẹ dáa tó pọpọ ẹ kó tẹsù ẹdá kó wá nílé ìpè báyìí báyìí bàbá alágbára kí ló yẹ tẹ̀ sí báyìí fún mi báyìí báyìí báyìí nǹkan tí kò tẹ̀ sí ikú pé ẹ tó ọba níṣẹ́ lọ́wọ́ kí ẹ̀ ní hẹ́ẹ̀pù ni iṣẹ́ ìṣe òun láìpẹ́ ẹ sọ́ọ̀dì ọkọ lọ́rùn
12: ẹ ṣeun màmá mi kò ní bàjẹ́ àdúrà yẹn ó máa gbà lórí ìwà ìsìnkú ìfẹ́ yín o ẹ kú ìfẹ́ akọ àṣekù ọdún wọn ok àwọn kan ń gbìyànjú láti pè wá lójú òpó kan ń bè yí ẹ jẹ́ ká wò ṣáà lórí ọ̀fẹ́ àti lè gbé ẹ lé ẹ kálẹ̀ o ok ẹ lè pè wá padà ẹ pè wá padà ẹ lé o aleykum salaam.
14: ẹ kú ètò
12: ẹ ṣeun ẹ kábọ sórí ètò. Allahu mo lagbara Olorun oba.
14: Ni to ba lohun osin lohun osa to tolohun ni osin se ni se mo wa di oke
12: yi ori bafu latapa be 0913-655-6952.
15: Hello, Mr. Precious. Your lover, Obedazi or Arapuni.
12: Edasi.
15: Oh, Nipa. A person, Aria, Pia, William.
12: A show.
15: The Guyado Badi, Badi, who was a Kukuzai. A man, if he had to say, who was up, who was a great love in Nika. Ah. Iruwapo venye, iruwapo. Utiye niti ikwe, inyatete baninyo yukutu maruhu, yuguwe nyatube rinyeje. So, iwe nati seminari, ibi ikwe, ibi ikwe fiyato deni ikwe, tebaza kwe vefu, tebaza kumu vefu, eni inika. Inye lumama damila musi, ama duba deti ikwe buyanga, towe baza kwe jowu niwa. Ibo wa so pin joba yi joba yi ba temi de te ti pe o fe mo gbogbo mo gba kan ni ko mo ti raye atenri o ti danu bi oni sowo o koda teri so lo to pe number mi o so mo ni laye laji e to ko my number igi to wa be sori gurugu mo so be fun to ati yen o ti delete number ko lori phone mi so iru eyan be yen o ti fi yan ni yen to ba je pe oni fe eni eni odu wala ye ko need to be yin odu ba bi le mo pe ko birin toro kan kokunrin fun ogun na le to si kan to na gboro toro lodu e obirin yen na o ko ma u le se wala ko e ti da pe ko kin si eni to le fe o te kan si Mr. Precious ni pata ba
12: je ka mo lokan kan lejeje nitori opolopo awon yan na lo gbiyanju ati dasi latapa bi ogbon na la fi dasi ogbon na la fi se gbogbo e lagbara olon koni baje yan kan na gbiyanju lati oju opo ti Facebook ti wan bi awon na kiwa won ni ako eto won ni ohun ta won o so fun arakunrin ti arabirin se sige sige si on won ni awon so pe karakunrin na ko ye ba die farabirin bo ba ti ye ba die a ri pe ninu okun opolopo omi la ri nu okun opolopo omi la ri nu osa won si ra won obin na to je pe elomi na alaponle obin obin to se mu yangan won si le ba pade nigba to je pe won ti ijo wa po sugbon ninu gbogbo ohun ti won ni arabirin se o tumo si wi pe arabirin yo fe won denu arabirin o fe won denu sugbon won ta won agba ni moran fun won ni pe ki arakunrin ko se kini ko yeba die titi won gangan to to si won won ba pade won ba pade hello
16: hello
12: ekale
16: ekale za arabirin yo fe da si arabirin ki ni a fe sona ti won pe ni mi tara
12: e ti si waju sa
16: yes ah mo fe gbara de yin ni oju pe ti won na ni igbani leju lato do olorun ti o ba ni igbani leju
12: mm
16: wa ni o ni aju ni o
12: to do olorun
16: ye ye ku ni igbani leju nigba ti awon family re ti n fa yin bi igbani leju ba wa fun lato do olorun o le tesiwaju imọran mi ni fun
12: eseun ko ni baje e to se koko to se pataki ton ba ti ri idaniloju latodo Olorun pe kon tesiwaju ko ni fi se iru iwa ti o ba njeyo lati o apa arakunrin ni wakati ta wa yi sugbon ton ba ti ni idaniloju latodo Olorun oba Contessi Wajumbe 0913-655-6952. Hello, Ekale.
17: Hello.
12: Yes, sir.
17: Yeah, Alagwa Shegun Lati Alubarika.
12: Alagwa Shegun Lati Alubarika.
17: Very e ti mo fe da si mi ti arabirin omo eja to ni ara yen o so yi pe ugba ta o ti jo wa ko kin fun lowo gbo okunrin to ba ti n fe yen ti o fo ba yen lo ni fe yen o ko re ti pe se so ko gbo imota ti e fun olohun wa pe so ko gidi fun ko ma desperate lati fo kokan ọgbọ́n tí wà mú owó báyìí ṣeré lórí ìjẹ́ iyọ̀ ṣẹ́kọ́ndì obìnrin tó ní ọkùnrin kọ́kọ́ tó kọ́ máa fún un bóyá pé kò tó ó máa kún fi ṣẹlẹ̀ kó má tra ẹ̀ o nífà iṣẹ́ ẹ̀gán wà lára tó jẹ́ kọ́kọ́ ẹ̀ máa nífẹ̀ẹ́ rẹ̀ tó ní bá fi ṣẹ́ ẹ̀ lè nínú ọmọ pé ìfẹ́ ọkọ ẹ̀gán máa drop so kó máa má lè gbéṣẹ́ ó lè jẹ́ kí nǹkan tó fún un máa tó òun
12: ẹyọ ìsinsin o. ẹṣeun kò ní bàjẹ́ ọ̀rọ̀ yín náà ni mo fi máa fi kún ọ̀rọ̀ tí arábìnrin kan náà sọ wípé tó nígbà tí arábìnrin fẹ́ràn ọkọ̀ wọn tọkọ wọn náà sì fẹ́ràn rẹ̀ ṣe mọ̀ pé bó bá ta bá ti rífẹ́ láàrin ọkọ̀ àtàyà àti lè bára wa sọ̀rọ̀ ò lè sínira ń bẹ̀ wọ́n ní orúkọ tọkọ wọn tó ń bá ń pè é ṣe ṣwítà tìmí ló ń pè é àbí máìdìẹ́ àbólólùfẹ́ mi àbí àkànkẹ́ mi tó bá ti pè wọ́n lórí orúkọ àwọn orúkọ yìí ó máa ń fún wọn lórí ọ̀fẹ́ gan àti lè pe orí ọkọ wọn gan wálé táwọn gan sì fi ọgbọ́n àti ìmọ̀ ọlọ́run fi bọ́kọ wọn sọ̀rọ̀ kò sí nǹkan tó bàjẹ́ bẹ́ẹ̀ náà tí ọkọ wọn ò bá tí ì gbọ̀n wọ́n sí dáadáa tó sọ pé ọkọ mi ò dẹ̀jọ́ náà chika ti ẹjọ́ ṣe kíni chika jọ ṣeré lọ sọ́jà mo kàn fíìwò pé kákan jọ ṣeré lọ sọ́jà jọ má bínú torí ọlọ́run gbàtọ́kọ náà bá rí bó ti ń rí ṣe ti rí ọwọ́ gbígbọ̀n díẹ̀ náà lè wà tá a bá ti rí ọ̀rọ̀ láti lè máa bọ́kọ àtaya láti lè máa bára wọn sọ̀rọ̀ tí ìfẹ́ bá wà ń bẹ́ẹ̀ aya ti lè máa bára wọn sọ̀rọ̀ yẹn àwọn wòrò wẹ́rẹ́ díẹ̀díẹ̀ láàrin ọkọ̀ àtaya kan ṣeré papọ̀ a máa wà láàrin wọn kárábìnrin ohun tárábìnrin nílò lọ́wọ́ tá a wà yìí kò ju ọgbọ́n lọ àti lè ṣe ìgbékalẹ̀ ọ̀rọ̀ nígbà tó ti nífẹ̀ẹ́ wọn táwọn náà sì ti nífẹ̀ẹ́ wọn tọkọ ti níṣẹ́ táwọn náà ti níṣẹ́ ẹwẹ́ má jà tanra wa bí ṣe ò bá tó nǹkan lọ́wọ́ ọkọ tó jẹ́ pé iye tọkọ bá ń rí ń bẹ̀ ò tó nǹkan bíyàwó ò bá níṣẹ́ a máa nira arábìnrin kó má fi ṣẹlẹ̀ 091

0: fún egbò tí nǹkan kan pàtó tó ṣe fún ẹ kí wàá ní ìfẹ́ tí ìfẹ́ rẹ tó wá wà lọ́kàn ẹ̀ irúfẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó tètè disappear lọ́kàn rú ẹ̀ ni ò kì í ṣe pé nǹkan tó yẹ kó fún ọ tẹ̀bà ti pé ayé àfi dandan tó bá dẹ̀ wá lọ tẹ́rí tó bá yẹ pé bóyá nǹkan ó lè jẹ́ pé ọmọkùnrin yẹn bóyá ń lòògùn fún ni tó fi di pé ó ń gẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn àmọ́ wọ́n ní ìgbọràn ó sàn ju ẹ̀bùn rúru lọ nígbà tó yá àǹtí rẹ ti fi lè kọ́ mi pé wọn ò lè fẹ́ra wọn ò fọwọ́ sí ti àǹtí ẹ̀ àti tàwọn mọ̀lẹ́bí ẹ̀ ni kò tẹ̀lé o ò ní kò tẹ̀lé torí tó bá dá nílẹ̀ tán ọmọkùnrin yẹn á sá àtàbí pé tí ò bá sá tó bá ṣe ń tú láti kó fi ọmọkùnrin yẹn tí wàá là bá di àwọn mọ̀lẹ́bí ẹ̀ lè má bàa dá sí o ká sọ pé àwọn máa sọ fún pé àwọn ti sọ fún un àwọn ti sọ fún un ò ní gbọ́ so tó bá wù kó fi rẹ̀ sí ó bẹ́tà kó tẹ̀lé táwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ torí tí ọkọ bá kọ ni àwọn òbí èèyàn ò lè kọ ni àwọn ẹbí èèyàn ò lè kọ yàn so ẹ máa bí tó wọ mr precious ohun yìí ò ní há o mo ń gbàgbé tó yé ga.
1: ṣeun lágbára ọlọrun ohun wa ò ní há o lágbára ọlọrun àwọn ònìyà etí ìtẹ̀yìn náà kò ní di láti apá abẹ àti ń gbọ díẹ̀díẹ̀ báwọn èèyàn ti ń sọ ó síta tán sì ń gba arábìnrin nímọ̀ràn arábìnrin ní kọ̀ọ̀kan ló ń gbà mọ̀ràn ẹ jẹ́ ká tún sáré gbégún díẹ̀ sí i ti arákùnrin tí wọ́n ní pé tó àwọn ní arábìnrin kan wọn pẹ́ tán fi bára wọn pàdé ṣùgbọ́n nínú ìbára pàdé wọn náà á ti rí i pé wọléwọ̀de lọ́ọ̀ṣì ń ṣe ṣùgbọ́n wọ́n ti ń dé apá ibì kan tóun tó tọ́ sí ọkọ̀ àtayà lárákùnrin fi sọ pé nígbà táwọn bá ti wá pa arábìnrin pé ó yà náà jẹ́ ká tún sáré dápá abẹ̀ yẹn àná òun ṣe nǹkan oṣù lọ́wọ́ ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n á ní pé arábìnrin yìí ò tiẹ̀ wá ń fi àwọn sórí status àwọn orí status ti tiẹ̀ ìyẹn ti arábìnrin kò ń fi wọ́n sórí status tó sì nítumọ̀ sí pé kò fi wọ́n hàn gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ọkọ gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà wọn kò fi wọ́n hàn bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́nà jẹyàn láti apá abẹ náà ó dẹ̀ tún wà highly demanding bó bá ń béèrè gbá yóò béèrè àwo tán sì ti gbéra wọn sílé ṣùgbọ́n wọ́n ti ń dá àwọn apá abì kan gẹ́gẹ́ bí ohun tó tọ́ tó yẹ fún ọkọ àti ìyàwó tó bá wà nílé ìyẹn apá kan ẹlẹ́ẹ̀kejì lárábìnrin táwọn náà sọ síta láti ọ̀dọ̀ tiwọn yìí táwọn ní ọkọ wọn o kì í ṣe pé kì í fi ilẹ̀ o ṣùgbọ́n nǹkan ti ń fi ilẹ̀ ò tó níwòye tàwọn táwọn ṣe rò ni pé bóyá torí iṣẹ́ táwọn ń ṣe náà lọ́kọ wọn ṣe sọ pé fún àpẹẹrẹ tó bá jẹ́ ₦5,000 ló ń fi sílẹ̀ ẹgbẹ̀rún márùn-ún tó bá jẹ́ ẹgbẹ̀rún yẹn náà lọ́n sì ń filẹ̀ òun náà lọ́ tún sì máa filẹ̀ báyìí tó bá tún dọ̀lọ́ òun wá tún filẹ̀ tó bá tún doṣù tó mọ̀ òun lọ́n filẹ̀ kò tiẹ̀ sí pé àfikún wà ń bẹ́ẹ̀ wọ́n sì fẹnu ara wọn sọ́nà àwọn ìbéèrè tí mo bí wọn mo níṣẹ́ àyọkù wà ń bẹ́ẹ̀ wọ́n ní kò sí àyọkúrò ń bẹ́ẹ̀ bó tilẹ̀ wọ́n mọ̀ làwọn wá ń wò pé tọ̀ nígbà tí gbogbo rẹ̀ ń rí báyìí àwọn ti sọ ṣé táwọn bá fiṣẹ́ lẹ̀ lọ́wọ́ táwọn báyìí sọkọ̀ ìyá lè ṣe kìnìṣẹ́ ó lè máa gbọ́nwọ́ sówó tí ń fẹ́ lẹ̀ fáwọn láti lè máa fi jẹun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lọ́n ti ń gbà wọ́n mọ̀ràn àti arábìnrin kan náà táwọn náà sọ pé tó àwọn arákùnrin kan táwọn jọ ń wọlé wọ̀de lọ́rọ̀ ìfẹ́ yìí ṣùgbọ́n ìgbà táwọn jọ pàdé ara wọn ó jẹ́ àsìkò tí arákùnrin tán fẹ́ fi sọkọ yìí ti ń kọ́sẹ́ nígbà tí sì ń kọ́sẹ́ yìí ìwọ ọwọ́ rẹ mọ̀ dá o òun gan wùwà pé tó mo mà níyàwó kan tí n fẹ́fẹ́ mà ní bèbí kan tí n fẹ́fẹ́ tá a jọ ń rìnrìn àjò yìí mi máa fẹ́ ṣẹ́ ṣùgbọ́n ní kété tó dàbí pé ó ti gba òmìnira nídìí iṣẹ́ tó ti ṣe freedom bí ti ń gbóbìnrin kan nígbé kan nígbé dúdú nígbé pupa gbogbo ògbà tó bá sì ń gbé táwọn bá lórí ọ̀fẹ́ àti lè bára wọn sọ̀rọ̀ arábìnrin arákùnrin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bárábìnrin ti sọ pé a mọ bẹbẹ o bíbí mi máa bínú náà it's not my fault máa bínú mi ò mọ̀ ok iṣẹ́ ìṣù ni ok máa bínú mi máa bínú sí mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n kàkà kéwé yìí kó ṣe kíni kó sọ nípele ní pele sí i lárábìnrin làǹtí rẹ̀ bá sọ fún pé tọ́ ọmọ ẹ̀mí àtọmọ ayé combination wo ò dá tó túmọ̀ sí pé ẹmọ ẹ̀mí nìwọ ń se ọmọ ayé ń lọkọ rẹ

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

Alihamudulí láyò ṣe o, alihamudulí láyò ṣe o, a ti ṣọdún yìí, a tún ṣe mí, alihamudulí láyò ṣe o. Asanta muradina, asanta muradina, muradina, muradina, asanta muradina. Àwa ti rọ́dún eléyìí náà, a ti rọ́dún eléyìí náà. Bàbá yóò sí lọ́sẹ̀ tó kọjá wọn wá sórí ètò. Mo bá pe Prince Dr. Marwa kò sẹ́ni bí ìyá kí lò dé. Ẹ gbá sórí ètò. Bàbá ní àti ràkúnmí àtẹ̀ṣin àti màlú. Gbogbo rẹ̀ ń bàbá sọ pé tọ̀, àwa náà rí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. A jọ ṣe gbogbo rẹ̀ pọ̀ lónìí ni. Ó dàbí ilẹ̀kẹ̀ ni tájọ dàbàrà bó tí ó pọ̀ tí inú rẹ̀ lẹ̀ pọ̀rọ̀pọ̀ lórí ètò fàṣàlẹ̀ ètò ní. A sì dúpẹ́ pẹ́lú ọ̀hún ṣọ́ bàbá ìdé àwọn ọlọ́dúnnù akọ àṣekọ ọdún. Àwa náà rí a wà lápá bí kò ní bàjẹ́ fún wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́, ètò ti gbìnàyá láṣàlẹ̀ yìí. Ṣó yẹ kó fàjà pẹ̀lú Prince Dr. Mayowa kò sẹ́ni bí ìyá Denseriki DK1 lájọ máa ṣètò fún títò ní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti darapọ̀ mọ́ wa láṣàlẹ̀ yìí tí wọ́n ń gbé tò yìí náà ni. Orí ìkànnì wo láwa Diamond 87 FM náà lẹ̀ ń gbọ́ yìí o, ìlú Ìlọrin lápá bí. Ṣùgbọ́n àwa sọ nǹkan kan fún yín pé bétò bá ti ń lọ, àwọn ibi tẹ́ ti máa darapọ̀ mọ́ wa àti máa gbétò wa bẹ́ẹ̀ bá ti kúrò nílùú Ìlọrin àbí Kwara State náà tẹ́ ti kúrò mbẹ́ẹ̀, ibikíbi tẹ́ ẹ bá ti wẹ̀ lórí ọ̀fẹ́ àti máa darapọ̀ mọ́ wa. Diamond 887 FM lójú òpó ti Wòmí ń wọ̀ Diamond 887 FM YouTube náà lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ wa. Sẹ́díkì náà lẹ fẹ́ darapọ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti ń gbétò yìí, ẹ máa gbá wọn ojú òpó tẹ́ ti máa ṣe kí ni darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti lè máa mọ bétò yìí bó ti ń wà. Bẹ́ẹ̀ bá gbọ́ láṣàlẹ̀ yìí, ẹ lè mú tétò yìí dálé lórí o. Precious Àfọlábí Fresh bàbá òun ló kọ tèmi láìpẹ́ láì jìnà. Ọwọ́lọwọ́ Precious Àfọlábí òun lòun Denseriki DK1 Prince Dr. Mayowa kò sẹ́ni bí ìyá. Akú tẹ̀tìlẹ́kọ̀ọ́.

ẹ káàlẹ́ gbogbo ibi tí ẹ tó ti ń gbọ́ wa ní àṣálẹ̀ yìí. A kí gbogbo wa o, a kí gbogbo àwọn mùsùlùmí jákèjádò ayé pátápátá pé a kú pọ̀pọ̀ ṣinṣin ọdún. Ọlọ́run ọba mi Elédùmarè kò ní ṣe ọdún eléyìí, kò ní ṣe láṣẹ mọ́ fún gbogbo wa. Ẹ dákun ìṣàmì ẹgbẹ́ tó àmì mi. Ọdún yàbò, yóò yàbò fún ọmọdé, yóò yàbò fún àgbàlagbà, yóò yàbò fún ọkùnrin, yóò yàbò fún obìnrin. Láṣẹ Ọlọ́run ọba mi Elédùmarè. Bẹ́ẹ̀ ni àgbàládà fún gbogbo àwọn tó ń lọ ilẹ̀ mímọ́ ìlú Mọ́kà tí wọ́n lọ jọ́sìn fún Ọlọ́run. Láti àsìkò yìí lọ, a mọ̀ gbọ́ pé wọ́n ti ń darí bọ̀ wálé, wọ́n ti ń darí bọ̀ wálé. Ọlọ́run ọba mi Elédùmarè, ìṣọ́rẹ àbúrẹ́ tó pé mọ́sàfi sọ wọn, àṣàmì àgbẹ̀tọ̀ àmì mi. Ọlọ́wọ́ bọ́tìnì mi ò yí padà, Precious Àfọlábí, tí gbogbo ayé mọ̀ sí Fresh bàbá o. Ẹ ó rí pé àwọn gan bí wọ́n ṣe kọ́kọ́ julẹ̀ ní àṣálẹ̀ yìí, ó kọjá bẹ́ẹ̀, ó kọjá bẹ́ẹ̀, kò ṣàdédé wá bẹ́ẹ̀ o, ó ní tí ó bá dé. Torí nígbà tí bàbá rí mi tí mo wọlé, wọ́n ní kò sẹ́ni bí yàá sí òsì, mo ní tọ́ àrùn tí ń sogójì ní sọ ọdún ní ti ń sàbọ̀yàdé, gbogbo ọlọ́yà ní ṣe tó tó ṣe bí òwe ẹ̀yìn àgbàlagbà. Ọ̀rọ̀ Nàìjíríà yìí pàápàá èyí tá à ń gbọ́ lọ́tún lọ́sì yìí, kò sẹ́ni tí ó kàn, àmẹ́ni tó kàn ló mọ̀. Gbogbo àwọn tó sì kàn náà, kọ́nà bàmí Elédùmarè, kó tù wọ́n nínú, kó tù wọ́n nínú, kó tù wọ́n nínú. Mo ní nì torí tàwọn tó dín la rí, tẹni tí ń bọ̀ a ò mọ, ta bá ní kó kàn wá, ó ṣeéṣe kó padà kan ẹni tí ó kàn wá. Ní ti ń bà mí inú jẹ́ nu, ọba ní bàbá tó bá rí bẹ́ẹ̀ ẹ dárayá ni ẹ dá. Mo ní mo ní kò di dandan, kò di túláàsì, wá níjẹ̀jọ́ ká tún mọ́ wa wá lónìí, yóò kù díẹ̀ káàtó ọ̀tọ̀ ni táwọn yóò pè é. Àwa dúpẹ́ lọ́dọ̀ yín, gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí sí òsì ẹ travel ni àbí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ọlọ́run ọba mi dúpẹ́ fún yín, Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà. Láṣẹ Ọlọ́run ọba mi Elédùmarè, dákun ìṣàmì ẹgbẹ́ tó àmì mi. Lẹ́ẹ̀kan sí orúkọ mi yí padà, mo tọrọ gáfárà, mo sì tọrọ àforíjìn wípé èyí lè gbé, èyí lè wá sí orí ètò ní ìjẹ́jọ́. Ẹ dákun tó Ọlọ́run, ẹ foríjì mi, ẹ ṣeun gan, mo kí yín o, ẹ kúfẹ̀ẹ́ o, Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà. Ẹ ṣàmì ẹgbẹ́ tó àmì mi. Orúkọ mi ò yí padà, dókítà ọmọọba Máyọ̀wá kò sẹ́ni bí ìyá Dánsẹ́ríkín DK1 lorúkọ tèmi jẹ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba tèmi mi ò yí padà, Precious Àfọlábí, tí gbogbo ayé mọ̀ sí Fresh. Ọwọ́ tó fi ń gbé sókè, tó fi ń gbé sísàlẹ̀, kò mọ̀ nídìí tó ọmọ náwó sí, sàmí kò gbé tó àmì. Ọmọ Fresh sí ni láàṣì Ọlọ́ba mi Elédùmarè. Bàbá o, tẹ bá wojú aago yín, aago mọ́kànlá ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kọjá ìṣẹ́jú mẹ́sàn-án láti lè ṣe Diamond 88.7 FM ní Ìrèwọlédé nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ṣòye kó fàjà. Tó bá rí bẹ́ẹ̀, ọlọ́wọ́ bọ́tìnì mi, káàdírẹ́sì wọn pọ̀ ju lẹ́tà lọ. Ọ̀jẹ̀ ká kọ́gbọ́n ohun tí Dr. Sika Ndebare sá sọ náà, ká kíra, ká fi kíra ọkù pọ̀pọ̀ ṣinṣin ọdún níwọ̀nba sókè.

bó ti rí nu Dr. Sikiru Ayinde barista gbogbo àwọn tó lọ mọ́ka ọlọ́run kò darí wọn di láyọ̀ àti àlàáfíà níwọ̀nba ṣókí ìtàn bí a ṣe ń pa ẹran iléyá náà lẹ́tí gbọ́n àfẹ́ pẹ́ níbẹ̀ torí àfẹ́ dára wa lágara ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni a sì fẹ́ tètè sí ojú òpó sílẹ̀ bákan náà tọ́ lẹ́ẹ̀kan sí Akira pé a kú pọ̀pọ̀ ṣinṣin ọdún kò ní sí ọdún ilé kò ní ṣe láti mọ̀ fún èmi àti láṣọ náà bá mi dùn mọ́rí kó wá tó di pé a tẹ̀síwájú àwọn tí wọ́n jẹ ẹ̀bùn wa ní ìjẹ́dógún kó tó di pé a tàta pínsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ látọ̀rẹ́ Abdulaziz láti òkè kiri wọ́n ti gbẹ̀bùn wọn Abdulwahid Katbi láti òkè kúra wọ́n ti gbẹ̀bùn wọn Abdulrazak láti ṣàárẹ̀ wọ́n ti gbẹ̀bùn wọn Mr. Wahid láti ọmọdá àwọn náà ti gba ẹ̀bùn wọn Peacemaker wọ́n ti gbẹ̀bùn wọn Mr. Saka Taiwo wọ́n ti gbẹ̀bùn wọn Hajia Miriam láti ẹyẹ nkọni wọ́n ti gbẹ̀bùn wọn àti Mrs. Rebecca láti ògbómọ̀ṣọ́ wọ́n ti gba ẹ̀bùn wọn ìyẹn bẹ́ẹ̀ tó ń ta ìwá níjẹ̀jọ́ náà ẹ̀yin tí ọlọ́run tó wá ní kí ẹ̀bùn ọdún kan bẹ́ẹ̀ náà gbóyin tọ́ àwọn tí ẹ mọ̀ sàdá fún àbí àwọn tẹ́sí sàdá fún àdó mọ̀ mọ́ wọn ẹni tó ní ká kó àwọn ẹ̀bùn náà fún yín àti tíjọ́ sí àti tìjẹ́dógún àti ti àsìkò ọdún àwọn náà ni àwọn bàbá wa méjèèjì Alhaji Kazeem Onílé àti Alhaji S.A. Kamaludin láti ìlú Abuja ẹ̀yin bàbá méjèèjì àdó àtàwọn èèyàn ṣe fún ọlọ́run ọjọ́ kó mọ yín pé ibi àárọ̀ tọ̀sán talẹ́ ọlọ́run ní fi kankan kò ní fi payín bẹ́ẹ̀ dápẹ́ sàmì ẹgbẹ́ tó àmì mìíràn lórúkọ aláṣẹ àti apàṣẹ iléeṣẹ́ diamond 88.7 FM kí wá pé ẹ̀ka alẹ́ ẹ̀ka ti kówó pé ẹ̀ka ti ròyìn lórúkọ gm òkè àti gm salẹ̀ mú kí wá pé ẹ̀ka alẹ́ lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tí mo fi dárúkọ wọn àwọn náà ni most senior special apostle bàbá wa olúwọlé awotuyi bàbá gbogbo ibi tẹ bá wà lálẹ ìlérí ni o tí ó bá mọ yàtọ yóò tún máa dá sí ni láti ṣọlá ọba mi ìdùmọ̀rí tọ ìyẹn bẹẹ yorùbá bọ wọn ní ibi tí a bá roko tì sí ibẹ náà làá fàbọ sí tó ṣe bí ìwé ṣùgbọn ètò ta lẹyìn ọ̀nà tó fẹ́ẹ́ gbàyọ ọ̀nà ọ̀tọ̀ ni ọ̀nà ara ni ìdí ni pé ẹ ó rí pé ọ̀rọ̀ Alhaji Abdul Qudus Abbas Akande Obesiri ọmọ arapálá òun là ń bábọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin sẹ́yìn àti ọ̀rọ̀ tí wọ́n àti Alhaji Dr. King Wasiu Ayinde Masha K1D Ultimate Mayegun General ọ̀rọ̀ wọn là ń bábọ̀ ọmọ olórí ọmọọba Akinle Ijebu láti yóni àmọ́ ṣe wá rí èyí tá a fẹ́ ẹjí ká fìhúnlẹ̀ a mọ̀ tẹ̀síwájú lórí ìrìn tó bá dijọ́ mẹ́jọ àmọ́ ṣe wá rí èyí tí a fẹ́ sọ lálẹ́ yìí ó kàn mí ó kàn wọ́ kò sẹ́ni tí ó kàn ló pìngbà tá a bá tijọ́ wà lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó kàn ọlọ́run ọba mi ìdùmọ̀rẹ́ kó jẹ́ kí dáadáa kó jẹ́ kó mọ kan gbogbo wa láṣẹ ọlọ́run ọba mi ìdùmọ̀rẹ́ ìdí tí mo fi sọ pé kò sẹ́ni tí ó kàn ẹ ó gbọ́ sẹ́ni pé yorùbá bọ̀ wọ́n ní àṣàgbàgùrọ̀ tó lọ orí ọ̀pẹ lọ dúró sí ojú tó lé ojú tó kù bó ti rí inú tó ṣe bí òwe kí ló fa sábà bí òwe yìí sẹ́yìn kí yorùbá bọ̀ wọ́n ní ikú tó pagúnlógún òdòrò ẹyẹ lásán ló pa ọ̀fọ̀ tó ṣe àkàlàmàgò òṣèkà síbẹ̀ yóò kó lásán ló kú ṣùgbọ́n ikú tó pa Mr. Michael Ogundokun tó jẹ́ vice principal oríire local government ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ kéékèèké àtàwọn àgbàlagbà tí wọ́n kó tó jẹ́ pé vice principal yìí Mr. Michael yìí ló kọ́kọ́ wá lọ ikú tó pa ó nìkan kọ́ ló pa o Mr. Michael nìkan kọ́ ló pa Mr. Michael nìkan kọ́ ló dá lóró ó pa bàbá ó pa bàbá lápasáyé ó pa ọmọ lápasáyé ó pa àbúrò lápasáyé bẹ́ẹ̀ sì ló pa ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí lápasáyé lẹ́ni yìí torí ọ̀nà tó gbà lọ àwa tá a rí kò sẹ́ni tí ò rí tí ò ní bàyànnú jẹ́ ọ̀nà tí wọ́n gbà lọ kó wọn náà ọ̀nà tó gbà bàyànnú jẹ́ ni ọ̀nà tí wọ́n gbà kú iná ọ̀nà tó bàyànnú jẹ́ ni kí ló wá fà á tí mo sọ pé kì í sí òun nìkan ni kú ipa ó nídìí tí mo fi sọ bẹ́ẹ̀ kí nídìí tó sì jí ká mọ́ra ìwà ni pé àwọn tó kàn ló nínú àmẹ́ni tí ó kàn lọ́la àmọ́ kọ́nà ọba mílíọ̀nù kó bá wa dáwọ́ rẹ̀ dúró
olohun da ko to ba je pe sin na ni olohun mo sai saforiji fun wa sugbon ko se ni ti o mo baba idile dile ti o mo dile dile ti o debiti family re wa tinu ro ni baje bo ti ri nu e ri pe sibe sibe ara mi o ti se dada lo re tori oda to ba ribe en to kan lo ma ten to de la ri ten tin bo a o ma ta ba ni ko kan wa o si si ko kan ni ti o kan wa o ko lo ba mi le mo ko je ki dada ko mo kan gogo ko mo kan gogo wa

ṣùgbọ́n ọlọ́run bàmí lédùmọ́ rẹ̀ kó dé ìyànjú kálukú kó dé ládé ṣe rí ẹni tí wọ́n pa yìí ó ní bàbá o ó ní bàbá láyé ẹni ó láwọn ọmọ ó di méjì ó láwọn àbúrò tí ń tọ́jú ó di mẹ́ta kọ́dọ̀ ó láwọn ẹ̀gbọ́n tí ń tọ́jú torí ìwé ìṣirò ni wọ́n ti ń kọ́ nílé ẹ̀kọ́ pẹ̀láwọn ti ń kọ́ pẹ̀láwọn akẹ́kọ̀ọ́ ti ń kọ́ táwọn ilé ń pè ní mathematics iṣẹ́ tí ń kọ́nà ẹ wá wọ ọ̀nà tí wọ́n gbà pa nígbà tí wọ́n kó wọn tán tí wọ́n biléèrè ó bẹ̀rẹ̀ sí ní gbàdúà ó ṣe gbogbo ẹ̀ ó gbàdúà ó ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúà wọ́n biléèrè ó ṣàlàyé bóun ṣe mọ̀ báyìí mo ṣe mọ̀ bí mo ṣe yéré bí mo ṣeré bí mo ṣe yéré ẹ wá wọ ọ̀nà tí wọ́n gbà pa fídíò rẹ̀ aya tó fẹ́ sílé yóò mọ̀ rí tí ó sì mọ̀ jẹ́ bànújẹ́ ayérayé fún àwọn ọmọ tí wọ́n fi sáyé bẹ́ẹ̀ ni ó sì wọ́n lọ́wọ́ bọ́tì nìmi àwọn ọmọ tó fi sáyé wọ́n dàgbà àtàwọn tó ti dàgbà àtàwọn tó sì kéré wọ́n sì mọ̀ rí ìbànújẹ́ ayérayé ni ẹ wá wo ti bàbá tó fi sáyé bàbá ti ń tọ́jú òun ní tọ́jú bàbá yìí ẹ wá wo ọ̀nà tí wọ́n gbà pa láì ṣe ẹranko ẹran lé ata ń dádùbúlẹ̀ gan tá à ń dunbu gan bàbá du tán bẹ́ẹ̀lómi bá du omi ó sì mọ bọ́ lójú rẹ̀ bẹ́ẹ̀mi gan bá du ẹran lé ata ó ládùá tí mo tún mọ ṣe pé a ọlọ́mọ ṣàṣàánú mi náà nílé ayé tí mo wáyé torí èmi náà mọ tí ó gbẹ̀yìn mi àmọ́ kọ́ lọ́n jẹ́ kí dáadó gbẹ̀yìn gbogbo wa àmọ́ eléyìí èmi ò fẹ́ ẹran nu ká tó wá sọ pé èèyàn ẹ dákun ọ̀rọ̀ orílẹ̀-èdè ibo là ń bá lọ ìjọba ń gbìyànjú a ní wọn gbìyànjú àmọ pẹ̀lú ohun tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì ń sọ di àná alánà ìdíjẹta yìí pé ni pé bàbá wa olúwaṣeyí ọmọ mákindé wọn ní àwọn ọmọ yìí pé wọn ò fi ẹsẹ ara wọn wọn fi rìn wálé mo sàmì ẹ mo wá rọ ìjọba àpapọ̀ ẹ má dá ọ̀rọ̀ yìí dá ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá dọ̀rọ̀ yìí dá ìpínlẹ̀ ọ̀yọ́ tán ẹ má dá ọ̀rọ̀ yìí ẹ mọ dada àwọn gómìnà nìkan lẹ́yìn ìjọba àpapọ̀ ẹ̀yin gómìnà náà ẹ mọ̀ dọ̀rọ̀ yìí dára yìí ẹ dákun ẹ gbárùkù tìra yìí kẹ bá mójútó ètò ààbò yìí

bí òṣèré àwọn sọ ti wá lónìí o kẹgbọ́ kẹgbà kẹsì mú lò yusuf murtala ọláìtàn ẹ̀ṣinṣin buhari konatek kòsémọ́ni táyé kamal asis kudrat láti ògbómọ̀ṣọ́ ẹ̀ṣinṣin mo ti rí yín ní ibí báyìí grace of god fashion and fabric láti polish road ẹ̀ṣinṣin dr mr abubakar láti university of ìlọrin mr nurudeen alowonle baba senior baba rukayat baba aminat ẹ̀ṣinṣin alfa saheed tanke okedu ẹ̀ṣinṣin alfa saheed kókó láàárọ̀ tó mọ̀ lé o a kì í gbọ́kùnrin ẹ̀yẹ lórí ìtẹ́ pírílólógún ó mọ̀ jí láṣẹ ọlọ́ba mẹ́dùmọ̀rẹ́ ilali amam inshallah láti naija alájí káyọ̀dé agbana láti àfáyàyá ẹbí òkìkí bẹ̀rẹ̀ láti lu bóde sadú focus vigilante lábẹ́ aláṣẹ bàbá wa iléwúrẹ́nu ẹ̀ṣinṣin pastor adédèjì láti òkè yìí lẹ́gbàá mechanic akíngbasa nílùú ọfà hajj abdul momin balogun mm àti alhaji niyi sk ẹ̀ṣinṣin àjọṣe kò ní bàjẹ́ bẹ́sẹ̀ ń comment ẹ̀mí bá ń ṣe lógúnlógún ẹ̀mí bá ń ṣe lọ́gbọ̀nlọ́gbọ̀n hajj asis kudrat látògbómọ̀ṣọ́ ẹ̀ṣinṣin o ẹ kú àtẹ̀lé tọ́ gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ ṣe wá rí àwọn gbogbo àwọn vigilante àtàwọn ẹ̀ṣọ́ aláàbò tìjọba àpapọ̀ àti tìjọba àlọ́ àti ìjọba ìbílẹ̀ ẹ dákun ìfọwọ́sowọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ o kí ẹ lè jẹjà ṣe pé ibi tí mo dé dúró náà ni pé mo ní nígbà tá a tún ń bọ̀ nítòjú mi tún rí yín tún sọ kí ẹ lè jẹjà torí wípé ọgbọ́n apọ́n ẹ̀kọ́ kéré kò tó ọgbọ́n aṣọ́wò mọ́ rà ṣe wá rí ọgbọ́n tá aṣọ́wò mọ́ rà kò tó tìyá mi ò rán lẹ́kọ̀ọ́ ṣe wá rí ọgbọ́n tìyá mi ò rán lẹ́kọ̀ọ́ kò tó tajú owó gbà tó ṣe bí ìwé mo fi ní ẹ múra kẹ sì fira yín sọ̀kan kẹ ẹ lè jẹjà torí ikú ń dẹ́dẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ń dẹkú ní báyìí láàrin ẹ̀yìn méjèèjì láàrin ẹ̀ṣọ́ aláàbò tìlú àti àwọn táwọn yìí ìyẹn bẹ́ẹ̀ ìgbà táwa ń bọ̀ wálé tá a ti yanjú ohun táwọn yanjú tán àwa dé àjàṣẹ́pọ̀n bíbá nítòsí bíi tá a ti dé kwara tán wa bọ́ síjọ ọjà kára ní àjàṣẹ́pọ̀ ṣe rí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó wá mú ẹmọ tẹ bá ṣẹṣẹ wọ tẹ bá wájà sẹpọ láti bí rọnà àbáà tẹ bá ń bọ bí wà tẹ ń bọ láti ọ̀nà ọ̀fà láti ibi rọnà àbáà tẹ fi yà sọ́nà ọ̀fà ẹ̀sùnkẹrẹ fà kẹrẹ kọ wá wà láti bẹ̀ títí tó fi kọjá kára tó fi dé sálẹ̀ ibi tí àwọn ẹ̀ṣọ́ ojú pópó táwọn sí rosef tán máa ń dúró sí wọn ò tiẹ̀ wá sí mẹ́rin níjú táwọn yòó ìsọ̀pá àwọn náà fà súnkẹrẹ fà kẹrẹ o ìsọ̀pá tẹ́yí pé ẹ kọjá abẹ yìí sálẹ̀ débi tí bíríìjì kékeré kan báyìí wà ìpè tí mo sì rí lápẹ̀rẹ̀ níbẹ̀ ni pé súnkẹrẹ fàkẹrẹ kan wọn ti wà ń bẹ̀ yóò ti lé ní wákàtí kan sí méjì lọ́sàn gan nírọ̀rùn tó rùn mú ẹni tí mo sì tẹ̀lé lọ ọkọ̀ tá a gbé lọ convoy ni ọkọ̀ bíi mẹ́ta ló tẹ̀léra wọn èyí tó wà níwájú àwọn agbófinró oríṣiríṣi ló wà ń bẹ̀ ẹni tí a tẹ̀lé lọ gan tí mo ní èyí tó tún wà lẹ́yìn àwọn agbófinró ló wà nbẹ̀ ṣe wá rí èyí tó wà lẹ́yìn ìbèlè mi wájú kò sí ibi tí ń lọnu mo jòkó sẹ́yìn pẹ̀lú agbófinró ẹyọ kan òun ò wọṣọ àmọ́ suit lówó tí gbogbo nǹkan sì pé sára rẹ̀ agbófinró kan wà wájú ṣe wá rí bá a ṣe débi súnfẹ́kẹ́rẹ́ fàkẹ́rẹ́ ọkọ̀ yìí èyí tó ń fọn sí rìn tó wà níwájú gbogbo àwọn agbófinró bẹ̀ bọ́lẹ̀ wọ́n wá ń kílẹ̀ ọ̀nà lọ bọ́nà sí há tó ọlọ́mọsàwọ̀ ládé dásìkò gbogbo ẹni tó náà dí fún mọ́sá sínà fún kálukú ibi tí ò sọ́nà gan sínú orí fún wa bẹ́ẹ̀ dápẹ́ sàmì ẹgbẹ́ tó àmì mi torí ẹ̀kọ́ tí mo rí kọ́ ńbẹ̀ nù mo wá sọ fún inú mọ́tò tèmi wa mo wá sọ fún ẹni tó wakọ̀ náà driver mo wá ní gíláàsì tọ̀dọ̀ ti wa ò lẹ́yìn o mo ní kó wáńdà méjèèjì agbófinró tó tiẹ̀ wà lẹ́yìn mo ní mo fẹ́ mọ gbọ́ nǹkan táwọn yóò mọ sọ torí àárín àwọn èèyàn là ń tọ̀ kọjá wọ́n bá wáńdà mo ní kan pa ọyẹ kátẹ́gùn ọlọ́run rí ìfẹ́ sí wa bá a ṣe wá rán lọ bá a ṣe ń kọjá láàrin àwọn èèyàn pẹ̀lú sì ní ti ń hóhóhóhóhóhó náà sọ pé wọ́n tún dé ẹ mọ̀ wọ àwọn kàtá yìí ó yẹ ká mọ sọ yín lóko ni ọ̀rọ̀ àwọn ọ̀yọ́ ńbẹ́lẹ̀ ìjọba orí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ kìíní ńbẹ́lẹ̀ ẹ wo mo wá fífọwọ́lẹ́rán tí mo fọwọ́ lẹ́rán níjọ́ náà lọ ìyín sunkún àsunsára ni torí àwọn tí ń sọ̀rọ̀ yìí ìdùnnú kọ́ná fi ń sọ̀rọ̀ in tí wọ́n rí àti ìnira tí wọ́n rí gan lórí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí wọ́n wà àti gbogbo títí ń gbọ́ tí wọ́n rí náà ní bá àwọn nánú jẹ́ agbófinró tó wá wà lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n á bí mi lérè pé
ko ise ide wa omo ya wa loki oya ni won bi mi le pe diki wa danseri ki in fe de bi mi kini ti won wi kini ti won so mo ni ah mo ni won yin wa ni mo ni won yin pe ekuse ekuse takun takun pe excellence mo ni ti won so nu o sa n gbo oko won tun so stone won tun so iko won tun so leibo won sa so gbe lori sirisi ta fi gba be koja eti mo kin pe fa yan be awon fi tara han bi ara se ni kaluku ama eyin yan wa ta ba ni ka odudun efan a ho ara kegun ijaye ija gbogbo wa ni eni ti e n bunjo na pelu gbogbo ate jo n bu ni jo na emi mo pa do ani o pada ja si fun wa tori e mo rubi ta tin bo eyin eni e keji ni pe ki se en tin se ilu lowo ki se en to wa lori ipo ki se en tin se joba lowo gbogbo to se ti mo ni ko lo se o se tori tolorun ni e dakun je ka mo ni suru fun ra wa kara ja se pojo ni ojo ketalelogun ojo ketalelogun osu to osu karun ta wa ina ni o wa bo si jo saturday loro isele ni nkan bi ago kabo si meji loro isele mo mo pe eyin te ba wa nbe e ti mo gbo isi mo yeyin bayi e ti mo be fa yan be nu e je ka mo se suru gbogbo en to sele yi ko seni ti o kan eyin nbe se wa ri oro awon mo ti won ko pelu en ti won pata wa nso yi e wa awon mo kekeke aro mo dun meji aro mo dun merin aro mo dun mefa si lawon to ju be lo ama edakun ki la mo ta mo yo da lojo waju teni ti won pa la so yi tani ibanuje ayiraye ni o je fa won dile e igba ayiraye ni gbo wa tan ba tin ranti ini tan ba tin ri video odi meji tun o ba tan ba tun wa so kan pe awon le wo video tori video game kan tan titi emi ti wo mo delete eni insile sende kankan tori inu mi baje pupo ni jo tan wi gbo wa tan ba ti won ranti mu o ba se liwa mu gbo tan ba ranti abi tan ba ranti ku to pa baba won abi tawon egbon re ba ti ku to pa buro won abi tawon aburo re ba ti ku to pa egbon won abi baba tin toju ibi tin di fun baba ti babo ba riyan di lasiko ki le ro pe yo je bo le se le ro pe yo ri ibanuje ayiraye ni won je fun ba kon lo ba le ni ko so anwa awon loyibo won pe kini kan ni indelible scar why this scar will always remain indelible e fori jimi eyin loyibo o wa be ni mo ya lo ni pe egbo kan ayiraye ti o le tan eni to sele yi e dakun baba se awo ti kal baba se awo tawon agbalaba bawo ti gbugbe e ji ka wo tawon mo kekeke ti o ti lese lorun yi o awon mo ti o ti le daruko ara won pe ja e ba ji ka wo tori won olorun mo ntori awon mo kekeke ngba mi asa won ojuko ni bi ese fun yan e gbagbe te ba kin ran leti laya nabi yunusa ta wa kristiani pe ni jacobu lodun ti to ti oro sele tawon lori ogba to sawona ko ju mi leyin gba to toro ya fa eyan re tan to sawona ko ju mi leyin gba to ton sa lo ton lo ti fun lase pe ko sa lo to si sa lo ti ojo iyasu tawon awon agbomogba ti won ri ton ri pe ah nti inu sa bere yi to bere fa won yi o da pe ojo ya lo su yi o bo won akura won jo won lo sile re won ba mo o ti sa lo e mo ti won se ni awon ma kekeke ti o ti lese lorun biro awon ti won ko nibi lewe tan wi ni pelu awon eran ko pelu awon ma kekeke awon ta ko nanu olorun dakun sanu wa olorun sanu aforiji wa amo ke bi se ri ni dakun sanu aforiji wa aba ti dese aba ti gba fun ojise re to ran wa o da to ba la wa si o ibi tin lonu o da to olorun to ba so pe awa si o sa awon eran ko yi na tun si o ni ini to ba so pe awa si o awon ma ti o lese lorun yi sáwọn náà tún se ọ ni gbogbo tán wíre o tọlọrun ọba mẹlẹdùmọdé tó sì fi kájú kù fún wọn tó fi sí àkó lórí wọn níjọ náà lọ àwọn ọmọ kéékèèké tọlọrun mọ wọ láwọn máyẹlá àwọn náà wá kú yìí tẹbá wá rí bọ sí ń se wọn kò sí máa fẹnu sọ a kì í gbọ búburú lẹnu ọbọ rẹ ṣùgbọn gbogbo ohun tí ó bá gbà ẹyin ìjọba wa gbogbo ohun tí ó bá gbà ẹyin ẹṣọ aláàbò wa àti tilé àti tìjọba ẹ dákun àárọ yín ni aroyin ni o tori ta baro tojo kan bale ta o si ro tojo kan kola a baro tojo kan kunle fun gbogbo abiamo abi ta ni o mo bi abiamo tin bimo ka to so pe ko kojo ara sina ile lori bo se ri yo ko ti tan o si to ku ni bonro ama ta awon to kan ila n wish ta ba ni ko kan wa o se ko kan ni ti o kan wa
olowo ti ni mi ba nge soke olowo ti ni mi ba nge ta ba ni ko kan wa o sisi ko ton kan ni ti o kan wa.

bí ó ṣe rìnnà ó fẹ́ jọ bíire kì í ṣeré ìkìlọ̀ ńlá lè yí o ẹ mọ́ fi tí ò dá ẹ mọ́ fi kàn yẹn kan torí ó lè kan ọmọ làkejì kò kàn níṣẹ́ ẹ mọ́ gbàgbé àwọn aṣíwájú wa lọ́lànà leaders of tomorrow làwọn ọmọ bó ṣe jẹ́ pé wọ́n yí bẹ́ẹ̀ fáwa náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ eléyìí ọ̀rọ̀ ọjọ́ mi ni nígbà tán pé wà ní leaders of tomorrow ní nǹkan bíi ogójì ọdún sẹ́yìn tó sì dìsín tá a sì ń ka ẹnìkan ṣoṣo títí ń pòyè ìjọba lóríṣiríṣi lẹ́ẹ̀mẹrin lẹ́ẹ̀márùn-ún tí ìṣẹ́ nìkan tí ìṣẹ́ ní méjì ẹ̀wò tí ń bá ní kí n máa kẹ mo ní tó mẹ́ẹ̀ẹ́dógún wọn nílé tí wọ́n para tán tí ń para tán tí ń para bẹ́ẹ̀ àmì ẹ̀fìyún lẹ̀ ọlọ́run ọba amẹ́lẹ́dùmọ̀rẹ́ kò tú wá sílẹ̀ kó mọ̀ jẹ́ ká ara burúkú aburú mọ́ yá kan wá kó mọ̀ yá sọ́dọ̀ wa tí bá ń náwájú ká mọ̀ bá ti bá ń bọ̀ lẹ́yìn kó mọ̀ bá wa tóyìn àyìndé taofik ọládiméjì ọmọ jásọ́lá ẹ̀sìnsìn mo ti rí yín bíi suleiman karim adé zakariya abdulfatai abrazak agbárẹrẹ sẹlídà ẹsẹsìn o àjọṣe wa kò ní bàjẹ́ nọmba tí ẹ ó pè wá sí tẹ bá pè ẹ mọ kan ẹnìkankan lábùkù ẹ mọ pè dà àbùkù sí ẹnìkankan ọ̀nà àbáyọ ńlá fẹ bó sì jẹ pé àdúrà náà lè bá ṣe ẹsẹ ní ṣókí bí ó ṣe rí nu à ń dárò àwọn tí wọn kú ni kọ́nà bàmílẹ̀ náà kó tú gbogbo wọn sílẹ̀ láyọ̀ lálàáfíà 091-36-55-69-52 tàbí 080-00-887-887.